orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba, nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ́ olùkọ́.

0: ice water ta ma ra nigba kan 50 cup nkan ko ti es ice water ka ti so pe ko ti es ice water ma ko se gan 5 naira gan tipa le bi fi agidi le bi ri nkan naira marun lori igba agidi kini kan naira marun to je wa gan ko si nkan naira marun se nkan naira marun be ni be be ra e pa yiri tan yan muri kan le ti bere magi da ma nfi so be pon marun ni pure water ta mu 15 naira ni si nkan naira marun mo ko si biscuit naira marun o wa like ko si o mo ti fe ma digress die sugba nti mo nso ni pe owo naira ta na paper pẹlu coins ka de je pe ko si coins ni Nigeria ta na awon ti awon oyinbo si to improve innovation ti wa nisin ni jo ni ta nso pe kini ta awon te ma nbu alo won wa la America ni o emi wa Nigeria emi wa ni UK emi wa Nigeria won ka ni deyin ka o lasukan mi ka se ma se dada papin elenu gboro sali elenu gboro send account number re o ni ka ju account number si won ka te ni gbera wara laarin bi seju marun lowo ba ti wole sa kanti mi nimba to ti bi thousands of naira ni to bi wa richard ni to bi lowo lo si nti mo nfa ayo ni wipe ni aye ojon nigbati oju si dudu daada awon kan yi o yi si daada won yi si pepe o lati eni to wa ni lu ebo lati send owo si eni to wa ni Nigeria ko yi si o baba be collector lati lu ebo wọ́n tẹ́lẹ̀ kíní kan ọlọ́run lọ́mọ yóò sù tí omi bàbá mi ọ̀wọ́n sí àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàá mi ẹ bá ń ra lè oko mo fẹ ma dako tabi iwe owo ranṣẹ si yin ba mi e ma ba n kọle ilẹ nile o wọn kọ lẹta o le loṣu mẹrin ko to de Nigeria ṣugbọn nisin ti mo n faabo ni pe pẹlu innovative ideas ti mo sọ lẹẹkan pe thinkers are the one ruling the world awọn ti n ronu jinlẹ awọn ti n ni ọpọlọ ti n ronu jinlẹ awọn ni wọn rulu agbaye látàrí ẹ ìrònú wọn ìmọ̀jìnlẹ̀ wọn ti fi improve bá a ṣe ń gbé ìgbé ayé láti amẹ́ríkà ní ìsìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bí bá mi ṣe wà ní ivory coast yẹn pa general overseer babasegun babasina pastor sina tí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ láti ivory coast wọ́n kàn tẹ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ dẹ́yìn ká wọ́n ti ṣàdúrà fún mi láàárọ̀ ìdarí láti ivory coast tọ́yẹ pé ní àti ayé john ni mo fẹ́ ṣàdúrà fún mi láyé john ọtí wọn fẹ́ kọ lẹ́tà ọlọ́run lọ́mọ iye ọdún tí oṣù tí ó lò tí ó tó dé nàìjíríà láti ivory coast tó ti àtúnjẹ́ pa áfíríkà ńlẹ̀ lẹ́ẹ̀bẹ̀ ni ṣùgbọ́n látàrí innovation àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tá ń ronú tá máa ń rorí dáadáa ó ti so easy látòrí whatsapp wọn kàn tẹni pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ọlọ́nu ọlọ́nu látòrí fóònù pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wọ́n ti sẹ́ndì owó sílé pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ilé wo ló ń bá mi kọ́ lọ ẹ̀yà lọ sí fídíò kọ̀ níbẹ̀ máa fi so gbogbo yàrá káàkiri fi hàn mí dọ́kúmẹ́ǹtì ní ayé ìjọ táwọn èèyàn mọ tí wọ́n máa sẹ́ndì owó láti ilé ìbò ká bá wọn kọ́lé tí wọ́n ní kọ́lé o tí wọ́n máa fi lé onílé hàn wọn ní ìsìn fi dọ́kúmẹ́ǹtì hàn mí látòrí fóònù ni wọ́n ti máa skáànù rẹ̀ máa ya fọ́tò dọ́kúmẹ́ǹtì ní so nígbà tí wọ́n fẹ́ sanwó àwọn owó ni okówó fún tí wọ́n máa fi tẹ́lẹ̀ máa fẹ́ ṣe monitoring full monitoring wọ́n ó ṣe láti ìlú èbó ní ìsìn látàrí ìrònú ọgbọ́n ọmọ ìjìnlẹ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun pẹ̀lú àwọn èèyàn wa náà torí àwọn èèyàn wa náà wọn àdúrò wọn ń bọ̀ ná.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan. A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.
2: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́ àwọn èèyàn

fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gé. Àṣé òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàbá ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàbá ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mọ́ ọ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀dọ́ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ọyọ́ mi ju.
1: Tílà ń bá bọ̀, measurement and evaluation, pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀, ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀, wípé pẹ̀lú àwọn òyìnbó, àwọn wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní ń jẹ́ kí wọ́n máa lọ́ọ̀dù wa lórí o, ní ń jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀, láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn, débi pé product ní ọ̀ àpadà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lé lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tó wà àwọn táwà níjọba táwọn ń ṣe. Wọ́n kì í wọ́n kàn ro àlọ́ báyìí ni pé kíní yìí dá gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú, wọ́n kàn implement ẹ ni bù lẹ́ẹ̀kan náà. Wọ́n ní kọ́kọ́ wo, wọ́n ní rò lọ wájú, kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jòkó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate, ká tún wò pé ewó la ṣe tó kù díẹ̀ ká tó, ewó lọ́yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́, ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èkó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website, àwọn tán wà nílùú Èkó, bẹ́ẹ̀ lomi ò bá níṣẹ́ nílùú Èkó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́mi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tán bá ti dictated pé VPN la ń lò báyìí, wọ́n kan block wa ni. Ṣùgbọ́n àwọn tán ń ṣe tọ́jọ́ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tọ́jọ́ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. In tó sì wà fún náà ni pé bóyá wọ́n fẹ́ ṣe product kan o, tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n náà ń ṣe. Oríṣiríṣi company, oríṣiríṣi àwọn míì tún wà tọ́jọ́ pé bóyá application kan náà build ni, wọ́n wà sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn, kán wò, kán lo tinú tẹ̀yìn, èwo ni ó kù díẹ̀ káàtó káwọn ó improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software bí wọ́n ṣe máa ń ṣe, àwọn brand big brand bí àwọn mọ́tò, àwọn cars, àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn, wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látún fi improve product wọn. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àyà tán ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ, táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ni o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, bá sì gbìyànjú, bá má ṣe báyìí o, wọn wà fẹ́ gbé múrú wọn sójú, torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà, kéèyàn padà, kéèyàn padà sẹ́yìn. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú, bá gba àgbà kán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o, kó tó di pé mo wá ṣubú níwájú, níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba, tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba, ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá, wọ́n àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra, tán kó rọra, mo ń wo fídíò kan níjọ ní Facebook, tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé, ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o, ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kíní kan, mo ti gbàgbé orin já ń kọ, wọ́n ń kọ orin o, ìra wọn ò fẹ́ pòpò òde nu o, ìra wọn ò fẹ́ pòpò òde nu o, kí ṣe pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ, tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀, ni wọ́n fi ń kọrin yìí o. na bi nkan ni o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun aje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon tan pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan lo ni Olorun lo modun to ti ri imi ninu won gba yin bawo eyan se ri nu nature awon eyan nu o ibi ma e ta ma nje lowo nikan na mo ayo dodo te ma wa nje gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju ke se gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugbon awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ tí wọ́n ti wà ìtàn wọ́n improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tàbí mi bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ níbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èfi lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kéṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé àwọn pé owó tá a fi ń import rice pọ̀ àwa block importation of rice ẹyà ẹ máa gbin àwa ẹsẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice lẹ̀ àgbà tó ti ń wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹun lè kàn sí yín má ṣe bá rẹ̀ tó àwọn ohun tí wọ́n ibi tí wọ́n máa ti ń ṣàbòsí rí àwọn tí wọ́n bá nu kínní yìí foreign rice ni wọ́n ń jẹ o wọn ò jẹ́ tiwantiwa o ibi tí wọ́n ti jẹ alábòsí nù tí wọ́n bá ṣe pé irú ní ìsìnkú ṣe bá rẹ̀ ló ṣe bá nu rẹ̀ wọ́n wá stockpile Nigerian local rice Nigerian rice wọ́n stockpile ẹ̀ sí aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń so fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tí wọ́n wà lókè lọ́hùn. ẹ̀yin tẹ́ mọ mú àwọn policy kan wá tí wọ́n máa against àwọn èèyàn ẹ̀yin gangan sì rèé ní tí ẹ̀yin against gangan lẹ́yìn gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni.

0: nígbà gbogbo.
1: Rájí Àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìta bá ń ṣe òòó.
1: Measurement and evaluation.
0: Àrẹ
1: tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wẹ̀ ẹ̀yìn wò pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní measurement and evaluation mi náà ni pé ọmọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o, kí n mọ́túnba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wà á wòwò, wọ́n wà á wòwò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ẹ̀ bí ń tẹ́ ẹ ti ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio táyì máa ṣètò lórí radio ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káùchì lórí àga kan ni mo jókòó tí mo fẹ̀yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ayé android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi fóònù tí mo fi ń whatsapp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládọ̀ mo ayé ti rọrùn o ayé rọrùn. Àwọn èbó àwọn tẹ́ ń ronú àwọn tinkers wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwa tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí àwa nífẹ́ àgùntàn wọ̀ wá nífẹ́ paṣọ ìsín dà àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsín dà. Àwọn ò ní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí nìkan làwọn bèèrè lé lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dín pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Nasiru Ahmadu Afag Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó tẹ́ ẹ̀ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni àwọn alátìlẹyìn wa nù. Awúsọlá artist Awúsọlá artist Awúsọlá Michael Angelo ọmọ wọn Lẹ́kìtì tó gbé kó dàgbà tó fi ìlú Àbújá ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o, adúpẹ́ o, iná ò ní tán o, gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé nílùú Èkó Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́. Àáfàá Glo ìlú Pàkó làwọn ń gbé o. Bàṣírù Ahmadu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ni ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà Èrúwà Ojoko Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé ru àgbè ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mọ̀. Bàbá léwu mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ní ẹ̀mọ́ múlọ̀ ní bàbá Tanísẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ́ọ̀lọ́jọ̀ tó sọnù lómù wọn ní ẹ̀mọ́ múlọ̀ mi ò bàbá Tanísẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ akọ́kọ́ gàgàrà tó tún sọnù lómù wọn ní ẹ̀mọ́ múlọ̀ mi bàbá Tanísẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo
0: bàmí tún lọ mi ojú rábẹ́sà èké òṣojú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre eléko ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè eléko yà díẹ̀ sí ọmọ ojú rábẹ́sà èké òṣojú. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin ọjọ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti níbi wọn ti ń kólówó kó kí wọ̀fọ̀ ó fọgbà lẹ̀ àṣekó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ aládé ó lè bá rí gàbù láńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ wọn ń dúró tì á. Àwọn náà ń jáwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa ni Alhaji Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu àwọn èèyàn ti á nu o. Àwọn tiantian mo fi ń kí àwọn tẹ máa ń lu àlọgọ ẹnu. Wálé bàbá Wálé bàbá Wálé láti Germany báàmí dáadáa Pastor Sina láti Ivory Coast látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn ojú ètì náà alẹ́ ojú òní ti yín o. Tóró gínní la jẹ́ bọ̀ kè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ ń bá wa ṣe gravy tẹ́ ń bá wa ṣe bánà àjíṣègbè Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wa ṣe bánà bánà fún àjíṣègbè Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yìn tí mo rántí dákọ Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbogbo yín yányán ni mo kí o ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú àìníye inú ni o ìníye inú ni o tẹ ẹ gbàgbé àkòrí ọrọ wa láàárọ yìí measurement and evaluation ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà alágbà bá ṣubú ẹyin náà ni wọn máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe research lórí gbogbo nǹkan wọn wọn bá tún fẹ́ ṣe policy wọn ò rò lọ rò bọ̀ debate rẹ̀ lọ debate rẹ̀ bọ̀ ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń support ISBDA ẹni tó bá lè náwó jù bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú nù àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rule world lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa wa ni bo la wa fe wa ipo wo la wa fe di mu ninu awon te nronu tan fi ronu won tun ilu won se latari be awon na ton do lowo won do lowo do loro ta ma pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo ta e fi n gbo mi ni gbogbo agbaye ta ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan o on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan iloyin eleyi lo fi bo orun.

0: bí ẹni bá lè yó mọ́ láéláé ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi fọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá yẹ ni àjùdàbí ẹni bá ní kú mọ́ láéláé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ ni àbí ẹni bá lè jà láéláé ní
1: rí. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wá ara wọn ta létà.
0: Ẹ̀yẹ́ wo ìyàwó àṣẹṣẹ gbé bí ní ṣe bí ẹni pé ò lè gbọmọ ọkọ rẹ̀ lóko.
1: Bẹ́ẹ̀ni
0: bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ lé ọkọ rẹ̀ yóò sì máa ná máa yá lé lọ́rẹ́. Àwọn èèwọ̀ ni a kì ń gbé òfin kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tẹ́mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbára ẹni parí rẹ̀ fún ọ̀tọ́ òun àtúmọ̀ fúnra wọn lóyún òun àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ ìyọ́ta ìyọnu tó ojú ọta lágbọ̀nà tó yàn àti lérí kiri tí ìsọgbéjà yìí ò ní tó láéláé. Ojú àtikẹ́ ni mọ́ ni ọdẹ ẹ̀rẹ́lẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti síjà ní
1: ìṣòro.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbémọ́jà kan òsì. Ajá má tán ní ìfẹsọ̀sọ̀ náà ni ọ̀dà òyìn ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ ẹ̀mí ti iná ni. Pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ̀ ra wọn àbí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ràn bára wọn gbé lé wọn àtúnjọ mọ́ràn bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹni kankan ò sì ní yẹra kú òfẹ́ nìkan sọ. Oníkálukú ó sì tún máa ń bẹ láyé rẹ̀.
1: Tòótọ́.
0: Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú èjò rọ́ọ̀tún.
1: Kàbọ̀.
0: Ọ̀rẹ́ mi dà mí ńgọ́dọ̀ rẹ̀ mi lọ̀dàlẹ̀ ọ̀rẹ́ sí ń di pípọ̀ nílẹ̀ rẹpẹtẹ. Olúdáwà fi yàrá ìní òjé kó rọ́ọ̀tún lẹ̀.
1: Ẹ bọ́ báyìí gbogbo ènìyàn.
0: Àwa babalà ń sọ̀rẹ́ àwa ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní.
1: Tòótọ́.
0: Ẹ má jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òpó rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìjà alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ̀ kí gbogbo wa ó sì ní ilẹ̀ ẹ̀ dà.
1: Bọ́ báyìí ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrò pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀.
1: Kàbọ̀.
0: Sàlù bálíkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsí lọ́rọ̀ àwọn àfibìṣó lóore péńgbéjú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́.
1: Kàbọ̀.
0: Àlọ́ àṣejù ní báwọ̀ ló ń ṣe mí wá ọjọ́ oré gbẹ́ àṣìṣeré gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà ó oré níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìṣe lé kó o fọ́ yẹn mu.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ajẹ́rìí
0: tọ́tọ́. Ọ̀gbọ́n ni bẹ́ẹ̀ ní kírun àìsọ̀jẹ̀ káṣojú ndì mí gbogbo ẹni tí máa ń dijú ò lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa lúrò ní òní mọ̀fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa.
1: Lẹ́.
0: Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà.
1: Lóòótọ́
0: ni. Nítorí bá a bá sùn lálẹ́ káàkiri kùtùkùtù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà.
1: Lóòótọ́ ni.
0: À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ Ìyájọ́ la lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn báwọn bá kú.
1: Lóòótọ́.
0: Báwọn bá tètè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ. Ọlọ́wọ́ fún wa sọ.
0: Torí bẹ́ẹ̀ni ọba tí ìkú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ̀ ló pin.
1: Lóòótọ́.
0: Èèyàn tí o sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ súnmọ́lé ṣẹ̀ṣẹ̀.
1: Lẹ́.
0: Ẹni tí ọba láti bọ̀tán ogun ikú kárí ọmọnìyàn kárí ènìyàn.
1: Kàbọ̀.
0: Kò jẹ́ni tí ò lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó fẹ́ ní ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní.
1: Lóòótọ́ ni.
0: Ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ ráwọn ọmọ sùkúrù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́.
1: Lóòótọ́
0: máa dá pọ́npọ́n ojúmọ́. Kò jẹ́ni tí ẹni tó gbọ́ kú ẹni tó bọ̀ ọ̀run aládèjọ́ ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òwò bá ní bẹ́ẹ̀ náà àlòbí ẹnìkan ti wọ́mọ bí òdòdó yíbí bẹ̀rẹ̀ nìkan ń gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́
1: ibi
0: ẹnìkan ti wọ́mọ bí òdì bí bẹ̀rẹ̀ nìkan ń gbé rọ́yún
1: dànù
0: ibẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀ rẹ̀ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òní ikú ẹni bí o sì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere olúwa rẹ̀ bàbá bímọ náà dán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà dán ọlọ́run ọba ò ní jí ọgbọ̀n abẹ́bẹ́ gbẹ́rin ògùn ẹ́ gbẹ́rin àbẹ́ gbẹ́rin òun rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́.

Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan.

Ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n làwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rẹ́ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ.

0: Ọlọ́run roko ọ̀run rodò tó bá toko tó o todò dé sò ní bákinní ẹ̀ ń bẹ̀.
1: O eléyìn olórí.
0: Abíkájọ mójútó.
1: Ẹ
0: tó bá ti ẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́. Ìjà máa ń f'oúnjẹ alẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́. Nbo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, ọlọ́mọjà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́mọjà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́mọjà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà tó bá kà àdàgbà dátán, a máa kan jẹ́jẹ́ mojókò mi, Adéyinka.
1: Tí kò wọ ilé ọ.
0: Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà. Wọ́n rò.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi adéyìn kábà iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chat lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútu sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútu. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together ẹjẹ́ jọ sàsọyé pọ̀ kí ni ojútu gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútu sí ìṣòro wa. Ẹ bá mi chat lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí n bá ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

Torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí ọjọ́ kan tí ilẹ̀ ò mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn ń rí ìṣòro lásán ni àwa solution sí àwa ojútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun níṣòro àti gbà kí wọ́n á ní ọ̀nà àbáyọ.

bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀ kún. Ní àbáyìí wá ń fún mi nílò àbá rè. Ó dìgbà tóun ṣẹ̀ṣẹ̀ délu ọba, tóun ṣẹ̀ṣẹ̀ délu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ara màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ́ọ̀lù rẹ̀. Ó ní ìtakátá ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ̀pára àmọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kọ́ ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́rọ̀ ń sokùn sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: wa n bi le re oro pe sase mo pawon baba wa ni eni to fa fe mo di oro to ba bere oro na ni ma ni lo fe di e gbo eni to ba bere oro na lo fe di e gbo o o n ba bi pe la mo yin kin lo se o to fi se ban se bi mo re na lara re o ya ni ile iwosan won mo lawon ti gbe lo agba ara re o ya ni lo wa la nu ko to lorin awo ba bo si lanu o ni n to n se n bu ni wi pe gbogbo kini ko si nkan kan tan ni do ohun fun yato fun pe boya leta o ko n lo kan lo wo mama o lo hospital gbogbo awon nkan yi lo wa in place so oni so ni ambulance ti o gbe ya ohun lo so hospital ni abo ni doctor ti o gun ye ohun labere abo ni nurse ti o fo mi si la to fi n pe ohun pe nkan to ya ko se na ni pe ko pe 911 ki 911 ka de take ka take up issue yen baba yi o tun ba mi soro egbon yi ti mo to mo so ko call mi lati lo oba lana o tun ba mi soro o nje oye mi wi pe ni orile ede to n wa o leyin olori lo n ro fo pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Ọ̀run mọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tíyìn bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany. Ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tíyìn náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK. Ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín. Ó ti gbé èèyàn lọ sí hospital. Wọ́n ti attend sí ọ̀nà. Bọ́ọ̀ gba káàdì wọn ní dọ́ọ̀lù ń pẹ́ẹ̀pẹ́ẹ̀. Ibi tí a bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí o ti gbẹ́mí mì. Kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí? Ìyá yìí láti rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó di ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jo olórí ilé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Sáà máa ń wòran ni. Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wàhálà, nǹkan kan ò ní chẹ́ǹjì o. Nǹkan kan ò ní chẹ́ǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kan kan jápa. Kán sá lọ, kán gboko bò míì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Wọ́n kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mi àdónkẹ́ kò kàn mí àdónkẹ́ kò kàn mí ní kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀
0: ẹ gbọ́ bó o ní náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o. Àlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: Ọ̀rùn yé gbogbo a rí.

0: ìlú ẹdúnà kíni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná kíni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ kí ló wọ́ọ̀kì ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó náà fi fẹ́ gun bẹ́ǹsì kọ̀ọ̀kan kóòdì o ọ̀lẹ́ ni o kọ̀ mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o kọ̀ọ̀kan kóòdì káàkiri bóyá tech guru kan ni bí àwọn ọmọ ìlú èbó tó yẹ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem tẹ́ bá sì lè solve problem ìṣòro ẹ lè tibẹ̀ dólówó tẹ́ bá sì lè rorí ronú ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà ó ẹ já wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí bóyá nípa kákọ kóòdì programming language ni kákọ kóòdì ni ká build nǹkan ni ibẹ̀ àwọn ọmọ èbó kékèké ń gbà dolówó ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni jìbìtì ni kọmọ ọdún mẹ́tàdínlógún kọmọ gé orí èèyàn kọmọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ ṣoògùn owó ṣe mọ̀ pé nàìjíríà ti fẹ́ẹ̀lì ṣe mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé.
1: Ilé
0: àwọn ọmọ sọ o lójoojúmọ́ la mọ̀ sọ torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́ mọ́ kú o.
1: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
0: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ ilé ẹni nílé ẹni ìlú ẹni nílùú ẹni bábẹ́ ẹni ní bábá ẹni yeye ẹni ní yeye ẹni ẹgbẹ́ ẹni lẹ́gbẹ́ ẹni àbúrò ẹni làbúrò ẹni fómílìkì ẹni fómílìkì ẹni ni o ọ̀rẹ́ ẹni náà ni o.
1: Ẹni lọ ló mú.
0: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ò ju pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan ìmọ̀tara ẹni nìkan ìmọ̀tara ẹni nìkan lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ yorùbá òun o lára àwọn ìṣòro tí ń kojú nàìjíríà òun o àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan selfishness
1: àwọn ìjòyè wọn
0: ń. Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé etí ń dààmú Yorùbá ní ń dààmú Hausa etí ń dààmú Hausa ní ń dààmú Yibo etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn àfẹ̀mínìkan àfẹ̀mínìkan etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki ní ń dààmú Ògbómọ̀ṣọ́ ti ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin dààmú Kwara dààmú Èkìtì dààmú Ifẹ̀ Òtáyé náà ní ń dààmú wọn lọ́sùn ó ní ń dààmú wọn lọ́fà ó ní ń dààmú wọn ní sẹ́ǹ dààmú wọn ní Saki dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé tó fi dé Gbọ́ọ̀rà tó fi dé Rúwà tó fi dé Lánlátẹ̀ tó fi dọ̀yọ̀ aláàfin tó fi dé tèdétèdé.
1: Ẹni lọ́ọ́lù mú.
0: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Lábújá o ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan èmi nìkan àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àkọ́kọ́ ìṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú abẹ́ẹ̀ gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí ọ̀rọ̀ mi ò yé yín ẹ̀yin ò tí ì gbà
1: ilé ọ
0: abíṣẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ìmọ̀tara ẹni nìkan ni o selfishness ni o bámúbámú ni mo yó èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọọkan ìlú rẹ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ yìí o selfishness ni o iná làwọn ọmọ kéékèèké ń bá lọwọ àwọn àgbàlagbà selfishness ni o ìmọ̀tara ẹni ni o ìmọ̀tara ẹni nìkan ni o.
1: Ọ̀run mọ́ru ẹni lọ.
0: Ọ̀pẹ̀kẹ́tẹ̀ yìí wá ń dàgbà inú ọmọ Ádámù wá ń bàjẹ́ Adéyinka ó tó ti dé aláwọ̀ ìjánu pẹ́ńbọ́ bí àwọ̀ erin ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán kásá màá ṣe dáadáa ajá ó kọ bí ẹni kìlọ̀ wà aníbẹ̀mí ọ̀bá rẹranko mọ́ra bá mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ ìṣùṣùṣùn ìwà ahuná ìṣẹ́ ìhun mọ́lẹ̀ o àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mòoru mọ́ o. Ayé gangan ní mòoru nísìn. Nàìjíríà ní mòoru o. Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́ o. Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́. Ẹyin ajínigbé látùn lọ́sì. Agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípa selfishness ìmọ̀tara ẹni nìkan. Ọ̀la òjọ́ tà ń wá káàkiri láìníṣẹ́ lọ́wọ́.
1: Ọ̀run mòoru.
0: Àwọn bàbá wa sì bọ̀. Wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bọ̀rùn mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́. Wọ́n tó ló lè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà. Ọba àmọ́ pọ́n mítà. Olè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì òsì tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ò ní ká o. Mo sọ lánàá o. Ẹni tó wẹjúlẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ̀ kọ́mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ̀ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ̀ sì jẹ́ ká rí ná chàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ lọ́hùn ká tó rí ná chàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́ lọ́hùn fún ná. Ẹnìkan èèyàn wa kan tá a jọ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. A jọ wà nínú group kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ní Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ́nà bòmíì. Ó ní sọ́wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún bímí náà sí ń gbàdúrà kọ́lọ́njẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́njẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú iná ń bẹ tí è lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́njẹ́ àrínà chaàjì fóònù. Kọ́lọ́njẹ́ àrínà chaàjì fóònù. Kọ́lọ́mọ̀jọ́lé òkú ṣọ́ọ̀pù wa. Wí aráàsì ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ǹdí 13 kan ló sọ pé wọ́n kó ṣọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 mọ́dẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni nínú January tá a wà yìí. Gbàtẹ̀ tó tí ó parí lónìí yìí January tí ó tán lónìí ẹ̀sùn ọdún tán. Ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú ṣọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọ́wọ́ àjọ alájọ tán kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wà lọ débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́ sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé
0: òun. wọn ò fẹ́ sọ tẹ́lẹ̀ wọn ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tèmi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́ nígbà táwọ̀ ẹ sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn mọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí nǹkan kan tọ́bádọ́wọ́ alálẹ́ tójú bá pofiri sàn ní mọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sóko lombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́ẹ̀mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ ṣẹ́ẹ́sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyí sì bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyí sì bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó ni wọ́n lè fara da ìyá Nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ràn wa o era o era wọn fẹ́ pòpò dẹnu o era o fẹ́ pòpò dẹnu o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹyin lọ́ọ́rọ́ mọ̀.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti ku 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò wọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ Adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bà mí èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ o. Ẹni bá ní ẹmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adé ápún bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ o mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtún máa pàdé mi fílẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Sen gbogbo se nja lalalala e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba eni kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba eni kokan
2: igan fowo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni ile Yoruba to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo ni le ni loko ni ati leyin odi ta po owo so wopo gbe ilu oga agbara nbe ni bi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfi fà ó tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ó ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹni yóò yẹ wá o torí ìyẹ ní yẹyẹlé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí fàálẹ̀ ẹ pè tèmi náà ní lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàáyí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánú àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Giuseppe Oyola rí. Ayọ̀ Giuseppe Babẹ́ ni wọ́n kọ́.
1: Atótó arére pàkó yí bàbá ọmọ gan náà, ọmọ Ọ̀yọ́ aláàfin nílé nílòkó ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àti Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀fún yìí pé àìláṣọ Ọlọ́run pàkó ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra. Tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ́kí Bàlẹ́ kan, ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajáfún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan. À ṣe dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi. Bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabele yìí ń po ọwọ́ aago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin ìjò ní ṣekú pa wọ́n. OAUF Ọ̀yọ́ àti Fàyín ti bùrọ̀ ní ìmọ̀ wípé yín pé àìkó yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀pọ̀ kó lè ba òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn ìlú ìlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ ló ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Ajíṣe bí Ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: àwọn èrè yìí tán rí gùn tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórócha ní Imo State Imo òbí jẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan mọ ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rí kú tara wọn bẹ̀ ni tán bá tún kú ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kú nígbà tó kú gọ́vnà ó ti gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ọ́ state wá hàn yín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tó ju bi ti ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ kù ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírú rẹ lọyọ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ lọwọlọwọ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wáyé ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ̀ ń fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Bọ́lá ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹgúdú jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tó lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ẹ̀ fẹ́ gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. A sà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè. Àwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọn ta ẹlẹ́rìí tani wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ìyá wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nu ebi ìpádáadáanu o torí retí ìsílẹ̀ nu o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni. Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó yẹ ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba a sì ní fi wèrè míì bẹ́ẹ̀ a ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jẹ́ network ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọyì wọn ń ṣẹ́ náírà ní ìsinsí dọ́là ṣé ẹ mọyì minimum wages ṣé ẹ mọyì tó jẹ́ tẹ̀bá calculate ẹ̀sùn owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà yìí só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí ọjẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n ní kẹ́ ẹ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan ó blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Ọ̀yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọn erin.

dúpẹ́ fún látara orí ńláńlá tó ṣe fún wa, tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní. Olúwa mọ́sà wa la pa dúpẹ́, mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Muhammad, kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan, àwọn aráalé rẹ̀, àwọn sahábà, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn olólùfẹ́, inú olólùfẹ́ Ànábì Muhammad ni àwa náà wà. Olúwa mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa. Ọláláìláìláláà. Gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ, Olúwa mọ́sà bá bùkún kẹ wọn. Ọláláìláìláláà. Ọláà Muhammad Rasulullah. Bẹ̀rẹ̀ látorí Mọ̀lẹ́ni Ashik Adam Abdallah Al-Aluri, Baba Kamaluddin Al-Adabi, Baba Yusuf Al-Argbaji, Baba wa Usman Al-Fulani Tana, Baba wa Agba Abdulrahim Ara Oyo, Baba wa Salman Alawi Alawaye, Baba Agba Nisa Rumi, o fi kárí ilé gbogbo àwọn ẹni Ọlọ́run. Olúwa mọ́sà bá wa kíyèsí ilé wọn. Ọláláìláìláà. Àwọn tí wọ́n rólé fún wọn, tí wọ́n di ilé náà mú, tí nǹkan kan ò fi yín jẹ́ ńbẹ̀ látijọ́ tí wọ́n ti lọ, Olúwa mọ́sà jẹ́ kí wọ́n ṣe é pẹ́. Olúwa mọ́sà jẹ́ kí wọ́n ṣe é jìnà. Àlùbáríkà Ọláláìláìláà. Baba Mudirul Markaz, Mọ̀láyà Ashik Muhammad Habibullah Adam Abdallah Al-Aluri, àlékún ṣọ́, àlékún àlàáfíà, àlékún ẹ̀mí gígùn. Olúwa mọ́sà bá a ṣe fún wọn. Ọláláìláìláà. Baba Àgbà Mọ̀láyà Ashik Ahmed Usman Al-Fulani, Olúwa mọ́sà bá a wà pẹ̀lú wọn. Àlékún dúrótì, àlékún jẹjà, àlékún àánú, àlékún àránṣe lórí ọ̀tá ni. Olúwa mọ́sà bá a ṣe fún wọn. Ọláláìláìláà. Ọláà Muhammad Rasulullah. Baba Àgbà Ashik Al-Imam Abdulaziz Aminullah Adesokan, Olúwa mọ́sà jẹ́ kí a rí wọn pẹ́. Àlùbáríkà Ọláìláìláà. Bá a ṣe tọrọ fún wọn, iná la tọrọ fún gbogbo àwọn àfáà wa látòkè délẹ̀, gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn. Olúwa mọ́sà jẹ́ ká rí wọn pẹ́. Olúwa mọ́sà jẹ́ kí a rí wọn jìnà. Gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin, lóbìnrin, lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa, iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti time of Nigeria, 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìsì Al-Qur'ani náà. Olúwa mọ́ ṣàjẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti dánlóòdù ẹ̀, ó wà ní Audio Mac, Suratul Kalam. So ó wà ń bẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ ẹ́ sí Al-Mujib ní Audio Mac, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá, ẹ mọ́ bá dánlóòdù rẹ̀. Ọlọ́run mọ́ ṣàṣẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ohun tí ń dá lé lórí náà ni pé a máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam. Kí ni Al-Qur'an wí? Kí ni Nabi Muhammad wí? Kí ni àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téèyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mí rẹ̀ ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a máa dá sí, tá a sì máa yà sí. K'Ọlọ́run má ṣáà máa kún wa ní ọwọ́. Orúkọ tèmi, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé, àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkan náà àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lògbà, òun náà sọ báyìí, tá a mọ̀ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọ Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú ohun tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ròyìn rẹ̀ fún Sayyidina Ali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú èmi Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ èmi Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Nẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá, lẹ́yìn ìgbà tẹ́mi Nẹ́bì mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí a wá wá lọ, tá a wà bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ni Kẹ́ọ́lá, gbígbé tó gbé Nẹ́bì Muhammad dìde, ní fátírà àgbàtà Nẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan ló sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tánàbí Isa lọ, Nẹ́bì wá dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. O tiẹ̀ wá jẹ́ mùsùlùmí, ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kan, nígbà tá a Nẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ, wọn mọ́kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kọ̀ lọ ilé kéwú kan, kọ̀ lọ ilé ìwé kan, kọ̀ kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí.

الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم ọlọ́ni wọ̀lẹ́dì òun lọba tó já sí pé bàṣàfíl ummi yìí na rọ̀ṣúlàn mínìhùn ó gbé dìde o ó gbé òjíṣẹ́ kan dìde láàrin àwọn aláìkan mọ̀ọ́ká tí wọ́n mọ̀ kẹ́kẹ́ ọlọ́run ọba yìí lọ́wọ́ gbé òjíṣẹ́ kan dìde jáde láàrin wọn yẹtùlọ àléhìn gbígbé dìde tọ́lọ́ ń gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà olóhun kó lè bá a mọ́ ka fún wọn wáyùzẹ kí him ọba ka alukurani fún wọn tán tìlọ́wọ́tù alukurani tó bá ka fún wọn wáyùzẹ kí him kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́ gbé tẹ́sìkì yàtùl kùlù ọkàn gẹ́gẹ́n bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ò bá fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run ọlọ́run wá ní wáyọ alimuhumulkitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọkọ́ wọn ní alkùrahánì wàlhíkìmà ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò ẹlòmíín mọ̀túkù ní ń kà àwọn mọ̀ fòhùmù pé kí ni alkùránì yìí ń wí kọ̀ gbọ́yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àwọn kí ni tọ́lọ̀ ń wí láàrin yìí mọ̀ fòhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀ fòhùmù á ju mọ̀túkù lọ ẹlòmí ọkàn ọmọ túnkẹ́ ó sódì ọmọ tó alukurani bó ṣe wò àmọ́ mọ́ fòhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmí ọlọ́run láwá gbà nẹ́bù muhammed jẹ agbẹ́dìde wáyọ alimuhumulkitaba kó lè bá a mọ́ kọ́ wọn ní tíra wàlhíkìmà àti ọgbọ́n wá ìkánu mìkọ́bìlú láfi dọ̀lẹ́ alimobin alukurani ní bó ti ẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà àwọn lárúbáwá tá ń wí ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà bọ́lọ́run ṣe gbà nẹ́bù muhammed dìdenu sallallahu alayhi wa sallam so anabi yìí kọ̀mọ́ka lóòótọ́ àmọ́ alukurani tí ọlọ́run fún alukurani ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọ́gbáwájú alkùrahánì anábì yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam anábì ní ana madinatul ilmi wa aliyu babuha anábì ní èmi muhammad èmi ní ìlú mímọ̀ gbogbo ọmọ pátápátá ló pé sára mi bẹ́ẹ̀ ń wá bàlágà ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ ń wá fàlsáfà ẹ bà lára nẹ́bì gbogbo ọ̀ràn ìmọ̀ ìní ń bẹ lára nẹ́bì mọ̀ọ́mọ̀ kódà bọ́ epo orin ni gbẹ́tò orin o ẹ bà lára nẹ́bì àrúdù ẹ bá lọ́dọ̀ ànẹ́bì àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukurani ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ ànẹ́bì muhammad ànẹ́bì wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ ànẹ́bì wa ni wa aliyu babuha anabi ni ali ni ilẹkun rẹ ilẹkun mímọ̀

béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karamallahu wajhahu nínú àáfàá gbà sàábíà gbà tọ́lọ́hún parí mímọ̀ sílá ni sayyidna ali wa karamallahu wajhahu. فإن النبي صلى الله عليه وسلم إذا كان مدينة العلم لم يكن لهذه المدينة إلا باب واحد. أفهم تبا يقبان محمد صلى الله عليه وسلم أوني إلو إم وشيتا بيسو بفن لتاوي كوني لكم إليكم كنبري تاسمان كوي Annab Muhammad sallallahu alaihi wasallam ohun na lo so fun ayin pe emi annabi o emi ni ilu mimo ama ali ohun ni lekun be beyan ba wa wonu ile yo kan lekun ko to wole oluwa masa ba boku ke sayyidna ali na karamallahu wajhahu akole o ja mo pe nti won fi nlo karamallahu wajhahu fún sayyidna ali òun ni pé inú ọ̀dọ́ tọ́gbà islamu tí ò forí kanlẹ̀ fóòsàrí ni sayyidna ali ni ló wà nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni sayyidna ali ni ó wà ni wọ́n fi mọ́ lo karamallahu wajhahu kọ́lọ́mù mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní alhikmatu dọ́lọ́tul mọ́min haiṣo wàjáda àkázàhà. Wọ́n ní tá ń pè ní ọgbẹ́ nítọ́sọ̀nù mọ́ mọ́min ní lọ́wọ́ ni. Àmọ́ bí tí mọ́min ní bá ti rí kó ṣe kí ni kọ́ gírápù ẹ̀ kọ́ gírápù kọ́pì tiẹ̀. Bẹ́yẹn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo yẹn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rù pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà mí ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n níbi mùmìnì bá ti rí ọgbọ́n kó ṣe kí ni kọ gbà mú. Sayyidna Ali tí a wá ń sọ yìí oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyidna Ali akunrin ni a mọ̀ kọrin. A sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ sayyidna Ali ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní tó sì dá mi lójú pé kò sí ònkálukú náà ṣe kíni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní Imanul Mari yu'rafu bi amanati karamallahu wajhahu oni imanul mari yu'rafu bi amanati oni igbagbo omoniyan ta ba lo omoniyan ni igbagbo pe eleyi se mumini ni looto se musulumi leleyi looto oni awa mo mo imani ara re bi amanati pelu ifokanbale si ta ba ni lodo re ẹnjí ìjàmbá àmọ́ náà ẹnjí ẹsẹ kí ni tí ìjàmbá àmọ́ náà ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ọ̀wá jàmbá rẹ̀ sayyidna ali ní àmọ́mọ́ látara àìjàmbá àmọ́ náà rẹ̀ tọ́ọ̀bá ti lè mọ ìjàmbá àmọ́ náà ajẹ́pọ̀ onímọ́ nínú ẹni wọ́n fowó sí lọ́dọ̀ nínú àkọọ́lẹ̀ wọ́n ní bí wọ́n bá kówó síyàn lọ́wọ́ ọ̀rẹ́rẹ́ náírà ni 2020 náírà ni wàsówàsó ni bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà ìyẹn pé yóò ní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ o mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́ ìyẹn òun náà ń tọ́ka sí pọ̀ ń jàǹbá àmọ́ náà tó rówó olówó kìí sówó rẹ̀ ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀ ọ̀hún jẹ́ ń sáré bí àpẹẹrẹ bí epo
àwọn tí mọ́ pé kó sí yàn lọ́dọ̀ ọ̀wá ní jẹ́ sáré ta ná nígbà bá ta àárò owó rẹ̀ a tún sáré ra mí wọ́n sì kó sí ọ lọ́dọ̀ ni ìwọ náà jàǹbá àmọ́ náà ẹni tó gba ọmọ tọ́ bọ́yọ́ ọmọ bọ̀dá rẹ ni ọmọ àǹtí rẹ ni ọmọ àbúrò rẹ ni mọ́ jàǹbá àmọ́ náà lára rẹ̀ ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà mọ́ jàǹbá àmọ́ náà ìtẹ̀yìn ọba lágbára lèyìn ẹ ṣe bọ́ọ̀ bá ní kápá àti gbọmọ wò dẹ́wọ́mọ padà fọlọ́mọ́ ń bẹ báàní lóríṣiríṣi tá a náà mọ̀ ní tí wọ́n ń pè ní àmọ́ náà ànábì sì ní láìmọ́ẹ̀nà límọ́ ńlá àmọ́ẹ̀nà tẹ̀lẹ́ o ànábì ní kò sí mọ́ẹ̀nì kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán ẹnì kan ò lè sọ fún agbẹ́dò a lè fọkàn tóun tó o bá ti jẹ́ oúnjẹ àǹbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn tọ́ bá ti jó ń jà béèyàn èwò ní mọ́ni ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́ni ò ní mọ̀ ṣèjàmbá ọmọlàkejì nínú àwọn tí sayid náà lí tó sọnu tí kó wá náà mọ ro làákàyèsí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kóńkálukú náà yẹra rẹ o bí mọ́ni èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu tí mọ́nì rẹ bá fi bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àhúkà mọ́nwá zákàfẹ́ ṣẹ́dà sẹ́yìn náà lí ní ọmọ ìyá rẹ ẹni tó lè pè lọ́mọ ìyá òun náà lẹni tó gbárùkù tí ọ nígbà tádánwò dé njọ tọlọ má dánwò wá ànábì lẹni ọba gbárùkù tí ọ òun náà ló lè pè ní ọmọ ìyá rẹ tí a sì rí nínú ọrọ àwọn yorùbá wọn ni mọ gbàgbé èèyàn mẹta nínú ìgbésí ayé rẹ ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ tó yẹ kóun lọ jókòó kónú àdánwò mọ gbàgbé rẹ ẹlẹ́ẹ̀kejì ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn mọ́ gbàgbé òun náà òun kọ́ ló tí ọ̀nà àdánwò àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ́ pọ̀ ń bẹ́ nínú àdánwò ọwá tún fi ọ́nà àdánwò náà àkọ́ọ̀lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kó nínú àdánwò òun kọ́ ló tí ọ̀nà àdánwò òun náà bọ́ nínú àdánwò ni ọwá yọ kó nínú àdánwò mọ́ gbàgbé òun náà ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́ nínú àdánwò tó o sì rí pé ó ní ìkápá rẹ̀ kìíṣe ẹni tó mọ̀ pé ó ní ìkápá rẹ̀ tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kìíṣe kèrémí òun kọ́ là ń wí o àmẹ́ni tó mọ̀ pé ó ní ìkápá àti yọ kó nínú àdánwò tí ọ̀wá yọ mọ́ gbàgbé rẹ̀ sọwárẹ́ ni ó ṣe sábà bíi bó o ṣe kó nínú àdánwò tọ́lọ́run fóun ṣe àdánwò eríbú lára rẹ tó fi kó nínú àdánwò mọ́ gbàgbé òun náà ẹni ọwá yọ kó nínú àdánwò tó mú ọ jáde kó nínú ọ̀fìn mọ́ gbàgbé òun náà nínú ẹ̀ òun náà tún ni ìzaharul gínẹ́ mínà ṣokòrè ìzaharul gínẹ́ mínà ṣokòrè kẹ́yìn ọmọ fi oore hàn bọ́lọ́run bá sore fún yàn kẹ́yìn wá jáyọ́ mọ̀ pé ọlọ́run sore fún mi ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ orin náà ni alkurani sì ní láì ṣakartum làázi ìdánakùn alkurani ní ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́ làázi ìdánakùn má sì mọ ṣe àlékún fún yín
ayẹgbẹ́ ni wọ́n bá dúpẹ́ orí ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ pé tó kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan òye wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí, Ọlọ́run sì kí ọ. Aládùúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn aráàánú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọnu nì. Sayyidina Ali sì ní Izharul Ghina min ash-Shukri. Kéèyàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá rọ̀ fún un. Ìbẹ̀nu pé èèyàn dúpẹ́ náà ni. Nínú ẹ̀, òun náà ni Adabul Mar'i Khairun min Zahabihi. Adabul Mar'i Khairun min Zahabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀hun. Sọ̀rọ̀ ẹni tóun òkè ti ń kó góòdì kí n olóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé ọ̀ṣọ́ ayé ọ̀ṣọ́ ayé kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ iná ni kó wá ń lé káàkiri sìn. Oníkálukú ń da owó sọ́nláìn kó lè mọ pọ̀ kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń dawó sórí afẹ́fẹ́ kọ́ sámọ pọ̀ kọ́ sámọ pọ̀. Àti kéwú nira kówó ọ̀fẹ́ kéwú mọ́ àti kàwé nira wọ́n ń pè bí òwúlò mọ́ àti kọ́ṣẹ́ tún di wàhálà. Sayyidina Ali sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀ òun náà ni Àdá Òdeyìn ni Mínà Dìn. Àdá Òdeyìn Mínà Dìn. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ wà. Ìwọ́ tó jẹ̀yàn gbèsè. O sì lẹ́mí àti san. Ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tánẹ́bì sì ní ẹni ọba jẹ gbèsè tó bá lẹ́mí àti san Ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san Ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní Àlùwádú Dẹ́yìnà. Sallallahu alayhi wa sallam. Gbèsè àdéhùn báyìí gbèsè ni. Tó bá ti ṣàdéhùn ń ṣe nǹkan báyìí fún ó ti di gbèsè. Ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè. Tọ́rọ́ lọ́wọ́n máa wàdà. Ọlọ́run máa wàdà ń tiẹ̀ kìí ṣẹ̀dá bíi tiwa. Débi pé yọ̀wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà. Nínú ẹ̀ òun náà ni Sayyidina Ali ń sọ wípé Adib ìyá àlàkà ya ń fa òhun. Ó ní kọ́ àwọn aráalé rẹ̀ kọ́ wọn. Àwọn aráalé rẹ̀ Sayyidina Ali ní kọ́ wọn. Ètò lè rán lè kéwú rán. Ètò ìpé lè wé ló lè rán rán. Ètò lè fi sẹ́nu kọ́ṣẹ́ fi bẹ́ẹ̀ torí pé kí ni ya ń fa òhun. Yọ́mọ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé létà kọ́tà. Ó torí pó lówó ẹ̀sà mọ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà. Ọ̀rá sọ fún wọn ragbá fún wọn níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yìn ọba sì ti kọ́. Níjọ́ ọba ti kò láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á. Wọn tún ní fi ṣe nǹkan gidi. A sì rí
oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì Ọlọ́run tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí. Bẹ́ ẹ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ni láàyò àdébà rọ́jòlù wàládàwó khairun lahu an yatasaddaqa bi sa'in sallallahu alayhi wa sallam. Annabi ni komo eniyan kan koko omo re o ba ri pe we na ni lo le ran to ba ran o ba ri pe kewu na ni ino ba mo ni to ba ri pe nu ko se na ni annabi ni ki omo eniyan kan wa se ba nfo omo re o lóore fún ojú kó ṣe sàárà pẹ̀lú múdù dérò lọ kọ́mọ ṣe sàárà òun ṣe sàárà láìkọ́ mọ́ owó tó yẹ kó fi tọ́mọ òfin ṣàfihàn owó tó yẹ kó fi rán ọmọ iléèwé fàájìlẹ̀ ń fowó ṣe. Ànábì ní kọ́mọ ènìyàn kan kọ́ ọmọ rẹ̀ ó lóore fún ojú kó ṣe sàárà kó tọrẹ pẹ̀lú múdù jéró lọ àbí nǹkan tó bá lè fi tọrẹ. Tá a sì rí nínú Al-Qur'ani nínú àwọn ànábì Ọlọ́run tó já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Bàbá mélòó ní ṣe wà sí fọ́mọ wọn nísìn? Gbètò béèyàn ṣe máa ń ṣe ni o, béèyàn ṣe máa bọ́lọ́n lónìí o, èèyàn máa kírun ni o, èèyàn hùwà bàjẹ́ o, èèyàn máa ṣe dáadáa ni o. Kánrin ti jìn sófin wọn káwọn ọmọ mọ́. Oníkálukú náà sáà ń lò gbéṣẹ́ ayé ọ̀hún lọ bó ṣe wù wọ́n náà ni. Ànábì Lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀, ó pè wọ́n jó gbogbo ètò ọ́yá mọ tẹ́tí ọgbọ́. Al-Qur'ani ni wà ìṣkọ́lá lukumanu libnihi wà ó wà yà ìzùhù yà abúná yà látò ṣeríkì bílà iná ṣeríkà lazulmọ̀ náà zí. Al-Qur'ani ni ńgbà tá nábì lukumanu tí ń sọ fún ọmọ rẹ̀ wà ó wà yà ìzùhù tí ń ṣe wà sí fún ń ṣe ìsítí fún yà abúná yà ó nírè ọmọ mi ò látò ṣeríkì bílà mọ́ ṣẹ̀bọ̀ pẹ̀lú Ọlọ́run. Ṣé bí bàbá tó bá rọ́mọ ni ó ṣe wà sí fún kán rí ọmọ náà ti sá kò lábẹ́ bàbá ní ayé lónìí? Ọmọ mi ò gbélé mọ́ klọ́ọ̀bù ni ńgbọ́ ọmọ obìnrin bá ń lọ klọ́ọ̀bù mọ́júmọ́ tí sì ń bẹ lábẹ́ òbí rẹ̀. Ńgbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tẹ̀sí ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí níléèwé kò sí lẹ́nu kọ́sẹ́ klọ́ọ̀bù ni. Sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wà sí fún oníkálukú ọ̀yà sọ́mọ mọ́. Ọmọ fẹ́ ṣàfihàn àwọn òbí ó sì mọ̀ pé tó àfihàn tọmọ yìí fẹ́ ṣe yìí o, ọ̀la àwọn lọ́ fẹ́ bàjẹ́. Torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la. Ànábì Lukman ìwà ń sọ fọ́mọ rẹ̀ wípé yà abúná yà ìrí ọmọ mi ò látò ṣeríkì bílà mọ́ sí ẹbọ pẹ̀lú Ọlọ́run iná ṣeríkà lazulmọ̀ náà zim. Torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ni kéèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Àbòsí tó ṣe kí ni? Àbòsí tó tóbi jù ni. Ànábì Lukman ń kí ọmọ rẹ̀ ń lọ nípa Ọlọ́run pé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ni Ọlọ́run. Kánrin èèyàn láyé nísìn wọn fọ́lọ́run mọ ọmọ mọ́. Ohun kálukú ń tọ́mọ torí pé àwọn fẹ́ jèrè rẹ̀ ni. Wọn tọ́ Ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́. Béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́
ere to ro po jeun o le mo je eyan to mo ni lana tal qurani ni ti sunna na mo mo ile yo fi jere omo gege ba nabi lukmanu bi se nse wa si fun omo re oni ya bunayya akimi salata wa amur bil ma'ruf wa nahi 'anil munkari واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور إريما ميو بو باتي سيبو كويلون أو سيبو كويلولون ما واكيون سيمان قاسي دادا كو سيمان كوفان وينكو نبي باجي كو سيمان سيسورو لورين توبا ديوابو laye loni kan ri yan melo ni se suru kan ri o se suru mo on kaluku na se kini on kaluku kanju bi eyan ba si ti le se suru to ro po le kanju ju kadara re lo o fe ge kadara re lege iwo na o resort to ba ri o mo ke todo olohun ko lele ki kanju re to kanju yin lele ki a mo kiesi ka mo woye si npe to o gba awon oro ta n wi funra wa yi sori bi abi ko ri be ki obi oko mo leko eko keu ni n lo rorun ni ko eko iwe lo rorun ni ko isi owo lo rorun ni ko ninu awon oro sayyidna ali bakene oni hasin ila almusihi tasud oni mo se daada sodo en tin saburu fun o tasud o gba waju re o se kini o kan mo bara re waju ni aburu owo re na ni o pada ko barun pa oni o ko iparun ba e mo se daada se en tin saburu kò ní wọ ọmọdé ibi tó dé kéèyàn mọ ṣe dáadáa sẹni tí ń ṣaburú sí yẹn èèyàn mọ gba iwájú rẹ ni gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọrọ àwọn ọjọgbọn tá a mọ kẹkọọ ńbẹ tá a mọ wòye sí gbé tò láyé lónìí báa náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn ta lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni ìhùwánà azazamẹ́n jáwá sí ṣòlọ́yọ̀. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni níṣẹ́ kí ni ní yá sí. Béèyàn bá lè ti mójú tó ra tiẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájúmọ́.

jìrì. Nínú ẹ̀, òun náà tún ni ìstira àtúnnáfsí filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́ǹ. Wọ́n máa ran kẹ̀ǹkẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókù bàbá sásùn. Ìwọ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọfẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọfẹ́ lọ mọ́ká nínú ọdún kan. Ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bọ́ bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́ǹ, mọ́ mọ́ ran kan níbi nǹkan. Gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kí tọ̀hún kọ́ jẹ́ tiẹ̀, kí lè kọ́ jẹ́ tiẹ̀. Èyàn ó ṣe kí ni? Èyàn ó hanra.

Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Òun náà ni ìmọ̀ fi lé kókó. Àwọn ilé kókó kí èèyàn máa fi pamọ́ níbẹ̀nu ìjọmọlúàbí. Ìtí bá ń ṣe èèyàn, bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni, ọwá ń gbé e mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀. Kìí ṣẹ̀dá kan, ń bẹnu pé èèyàn ní ìjọmọlúàbí. Ẹni tí ò bá yìí ti lọ́mọlúàbí, kìí ṣe èèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ́ èèyàn gidi náà lẹ́ni tí ó jẹ́ ọmọlúàbí. Torí Ọlọ́run ọba ní kí ọlá. Ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi Ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì. Òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O ò rojú ọ̀mí fẹ́mi Ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Sẹ́yìd náà lè ní ẹ̀fá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni. Ni ó wà. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run má ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní. Kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò. Ká sì bá nínú òṣùwọ̀n iṣẹ́.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu rú. Ọba Títíńbá ń ṣe látàánú, mo sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ náà ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ ṣáà jẹ́ kí ojú rẹ̀.
1: Iná àbàbà nàárí.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ̀ ti ń gbọ́ wa. Kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì mọ̀.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákanbàkan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fẹ́ni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sísílẹ̀. Olúwa ran gbogbo.

ìbéèrè àbí nǹkan míì náà, phone number wa ti wà, yóò mọ lọ ní ojú ní 081-430-07-8253 fún ìbéèrè àbí nǹkan mìíràn náà, 081-430-07-8253. Àwa ti ń lọ fún ètò tòní, oníyanṣẹ́, ọlọ́bẹ̀ náà ẹ ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo yín náà ni a kí. Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Kó tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas, wọn ní fi wá ṣàwátì, àwa náà fi ẹ̀yin náà ṣe àwátì. Masalam.

lásìkò tí èyàn bá ṣe orí kínkínní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó à ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ̀ sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ káàkiri àgbáláyé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lága bóró rọ̀hìn lọ́lọ́ aláforíjìn lọ́lọ́ tó bá tún foríjìn èèyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹwa tó bá dáríjìn wá tán. Oríwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn èèyàn tán tó foríjìn èèyàn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kó gbàdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere ní wájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wá kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Sàfà àti Mọ́rùwà. Kó wọlá ìlú Ọ̀yọ́. Kó wọlá agbolẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ ore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ọlọ́run máa ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Atoto arere pa ko yi baba mo gana omo oyo alaafin nile ni loko ni ati leyin odi etedi bele je wa gbo mi gba royin mi awon megbe o AUF oyo ati ba unity forum ran mi sin won ni ma logun ebun yi pe ailaso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nigba titi ndarin oni kan soso gi o ni ori onikan a de darin enikan soso taye bi ye ni ati agbajo owo la bi soya ajeje owo kan gberu dori iwo se ti etemi o se temi ni kaluku se nse ti e lototo yi ni konko jabele yi npo owa go ndo lo seyin tori aiko worin ijo ni se pupa won o AUF oya ati bayin diburom ni ma wi fun yin pe aiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe oko nikan ni omo ati bale ye je ni ma so so fun yin pe ka yo fowo so opo gbe oyo laruge ka fowo so opo ma panupo bere eto wa lowo awon oloselu fowo so opo panupo bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn òkùnsù ó ẹyú ẹ̀ fún bí àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pùlúùlù gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀ wọ́sọ̀ ọ̀pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ni aṣíwájú lọ́jọ́ kọjá wa náà sì tún yàwó kọ́ ti rere nítorí ajé ṣe bí ọ̀yọ́ láàárín wà ló ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹ̀rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páró.
1: Àlàkádà fọ́kọ́ ní ilmo ní lógo ta wá.
0: Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń gbà mí jẹ́ òrá ti àdàbí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́. Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wá
1: yìí.
0: Wọ́n máa rántí ọjọ́ sábàtì, wọ́n máa ń yà á sí mímọ́, wọ́n máa rántí ramadan náà, wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadan ń lọ, àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bẹ ṣe máa fún àwọn ọmọlàkejì yín tí wọn rí jẹun tí wọn rọwọ họrí ló ń jẹ lówó lẹbùn lóríṣiríṣi gbogbo àwọn wàá yín bolẹ kódà sínú asusu ramadan nìkan.

0: Àwọn ẹlòmíì òde là ń ṣàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtà àyọ̀tọ̀, máa fáwọn èèyàn lẹ́bùn, ra oúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn àgbádùn wọn. Ọkọ ìyàwó ìgbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ ìgbádùn bàbá wọn. Wọ́n àgbádùn ìyá wọn nínú ilé, ó gbé ìwẹ́ nú kó tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílì kì í ẹ̀gbọ́n, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò. Àtẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n rọ́wọ́ họ rí ẹnáwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gba ọ̀rẹ́. Ẹ torí ajúra wa lọ wà láì kìí ṣe ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Ó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn. Ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin. Ọlásùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A máa jura wa lọ ní.
1: Ẹbùn lọ́kàn jọ̀kan, ó ti wá fẹ́ jù sọnù. Sóhun nìkan ni ó gba àmàgbà àwọn tó nà ní.
0: Nínú fómílìkì rẹ̀ ohun, gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họ rí, kọ́kọ́ ṣàánú wọn náà. Kò tó máa ṣe síta, kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè ìwẹ́nú, kò tó wẹ̀ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà, ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Ìsàlékún oore rẹ láyé mi, kọ̀tá máa lékún ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín. Bọ́ bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin, à ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹ́ ni mọ́ni.

0: ti mọ pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan sotososi mo ba bi kan je adeyinka alawe janu aja lo oyo ti e gbo laso nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni Ọlọ́run kò wọ̀la àánú oṣù yìí gbogbo àwọn tí wọn rọ́wọ́ họ rí nínú fómìlì kí wa nínú ìjọ wa nínú mọ́ṣáláṣí wa káàkiri àgbà ńlá ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà ní mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé Ọlọ́run kò wọ̀la àánú oṣù yìí kó wá sí ẹ̀dẹ̀ fún kálukú wa. Ká máa rí ọwọ́ kìbàpò mú jáde. Fisunre mo lọ sẹnu
1: ke ma dari ko se
0: ri pa awon agbalagba po won ni baby ba ti ku o ninu ise isebuse
1: to ba se lo se se ko si te da le se to baba mi se ala
0: eyin ma da bi awon kan to ki ohun alakata ki ti esin awon ti mo n gbe olorun oba nija
1: ko ma se
0: ti ro po olorun oba o to ijara re dagbe awon ro po olorun oba o to jara re dagbe Ọlọ́run ọba tó jẹ́ pé tó bá fẹ́ ṣe wá gbogbo wa ní elédè kan tó jẹ́ pé dé ẹyọ kan èdè Yorùbá láàmọ̀ sọ nílé lóko pẹ̀lẹ́ ẹ̀yìn òdì káàkiri àgbà ńlá ayé wàláì ó rọrùn púpọ̀ nínú tọ́lọ́run lè ṣe. Tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ dá gbogbo wa ó rọrùn púpọ̀ fún Ọlọ́run láti dá gbogbo wa ní mùsùlùmí. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìkan náà ló fẹ́ dá gbogbo wa ó rọ ọlọ́run lọ́rùn o ọlọ́run bá ń gbọ́ fún fáyà fún yọkànní ọyá ẹ máa jẹ́ mùsùlùmí o gbogbo yín o kún fáyà gun ó sì wọ́ ọ yẹ ẹ máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo yín kún fáyà gun ọlọ́run ó sì ńlá náà ẹ máa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé kún fáyà gun ọlọ́run ọba yóò sì wórí ẹ̀ yóò kàn wí bẹ́ẹ̀ lásán ni àfàìwí àfàìsọ́ bẹ́ẹ̀.

Ọlọ́ mọ̀ n tí ń ṣe o. Ọmọ n tí ń ṣe o. Tó dá gbogbo wa tédè ìwọ ọ̀jọ́ra wa. Ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa. Ó dá wa èdè ìwọ ọ̀jọ́ra wa, ẹ̀sìn ìwọ ọ̀jọ́ra wa. Àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn. Ọlọ́ bá mọ̀ n tí ń ṣe o. Àwọn ẹlòmíì self-righteous ni wọ́n. Àwọn ni wọ́n da jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀, ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn. Nítorí pé inú wọn ò da. Inú wọn ò da. Ẹ tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká sí ìgbé para mọ́lẹ̀. Ẹ pẹ̀lú òjò lá nínú.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tọ́lọ́run fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ́ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tún ń poró nílùú tèmi ni ìwà lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán àti súnmọ́ ọlọ́run tán, àwa ni mouthpiece ọlọ́run. Ọ̀rọ̀ mi ò yé yín, a ti wò pé a ti gbọ́n tán a ti mọ̀ tán. Àwa máa impose level of our own religiosity, our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọba ti meet up to the standard táwọn Yorùbá wa ti wà hun, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni kaluku wa pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti elédùà aṣẹ̀dá wọn, adẹ́dá aṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé tá a bá ti ẹ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ̀ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀mọ́ ní Àmídà òní. Níta nílì láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ mọ́ suffocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kíní kan débi pé wọ́n ti wá mọ ríra wọn bí inferior. Different stages, different levels láyín kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tọ́ ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ ọlọ́run tóbi lára Adéyinka Ọlásùnkàn mi ò kásà máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ bí awo erin ajá àlọ́ ọ̀yọ́ ti ègbó lásán. Nítorí bí mi ò bá ẹranko múra bàbá èèyàn ni 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mò ń bọ̀ ná. Iwájú làwọn ọmọ lọ, ìràwọ̀ ìgbàdàn lẹ̀kọ́.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú wa, tá máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlọ òrù yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹ yín ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ní báwọn náàjà wàràwàrà lọ́la máa ń sá ọlọ́ làkùwátá ìlàbìlà àlẹ́ yorùbá zim.

tẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o April ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

gbagbe gbogbo awon akore oro wa ta tin pa bo se mo ki mo se npo ko lori kan ni mo npo lori obin gbe gbogbo awon eko nu osu ramadan ka ma gbagbe won gbogbo se olore ise lada tan se lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta an ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan bí ìbò káwọn ará ilé wa kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí wọn ká mọ̀ dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mímú ká mọ̀ gbìyànjú bí ìkápá wa ṣe mọ́ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mú èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìftàrù jẹ ká máa fún wọn ní sàárì náà jẹ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé ẹwà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládàá àwọn bí ó ṣe máa tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dákun ẹ̀jẹ̀ ànáwọ́ sí wọn ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwẹ̀.

0: ṣe lọjọ
1: o tun je oye wa pe
0: abi ile ni ṣe
1: ka ma lo ma gbe olorun ni ja o to ra won kan won ti fe mo yo sojo so lo
0: to ba se pe ona
1: o fin je oye wa wi pe o to o wa ninu to wa ninu ka pa olorun lati se gbogbo wa ni elede kan elesin kan alawo kan sugbon olorun ti o se be o ma tin se o to bi se wa ni elesin ototo elede ototo alawo ototo o ro olorun lorun pupo lati se gbogbo wa ni eni ti o ma so ede yoruba se ede lu ebo to je pe yoruba la ma so gbogbo o tun wa ja lawo dudu ti o ni salawo funfun ko ni sawon ayin rin ara won mi boran la won awon ton boran ni awon ese pupa won ton boran ni
0: o se wa mu ni aye koko ti wa kesin lo ye deda ni ipo aye apada
1: be ni o iwa pelu esin na lọlọrun fe won bere lowo wa kese pe esin nikan la ba fi iwa daada iwo mo lu abile ori siri siri lo ti wa nile aye nisin gbogbo ese ti foju ni ijeta mo fe se screenshot mo ti se screenshot e mo fe college e papo nkin wa post e memory ọ̀dọ́ ọmọkùnrin ọ̀hún bí irọ́ mi báyìí tàbí kí n gba díẹ̀ lọ́wọ́ rẹ̀ ó wé láwà ní kìrìbìtì lówó mórí kìrìbìtì.
0: Ní
1: wá ń sọ ń polówó ara rẹ̀ wípé ìwọ́ tọ́nà dímọ́ oríṣiríṣi wàhálà wàhálà ọwọ́ ọgọ́lọ́sàánú kọ́lọ́mọ́jì àríwá àlà.

àwọn èèyàn mọ̀ kọ̀ mí tí mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó o ṣeun ẹ̀wọ̀n ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ní sá only with God all this is possible. Kọ́lọ̀ ó sàánú wàhálà wà lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri níbi dá lómi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹ lé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojú bọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run ọba ń gbọ́ ayé ń padà sẹ́yìn nínú oṣù lámúlanà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo máa ń fi sábà ṣe wá sí ní ààyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tí wọ́n lọ bá jésù kristi olúwa wa tí wọ́n bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìnínní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tún dàbí ewúrẹ́ wọn tún wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí àwọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ wọn ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ máa gbabẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí ń níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mo ń ṣàìsàn ẹyin náà lẹ́kọ́ yù mí o ẹyin lẹ tún bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọwọ́ nínú ilé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ fún lówó tó fi jẹun tẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfin gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

tẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọrọ mi ò yẹ yín ọrọ nù bíbélì ni o ọrọ olúwa ọrọ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wa ọdún ọlọ́run olódùmarè náà la ṣe sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ. Ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni. Wọ́n ní omi òfẹ́ ń gbẹ́mí ẹ̀ sì fún mi lómi mú. Ẹ fi yàn mí lójú ni. Mo ń ṣàìsàn ẹ sì bẹ̀rẹ̀ níwò kódà ẹ tọ́jú mi. Bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín. Ẹyin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ti jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n ní cancer patient lẹ́ni yìí o kí ni hepatitis kí ni kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí sáàbò lọ́lẹ̀ òkèrè. Àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n. Ó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè take care bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní óvàṣì láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí. Ṣé àwọn ò ní ṣe bẹ́ẹ̀? Wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o. Àlùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o. Ọlọ́run kò sí ṣèyí tá a mú wọn kò sí ìta mú lọ ńbẹ. Ó ní ìgbà tẹ́ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o. Mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ mi wò èmi gan náà ìdè prison yard lọ wo àwọn bóyá ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún wọn lásán. Lálọ́ máa fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ. Tí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín. Láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ti jẹ́ pé tenant mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Tẹ́gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká. Tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè. Èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo Nàìjíríà yányán. Tó bá ti sọ àsìkò tẹ́ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi.

0: o ti jẹ́ oyè wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn ti gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dà wá báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n ti ń ṣe o ọmọ n ti ń ṣe o táwa kámọ̀ lọ́mọ gbé ọlọ́run ọba níjà orí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sì ṣe ìdáàdì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sì tá a mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs wa nínú àwẹ̀ báyìí. Kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6837-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ́ mu ajíṣe bí ọyọ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ẹ́ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí ìnú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́jọ́ ọ̀rọ̀ ńlọrọ̀ àròyé ni sẹ́ẹ̀ bá ka igbé kíkẹ́ ni sẹ́ẹ̀ yẹ lóko.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo nǹkan ni wa lára.
1: Àjẹ òkókó mi o.
0: Káwà gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní rọrùn fún wa. Káwà náà ká máa wá ìnira fúnra wa tó kù ni.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom, àwọn márùn-ún, United States, Ọlọ́run, àwọn mẹ́fà ni o. Canada, àwọn méjì náà ń gbọ́ mi ní àyín. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria. Ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́kàn kùbáhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ máa ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọmọ
1: àmì kíkún má pamọ́ nínú
0: ọyẹ ẹja lọ mọ́ṣáláṣí
1: alájàjẹ́ nífà ìfàsẹ́yìn
0: ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí.

0: سيدنا
1: الشباب
0: فالله لا اله الا الله
1: ni bagba balu bawa yo jori re
0: lei be awon mi oni po awon mi ti mola ni yan pe so amejoko iso de yo kan to lo pe baba wa se oso aliu won tin te mi lorun bo ti pe emi le la ni e pe teyin lorun loni ama bi ojo ojo itiri ofe fun mi laye ama la ni ba asiko na je mo alakwa so pe sallallahu alaihi wasallam
1: sallallahu alaihi wasallam
0: mo lu di anabi la nse yi
1: sallallahu alaihi wasallam
0: era ku ta ni je anabi gan
1: allahu akbar
0: iru eyan wo ni báwo ló ti lo ayé kí lọ́lọ́run wọn ara wa ṣe afa mahmudu sára rẹ ti balẹ̀ aláhùnmọ́ sọ́lì sọ́lá tàmù sínà alá sẹ́yìndìlì mú sínìnà aláhùnmọ́ sọ́lì sọ́lá tàmù sínà alá sayyidil muslimin
1: allahumma salli salata musina ala sayyidil muslimin allahumma salli salata musina ala sayyidil muslimin
0: anabi wa muhammad
2: sallallahu alaihi wasallam
0: ngba to to asiko ta nabi o faye le awa re anna muhammad
2: sallam
0: are na po 16 days ila nabi o fi gbanu njo meyindilogun en to je nbe so yi tin so yi ke le mo iko mo lu de anabi tan se yi ba ba se la se tun se inu tolorun yonu si ni anna muhammad aba mahmudu ma bo ojo ti lo
1: fa ma gida rasulullahi عليه الصلاة والسلام في آخر شهر صفر.
0: إبا تودي بي النبي تنباسي أولهم بو إبا تودو من 63 years أودي بي أسو صفر عربا كيان محمد
1: وكان مريض زمان ليتاسر يوما
0: عربا سي o si wa fi lo ojo meyindilogun lere are ti o le dide
1: yehudu nasu ilehi
0: ngba ta seri are na si
1: yehudu nasu ilehi
0: are na nbe pelu anabi debi pe anabi o le jade sawon eyan afa dahun ojo ti lo
1: wa kana ibtidau madi lafi mata fi sudan
0: are to pa nabi ngba ti o bere eri ni kokon fu anabi ike are sa nabi are to pa gan efori lo kokon bere ma bo
1: wa bo isa alayhi salatu wa salam ya mulisnali
0: are na bere lojo monday gẹ́gẹ́ bí wípé ìgbésẹ̀ ayé anabi monday la bí ìgbà tá a fẹ́ gbé dìde gbé ọmọ jù sí ọlọ́run ojú monday iná làwọn ọlọ́run fún níwe gbé ìjẹ́ anabi dé
1: wà má ta fi ni
0: anabi sì tún kú lójú monday
1: fọlá máa kálẹ̀ ọmọlì sinéèlì sàkúlà máa rídò ọ́
0: ìgbà tó di láàárọ̀ lójú monday tá a ní kàálẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé
1: fasina bilalu asana sobai
0: mato adi la suba bilawa lo senu nabi lati lo gba se pe mo fe lo perun gege bi ti se tele igba to denu na nabi
1: wa koma bi babi rasulillahi
0: o tole na nabi in salama
1: fakola
0: eh bilaba pe
1: assalamu alayka ya rasulallahi
0: ijọlọrun ko ma bayi wo ojisi ọlọrun
1: fakola láti Fátímà tú.
0: Fátímà ní dìde sí Bìlá, ànábì ò lè dìde.
1: Fákọ̀ láti Fátímà tú.
0: Fátímà bá sọ fún Bìlá.
1: Iná wọ súnlẹ̀ ńlẹ̀ àìmásíkò lọ, Bìlá fún sí i.
0: Ọlọ́rin ànábì, ànábì ò lè dìde látàná. Ọrin ànábì ń sọ bẹ́ẹ̀ fún Bìlá. Má bọ̀.
1: Fata ala Bìlá lulì má sì jídà.
0: Bìlá ò lè lọ mọ́sálásí, ó dúró lẹ́nu ọ̀nà. Nígbà tọ́lọ́rin ànábì kò tí ẹ̀gbọ́n tí ń wí dáadáa lọ́ba pé.
1: Fata ala Bìlá lulì má sì jídà, wọ́n lámúyẹ̀ fún amọ̀kálá máa.
0: Bìlá ọ̀gbọ́n tí Fátímà wí, ọ sálámà sá ànábì kò gbọ́ jẹ́ ànábì, ọ̀lọ́ mọ́sálásí ó tún padà wá.
1: Fọlá máa àfà àṣubọ̀.
0: Nígbà tó a di pé àṣùbà ago mẹ́rin ti kọjá, márùn-ún kọjá, ago mẹ́fà lọ lù tó yé ti mẹ́lẹ̀.
1: Jà Bìlá ló sàlẹ̀yà.
0: Bìlá bá tún wá lẹ́lẹ̀ kejì pé ilẹ̀ mọ̀, ànábì ò ní jáde ní.
1: Wọ́n kọ́ ọmọ bí ilé báàbí.
0: Ó dúró lẹ́nu ọ̀nà ànábì.
1: Fọkọ́ lákàsá, wàkàsá.
0: Wọ́n bá tún sálámà sálọ ọ̀nà ànábì pé kànábì ó dìde. Àsìkò àṣùbà fẹ́ kọjá. Lọ́bọ̀.
1: Fásẹ̀mí àwọn sùúlù ńlá Ìsà òtàwù.
0: Ọwọ́ ànábì wa gbọ́ ohun Bìlá tí ń dá tí ń sálámà sí òun. Má bọ̀.
1: Fàkọ́lá. Ìdíkùlù ya Bìlá.
0: Oníwọ̀ Bìlá wọlé.
1: Ìnì máa ṣe kúlù Bìlá mú sí.
0: Ọ̀rẹ́ mi gbádùn látàná.
1: Wàsákúlà àlà ìyà màrí dí.
0: Ààrẹ náà lè débi wípé àti dìde ó dìnira.
1: Yá Bìlá ìlú.
0: Wọ́n Bìlá.
1: Mú wa bàbá kí àyùsọ̀ lè yá Bìlá sí.
0: Lọ sọ fún Abubakiri ní mọ́sálásí ni mo ní kó kírun fún àwọn ìjẹ̀mẹ́.
1: Fún àrájà Bìlá lu báàkì àbùkà àṣẹ̀dídá.
0: Nígbà tí Bìlá rí láyìlá àìlọ́lá, ẹ̀sọ́ pé sallallahu alayhi wa sallam. Nígbà tí Bìlá rí bí ìnira ti bá nẹ́bì tó. Nígbà tí ó jáde, Bìlá bá dààmú, má bọ̀.
1: Fún àrájà Bìlá lu.
0: Ọ̀ya yìí, nígbà tí Bìlá jáde.
1: Báàkì àbùkà àṣẹ̀dídá.
0: Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkún náà pọ̀.
1: Wọ́n wá dọ́ àyẹ̀ jẹ́dá owó ala ara sí.
0: Ń fi ọwọ́ ara rẹ̀ gbá rẹ̀ lérí.
1: Wọ́n wá ìnádi.
0: Ìwọ́n pariwo pé.
1: Wọ́n mú sí tó.
0: Òun sì àgbákò. Ìlà sọ bẹ́ẹ̀, olóòwò sì àgbákò.
1: Wọ́n kì í tọ́ òrò yá.
0: Àgbọ̀ kan lé mi lọ fẹ́ já yìí.
1: Wọ́n kì í sọ̀rọ̀ sáwù náà.
0: Egun ẹ̀yìn mi ní ọkàn yìí.
1: Yálẹ̀ ìtàlí.
0: Ọmọ ṣe wọ́n.
1: Láàmú tẹ̀lé dídì omi.
0: Ẹsẹ̀ tí ìyàwó ń bí òun sínú ayé yálẹ̀ ìtàlí.
1: Yálẹ̀ ìtàlí.
0: Òun ṣòfò lónìí.
1: Yálẹ̀ ìtàlí.
0: Àṣé ayé tó ń gbé yìí, àṣé wọ́n padà rí tí ọba òun jẹ́ bẹ́ẹ̀.
1: Yálẹ̀ ìtàlí.
0: Irú ayé wo ló ń wá yìí.
1: Láàmú tẹ̀lé dídì omi.
0: Ẹsẹ̀ tí ìyàwó ń bí òun sínú ayé yìí, òun fojú rí ìpànẹ́bì rí nira. Má bọ̀.
1: Fọdà àlẹ́ ìlmà sí jídà.
0: Nígbà tó ti gbé Bìlá lè wọnú mọ́sálásí.
1: Fàkọ́lá.
0: Wọ́n bá pé.
1: Yá bàbá kiri.
0: Wọ́n Abubakiri, wọ́n bàbá ọmọge.
1: Iná Rasúlà láì.
0: Ojúṣe Ọlọ́run ni sọ fún ọ.
1: Ìyàmú ká tún sọ lé àbí násì.
0: Ó ní kí n sọ fún ọ pé kò kírun fún jẹ̀mẹ́.
1: Fúwa màsíkò lọ Bìlá fún sí.
0: Ọrẹ ànábì, ànábì ń bẹ lérí ààrẹ, ànábì ò lè dìde. Ẹni agbójúlé ò lè dìde. Ọrẹ àfáàwà kò lálàáfíà. Bí Abubakiri ti gbọ́ ọ̀rọ̀ yìí tí Bìlá jíṣẹ́ fún.
1: Fọlá máa wà bọ̀ Bakiri mi wà bá Súlì ńlá ikọ̀ lè ní wọn.
0: Nígbà tí Abubakiri dìde níbi tí Bìlá ti jíṣẹ́ fún pé ọrẹ ànábì kẹ̀ àbí ń ṣàwàdà ni. Nígbà tó wọ mi rábì ànábì ebi tá ànábì jòkó sí bàbá bá ànábì bẹ́ẹ̀.
1: Lákìnà.
0: Ìdààmú bá bá Abubakiri náà. Tàmá láti nàfsáwù, ẹ̀mí rẹ̀ dàrú. Má bọ̀.
1: Fasọ̀rọ̀ sọ̀rọ̀.
0: Lọ́ba pariwo ókè oníyé.
1: Wọ́n kára máa kó ṣe ìyá àlẹ́ yìí.
0: Lọ́ba wọlulẹ̀ lọ́ba dákú. Nígbà tí ọ̀rọ̀ ànábì. Abubakiri bá dákú pé kọ̀rí ànábì rí. Àtijọ́ tá a ti ṣe ìsìlámù, òun ní kírun fún wa ní ìkílọ́fẹ́sẹ̀lẹ̀.
1: Fàtó jẹ́rí mùsùlùmí náà máa wọ̀.
0: Gbogbo àwọn mùsùlùmí tẹ́ ń bẹ nu mọ́sálásí, ìdààmú bá wọn kálukú bá ń dárò pé yé. Àwọn máa ṣòfò. Àwọn máa pàdánù. Àwọn máa ṣe rí ibú. Má bọ̀.
1: Fọ́sẹ̀mí ànàbí yù. Fọ́sẹ̀mí ànàbí yù. Àlẹ́ ìsọ̀lá tó wà sálà mọ̀dọ̀ jíjà.
0: kaluku nlo ba nabi nibi to susi
1: akola ya fa tama
0: le kana anabi ba yira pada oni wa fatima omo mi
1: ma asasiya khu
0: e se tawo yen suku ti won gbara dale ngbo ohun aro kilo sele
1: fakola ti
0: fatima ni baba mi
1: doja li fakidika mi le o ya rasulallah
0: won daro pe wa nabi fe ku ni o fe ku laarin awon won dana yi pa won ni ri wa nabi mani won sunkun pe iwa nabi o fa won le na ni
1: fada rasulullah aliya
0: ba nabi ti gbo pa won muslimi ti banu je lo ba dide o ni e ba npe se na aliwa
1: wal fadilu buna basi
0: e ba npe fadilu o ma basi wa
1: wataka alehi ma
0: anabi ba dide lo ba fo oko awon mejeji legbe o ti re anabi debi ke ko le dide anabi o le jeun anabi o rorun sun ma anabi wa dide o ni e pe aliwa fun mi e se pe fadilu o ma basi wa fun mi anabi wa fo oko awon mejeji o fi owo ko won lorun bayi babo
1: faraja ila al masjidi
0: anabi ba wo o wa jade lati nu ile re o wa ni egbe mi legbegbe ki lo yoju sa won sabe ekun ti won sun yin ni mi la
1: wa sallani rakat al fajr min yawm al isleeli
0: ah anabi wa dide o wa roju o wa yan nafila meji fa won sabe o kirun asuba ajo na pelu nira la nabi fi ki o fe nu awon sabe nu awa kirun na pelu barari o ti ya o si kirun na fun won
1: suma wala bi waji ila nasi
0: bata nabi wa kirun ni o wa fe won wa fe yan nabi ti lara masalasi o wa koju sa won jema lo wa pe
1: kola
0: o wa koju si won ni
1: ya ma sali muslimina
0: o gbe muslimi mo ri pe nu yo dun laro yi
1: ya ma sali muslimina
0: gbogbo ẹ mọ̀mìnì tẹkùnjọ sínú mọ́sálásí.
1: Yá máa sá mùsùlùmí náà.
0: Ó ní mo pe gbogbo ọjọ́ àwọn mùsùlùmí pátá.
1: À ń tún fi wíjọ ilẹ̀ ìtàlá.
0: Ń dágbére fún yín, ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ ẹjí iṣẹ́. Iṣẹ́ tó ní mọ ẹjẹ́ pin lónìí, èmi ànábì ọ̀fà yé lẹ̀.
1: Wà lé ikú bí tẹ́kí wà láàyè wà tọ́ àti ìyẹ́.
0: Wà lé ikú bí tẹ́kí wà láàyè ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọ̀yìn bí bá sí láyé mọ́ wà tá àti yìí ẹ̀sìn máa tẹ̀lé tọ́lọ́run náà.
1: Fà iné mú fárí kú dunia.
0: Èmi ànábì fẹ́ fà ayé lẹ́ni. Fà iné mú fárí kú dunia. Mo fẹ́ fi ayé lẹ́ni. Mọ̀bọ̀.
1: Wà á sá àwálù yá omi mi náà lè áhùn.
0: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pin ayé mi.
1: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Òní ni mo ráyé mọ́ lẹ́yìn bá a ti ń sọ̀rọ̀ yìí èmi ànábì yìí tún fojú kan yín mọ́.
1: Fàkọ́ ọmọ wa sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Anabi ni o oun ni ku lo nitori tiwa yi ma bo
1: fakoma
0: ah eh
1: wa sahaba ila baiti
0: anabi ba dide e ma nlole ngba to ba won muslimi soro tan
1: fa allah taala ila malakul mauti
0: hey anna olorun ba ran malaika ti pa yan ipi ko lo ba nabi
1: ani ahabito ila habibi
0: lo ba ngbe mi ore mi wa oro si lo gbe mi e
1: bi ahsani surati
0: ba ba lo be mo gbe awo malaika wo mura dada gbe awo orin wo debi pe ba nabi ba ri o atara le re kuni kuda mu ba nabi
1: fa ini asina laka anta dikhula fa dikhul
0: baba dano na nabi je oba fun olaye bi owole o gbodo wole lagidi
1: fa in lam yasin laka fala tadkhul
0: baba ni omo wole o gbodo wole
1: fa bita malakul maut ala surati arabiyye
0: baba malaika ko sokale o sokale lawo larubawa o balẹ senu ona nabi
1: ah
0: la ilaha illallah e kama senjo na mabo
1: faqala
0: to ba pe
1: assalamu alaykum ya ala baiti nabuwa
0: malaika ti pa yan lo ti duwo lenu ona nabi o salama sile nabi o ni salamu alayka
1: ya ala baiti nabuwa
0: e ara nabi salama si ni ki olorun ko ma ba ni njẹ mo le wole
1: fa ajabati fatima tu
0: fatima ni nda lohun nda ma malaika kú ló
1: pé
0: ó sọ fún pé
1: ya abidallahi
0: wọ́n kọ́ tọ́ mọ́ dáadáa yìí ya abidallahi
1: ya abidallahi
0: wọ́n fà tó tọ́ tó dúró yìí
1: ya abidallahi
0: kọ́ bọ̀
1: iná wàsúlàláyì
0: anábì tẹ wáwá tẹ torí ẹ sálámẹ
1: pàṣípò lọ bí nàfùsì
0: anábì ọ̀rá yìí lásìkò yìí kò lè dá yín lóhùn ibi tí anábì wà nísìnyí kò lè rí ìdánù kọ́ bọ̀
1: fọkọ́ la salamu alaykum ya rasulallah
0: malaika kutu salamu lelekeji ikeji olohun ko ma ba wa na muhammad
1: wa ya ala baiti nubuwa
0: ya ali annabi ikeji olohun ko ma ba yi
1: adkhul
0: ijamu le wali
1: fa sami ya rasulullah sautahu
0: o ba gbo wa annabi ni jina jina
1: Fasemia, Rasulullah sautahu
0: Adabuwa gbohun malaika ku tin salama lekini in salama lekeji in salama leketa
1: Faqala ya Fatima
0: Fatima wa da nabi lohun pe
1: Faqala ya Fatima
0: Fatima pe
1: Mani Faqala Rasulullah ya Fatima
0: Fatima anabi so fun Fatima pe tanu
1: Mani ala libabi
0: tani n bẹrẹ nu ọna.
1: fakọlati.
0: awa sọ fún anabi.
1: rajulọ arabi yo.
0: ọlọkùnrin larubawa kan ni ọmọ ẹgbẹ kuti ọpa baba ọhún ni n bẹrẹ nu ọna. o ni rajulọ.
1: rajulọ arabi yo.
0: ọlọkùnrin larubawa kan ni.
1: nada.
0: ọkùnrin náà ni sálámà.
1: fakulitu.
0: anabi ba sọ fún Fatima pe.
1: fakulitu. iná rasulullahi.
0: ọ ni Fatima ni mo ti sọ fún.
1: Inna rasulallahi masiku lo bi nafsihi
0: o so fun pe wa nabi oraye o le jade si yan lasiku
1: suma na da salisa
0: o ba tun pepe itun salama be na
1: wa kulitu misila o
0: ba ko me un da ko jo ti lo
1: fa na sa ilayya na sawatan
0: ngba to wa di wi pe fatima wa ni kun o jade kun o lo yoju si pe mo ti sọ fún yín lẹ́yẹ fatima nígbà tó ọkùnrin náà wojú un.
1: fakinsa jìlìdí ẹ.
0: ojú òun pẹ̀lú rẹ ṣe mẹ́rin òun gbọ́hùn rẹ tẹ́lẹ̀ ni òun ò rí ara òun bá chẹ́ǹjì lẹ́ẹ̀kan náà nígbà tó ń fojú kan.
1: wàhá fa àkọlí bí.
0: ẹni òun bẹ̀rẹ̀ sí ní máa gbọ́n ìdààmú bá ìgbésí ayé òun.
1: wàtàgà ìyá ọ̀la òní.
0: àwọ̀ yìí yí padà kọjá àwọ̀ tó ń lò mọ́ òun rí pàwọ̀ òun ti change.
1: fakọ́lá nàbí ìwàlẹ̀ ìṣọ́lá àtúwà sàlámù.
0: ó padà wọnú ilé ọ̀sẹ̀lá yìí bá nẹ́bí pé tó ń kẹ̀lé mọ̀ lára ọkùnrin tí wọ́n yín ni.
1: kọ́lá.
0: lànàbí bá pé.
1: atẹ́dìrí náà.
0: ìjọ mẹni tí wọ́n mi ni. atẹ́dìrí náà.
1: atẹ́dìrí náà mẹni wúwa.
0: ìjọ mẹni tó fojú kan ni.
1: atẹ́dìrí náà mẹni wúwa.
0: ìjọ mẹni tí ń sálámà lẹ́nu ọ̀nà.
1: atẹ́dìrí náà mẹni wúwa kọ́ láti la.
0: fatima ni ìmọ̀ ìmọ̀lúwẹ̀ mo rí pé sálámà ni mo sì rí pé ìlọ wa wa ìmọ̀lú ẹni tí í ṣe.
1: kọ́lá alẹ́ ìṣọ́lá tó wá sálámù.
0: anábì bá sọ fún fatima pé.
1: wà á dìmú lásàtì.
0: wà á dìmú lásàtà ẹni tí fọ́lẹ́ adùn lórí ni. Adimula sata mo bo
1: dimula sati
0: eni ti pali ayo je lori ni
1: wa ko ti u shawati
0: eni ti ba gugu adu to da ti ba je le kan na wa lori ni
1: wa mu fariku il jamaati
0: eni ti fa yo ku laarin jama pe itose to wa lori ni
1: wa mu amule ku bu
0: eni ti mu yan lo sa la gidi o lori ni
1: fa ba ka ti fatima to di allah ali abuka sadida
0: tun fún ara rẹ fún ọmọ rẹ ni fatima bá sunkún fatima sunkún fa anabi wa rẹ fatima kí ọmọ sunkún mẹ bá ti lè wùká pẹ láyé tó àfihàn nílẹ jọkàn anabi rẹ ọmọ rẹ mọ bọ.
1: fakọ́lá ti ya fatima.
0: lọ́ba ni wọ́n mọ̀ mi.
1: kọ́lá ti yàwé ìlàtàwù.
0: Oni ya wa ilatau.
1: Kola ti Fatima. Ya wa ilatau.
0: Fatima ni.
1: Ni mo ti le khatimi le anbiya.
0: Fatima lo ma sofo. Pelu pe iku eni to gbeyin awon anabi Olorun soju un. Oju un la anabi fe fi ku. Wa la de ba un.
1: Wa mo si tau. Lima ma ti khayu la tiki yai.
0: Eni to daju. To si lo laju ninu awon ti beru Olorun. Ohun lo fe ku laye ni.
1: Wa si tau. Liki to ili wa yu mina samai.
0: Fatima Ọlọ́run tí màláìka Jibrilu wá sọ̀rọ̀ fún wa. Ẹni tí gbọ́ fún wa lọ́fẹ́ kù yìí.
1: Kọ́dí orí mọ́ tìlí àwọn ọmọ mi ń kàlá mi ká.
0: Láyé ìlọ́ òní ti ń bá wa níbi sọ̀rọ̀ yìí. Bórí mẹ́tí ó ti dèwọ̀ fún mi. mi ko soro si so mo la re awa re nanu o wa nlo nanu ni
1: wala asima ubadali yawmi salamaka
0: to salama si mi to ma sadua fun mi adua to se fun mi o ja lo ninu
1: la nabiyyu sallallahu alayhi wa sallam la tabuki ya fatima
0: anabi wa fo gba omo bayi o wa wa moya oluwa omo mi ma sukuma
1: la tabuki ya fatima
0: anabi fi aso nu fatima loju pe ma sukuma
1: la tabuki ya fatima
0: baba
1: fa innaki
0: wa ma mi
1: awal ali
0: koko aso ara mi gbogbo ti mo bi lomo oju emi mi na won ti ku fatima yi nikan loku awalu mi ali
1: awalu
0: e wona la koko ti won ba n pe ta la koko ninu ile mi jo seku bi ba silaima wo fatima yi na ni babo
1: fa yi ma kola nabi alayhi salatu wa salam
0: eh anabi ba so fatima ke
1: kola nabi alayhi salatu wa salam udkhul ya malakul maut
0: fatima sara re kiri so fun malaika ti o pa mi pe ko wole ko gba emi mi
1: Father, Father.
0: Don't ever wole lo ba wole ti anabi.
1: Faqala.
0: Lo ba pe.
1: Assalamu alayka ya Rasulallah.
0: Ki Olorun ko ma ba iwo ojisi Olorun.
1: Faqala alayhi salatu.
0: Eh, anabi na da salama
1: pada. Ya malakul maut.
0: Wo malaika to gbe mi. Emi na ki obo ti ki emi na.
1: Ajita sayya ami ko bidọ.
0: So wa ki mi ni abo wa gbe mi mi.
1: Faqala.
0: Anabi ni bi ti nwo yi, oju yo se wo. Ajita
1: sayya ami ko bidọ.
0: So wa ki mi ni abo wa ba ile mi nu je. Babo.
1: Faqala.
0: Malaika ku ba so ro pe
1: kitu saira wa qabida in ansantali
0: mo wa ki oni mo si wa gbe mi re ni ama baba fun mi lase pe ki ngba na ni lo nto ni ngba
1: wa ila farije
0: baba wa fun mi lase farije ni ma lo
1: faqala ya balakul mauti
0: malaika ti pa yan ba so fa nabi pe
1: faqala nabiyyu
0: ya nabi
1: Ya malakul mauti.
0: Oluwa malaika ku.
1: Aina taqita jibrila.
0: Oni jibrilu ore mi, ibo lo fi si ejo wa ni. Anabi bere jibrilu nigba to doju ku. Oni aina jibrilu.
1: Aina taqita jibrila.
0: Ibo lo fi jibrilu si.
1: Faqala.
0: Malaika ku ba so fa nabi pe.
1: Taqitu samai dunya.
0: Mo fi si sama aye ni, nbe ni jibrilu wa ajo nbo tele ni. Àmọ́ gbà tó dé sọ́mọ ayé ni ó dúró kò lè tẹ̀lé mi dé yìí.
1: Wọ́n lé màláìka yà sùn.
0: Àmàláìka ọlọ́run wọ́n kọ́ bíbá ní sọ́mọ̀ wọ́n dúró ti màláìka jìbìrìlù níbẹ̀.
1: Pàlọ́run yẹn lè bẹ́ẹ̀ sàtà àtà àbítọ̀ jìbìrìlù alẹ́ ìsàlẹ̀kù wà sàlámù.
0: Bí ó ti sọ̀rọ̀ jìbìrìlù lọ́wọ́ ni jìbìrìlù bá dé lòun náà bá wọlé. Anábì ni ọ̀rọ̀ rẹ̀ náà là ń sọ lọ́wọ́ olóhun ti mọ̀ bẹ́ẹ̀. Oh, anabi wa so fun jibrilu pe ko joko ni gberi un.
1: Wa jalasa inda asi.
0: Joko ni gberi mi ni mo loro ti mo fe ba o so.
1: Fa qala nabi alayhi salatu wa salam. Alam ta alamu anna li ama qad qaruba.
0: Anabi ba pi jibrilu pe o mo pasiko mi ti toni. Alam ya alam.
1: Alam ta'lam alam ta'lam
0: eh omo ni
1: anna la mi wa ko di ko ruba
0: ki oba tin pase mi o ti no wa gbe mi mi wo jibrilu omo ni
1: faqala bala
0: omo olorun ti so fun mi momo lo je mi no tele malaika ku wa momo kun ni wa nabi o faye le afa yi ti sun
1: faqala nabiyyu alayhi salatu wa salam Basile mali lalai min alqawamati.
0: Eh, aba so fun jibrilu, oni basiri ani o si salaye fun mi.
1: Mali
0: ti bo ni Olorun fe se mi si.
1: Lalai min alqawamati.
0: Kini t'Olorun pale mo fun mi, mo gba. Ipe loni ni ku laye, ama kile to t'Olorun se kale fun mi pelu mo ti fe ku laye.
1: Faqala jibrilu.
0: Jibrilu ba so fa nabi pe.
1: Inna bi wa basamai futi ati
0: eh ola malaika olohun won be ni sama asdi si gbogbo le kun sama le pata
1: wali malaika safa sufufa
0: malaika gbogbo malaika to lo ni pata won to leje otun ati leje osi fa won ti fi dale ara si olohun
1: ya tasiruna fi samahi li ruhika
0: won ti pale mi pe mi wa nabi o koja loni oni lo fa yele
1: wa bi wa buli jina ti ati.
0: Ati si gbogbo le ko ajanna kale, iko wa nabi lo koko wo.
1: Wa li o bi kulli aqadi tasayyalati.
0: Ati si gbogbo yara ko kan lo so pelu awon bi to da. Awon bi ajanna, ibe ni wa nabi o de si.
1: Ya tasiruna li ohika.
0: Ah, won reti pe mi wa nabi o gbuke loni. Mi lo ku laye loni.
1: Fa qala nabi o ale. Salatu wa salamu ala amudulillahi wa bilami.
0: Anabi bani mo dupe se tolorun verse fun mi nu I tolorun toju kale fun mi nu wa jibrilu mo dupe allahumma salli salata musina ala sayyidi limusinina
1: allahumma salli salata musina ala sayyidi limusinina
0: allahumma salli salata musina ala sayyidi limusinina
1: allahumma salli salata musina ala sayyidi limusinina
0: dal ba tu jibrilu pe wa jibrilu na mabo
1: hala
0: eh
1: basili jibrilu kaifa takunu mati yawm alqiyama
0: eh wa nabi wa jibrilu salaye fun mi ki lolorun se ki lo pa lesi kale ki lo toju kale fa won ijo mi
1: hala
0: eh jibrilu ba pe
1: o ba si hu ka ya rasulallahi
0: ke salaye nti olorun ni ki won se leto kale fun o
1: inna la taala
0: oba to ni gbogbo aye
1: hala
0: eh
1: inni urimtu aljinani aramtu aljinani ala sayyidil anbiya'i
0: o ti sele won fun gbogbo awon
1: ata tadkhula ummataka
0: o ti sele won fun gbogbo ojo tin be laye gbogbo oran tin be laye gbogbo esin tin be laye won ni wa janna saaju awa ajwa na muhammad
1: fa qala nabiyyu alayhi ala ala taba qalbi
0: oni ala ana toba qalbi emi mi bale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
1: wa sallu wa salla gami
0: ibanu je pe ni rawon ijo mi mo indiku le mi mi pelu nti mo gbo yi
1: summa qala nabiyyu
0: anabi ba pe
1: ya malaku mauti
0: wa malaika ku
1: uduru mi ni
0: summa mi ni
1: fada la yu ali yu qabida ru au
0: ma bo agba emi tolorun wa agba lo
1: la kala ba baraka ru surati
0: nigba to di pe malaika ku to ki anabi male to bere si ni gbe mi lorun anabi
1: balaka ru ni surati
0: nigba to wa di pe emi anabi wa de bi eri dodo
1: ala nabi yu ya jibrilu
0: anabi ba ke oluwa jibrilu
1: ma sadu maratil mauti
0: ala nimi ya jibrilu
1: ya jibrilu
0: wo emi
1: ya jibrilu ilu
0: wa ni ola won ra si mi time mi fi bale
1: ya jibiri sadu maratu li mauti
0: ni ala ni mi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele jibiri lu ba pe
1: afa ali jibiri lu wa ji aku yo
0: eh jibiri lu ti woju anabi o ri koju yo se wo jibiri lu na ba goju se gbe kan inu re baje mo bo
1: fa qala nabi
0: anabi ba so fu jibiri
1: akata anaso ila waji
0: ese to kaju o si wo mi ma
1: bala
0: jibrilu ba pe
1: allahi
0: wo re olohun
1: man
0: ya abiballahi
1: ya abiballahi
0: wo ni atori edaye
1: ya abiballahi
0: wo ni afise ran
1: ya abiballahi
0: wo tolorun feran gbeda ni keni lo
1: ya abiballahi
0: man tani
1: man
0: ta loluwe
1: man
0: ninu eda olohun
1: man
0: babo
1: yatiku man yutiku qalibahu ayansu ila wajika
0: ta lo le woju re pelu botiri ta loluwe to to be to wo wa nabi pe oju re yo se wo ta ma wo
1: wa ta fi zakati limoti
0: lati ku to ko ka ku lowo ti malaika yu emi lara re ta lo to be ti woju re wo na muhammad mọ̀bọ̀
1: fàlì yìí gẹ̀ẹ́sì àlẹ́ àlìyù.
0: Ẹ gbọ́tọ̀ wá di pé wọ́n gba ẹ̀mí àlẹ́bí wọ́n gba ẹ̀mí àlẹ́bí ẹ̀mí ni ń bọ̀. Àlẹ́bí wọ́n ní sọ tẹ́lẹ̀ nù ni. Àmọ́ o asọ́lẹ̀ ti sọ lẹ́.
1: Fàlì yìí gẹ̀ẹ́sì àlẹ́ àlìyù.
0: Bí màlá ìka bá ti gbẹ̀mí lọ́rùn mi tán ẹni kàlẹ́ ọ̀wọ̀ mi.
1: Wálé ẹ̀sùn bùnímà àlìfọ́dìlò búnú àbáàsì.
0: Ìbúnú àbáàsì fádìlò ìbúnú àbáàsì ni kọ́ máa bomi sí báàmì báàlì bá ti ń wẹ̀ mí lọ́wọ́.
1: Wà á káfàánú ní fíìsì yáàbì ẹ̀ńṣìtùm.
0: Bọ́bá wù í, ẹ̀wù tí kú bálá àbí iná fi sinmi kò se kankan.
1: Fàyíṣà kàṣà lítùmù ní ẹ̀.
0: Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí kan, ẹ má
1: ti asa.
0: Baba wa mi ta ta mi se ri bread mi. E fi mi le ni bi ti mo ku si na.
1: Summa
0: la ita ba se be.
1: O ri jo ani sada.
0: Mi ni bi saju die e fi mi ni kale pelu Olorun die e fi mi lenu le
1: fa walu mani yusalli alayya allah asa wajalla
0: akoko ni tokoko kirun si mi la ba ba wo mi tan o na Olorun ko da gugu aye allah
1: allah
0: oba to da mi
1: asa wajalla
0: jo suru e to ran mi ni se
1: ati
0: gbe mi lorun mi ati ko ti ranke
1: allah
0: Olorun ni
1: asa wajalla
0: Allah
1: Asa wajalla
0: Allah
1: Soma jibirilu Soma mikailu Soma israfilu Soma malaku imauti majununi
0: Gbogbo malaika Olorun pata won gbogbo debi oku emi anabi ko akirun simi la wo to be wo fi afi olohun le won wa kirun se mi anabi la mo bo
1: summa idu yu la ya fawja fawja min al muslimina
0: eh le mi ba wa sele itan idu lu alayya e wa
1: wole min al muslimina
0: ati gbogbo awon muslimin
1: wa sallu alayya
0: e wa kirun se mi la
1: فلما سمعوا في وقع النبي عليه الصلاة والسلام
0: باكو يا غبو يا نبي ندغري ان سو فاو يي بي اون تي لو
1: باكو ابوكا سديدا
0: باكو مسلمي مثلا يا نبي مدينه اكو ما فيا
1: باكا ابوكا سديدا
0: Oba sunku pe eh anabi be fa won le
1: balu
0: oba pe
1: ya rasulallahi
0: wo jise olohun
1: anta rasuluna
0: eh won na si waju wa wo lu jise wa mabo
1: wa samul jamana
0: ba ti ko yi won na lo ko wajo tala ma tele bayi
1: wa sulitanu amrina
0: wo la ko ri oro wa ba wo lo ja sise nto ba wi la tele tala tele
1: fa isa sahabuta anna
0: Faila
1: narijum.
0: Ijo olede, anu ole pada. Mabo.
1: Faqala an-nabiyyu.
0: Anabi ba pe.
1: Taqitu fi qala al-muhajja.
0: En lo, ameli lo tin lo ifile lasan, ko fin to dale fun yin.
1: Wa tariqati libayda.
0: Mo si ti toju mi, mo ti to yin soju ona toto. Tamarin, ka fi pade anu Olorun.
1: Wa taraqitu lakum wa isaini.
0: Mo si ti fi wa si meji le fun yin. To pe wa si mejeji na, o to te yen fi le fun yen.
1: Anatiku.
0: Akan soro ninu wa si ti mo fi le.
1: Wa somi tu.
0: Akan le soro, ohun dake.
1: Fanatiku.
0: Ere ti soro.
1: Wa lafu wa.
0: Al-Qur'an Allah ti anabi fa al-Qur'an ile fun wa anabi fa al-Qur'an ile mabo
1: wa samitu
0: ore ti to dake
1: ya imat
0: ohun na ni ku temi anabi ku lo yi
1: fa isa asikala alaykum amiran
0: eita bari ko yin fe daru ninu eyin jo mi
1: fariji wa ila al-Qur'an wa sunnati rasul
0: e lo gbe al-Qur'ani abi ke lo bi sunan mi anabi e mo to kan tese Era ko pe sallallahu alaihi wasallam Anabi ni ekuta won sabe sunjo na gugu wa na la tun sun yi Ibanu te ejo na bo ti to lemi awon sabe o tu ko sa wa na lemi loni Allahu wala na Muhammad gugu wa ta pe si loni ani seribu Yo wala ba nabi ti to ore wa oni gbedanu Yawo la pe mo lu di anabi eni to to je iya to bayi omo kan lo fi saye no omo meje ta anabi bi gugu won lo pe si loju emi re eyo kan una to fi saye obi ni anabi ba de bi kan fun fatima pe mo sunkuma baba pe ogoji ojo tin ba ku ini ko wa ba mi awa to fi le na ni
1: ma za taquluna iziqa لكم ما سفعلتم وأنتم آخر الأمم ما سفعلتم وأنتم آخر الأمم
0: ما ستقولون
1: ما ستقولون
0: يا دابا قد أنا nabi kile mi pelu ri owi
1: ma sa te kuluna
0: wo ton pa yan bo ba pada nabi kilo owi
1: ma sa te kuluna
0: wo ton pa te yan je bo ba pada nabi kilo owi
1: ma sa te kuluna
0: ati mi o ma gbadun laye o pa le mi rire fun olodu olohun o wa ire rire na se dada kilo owi
1: ma sa te kuluna
0: wo ton fo wo pa yan le ku kilo owi
1: ma sa te kuluna
0: wo lo si to to ton binu kolowo no du lo si kilo owi
1: ma sa te kuluna
0: ma sa te kuluna
1: ma sa te kuluna
0: ma
1: sa te kuluna
0: ma
1: sa te kuluna
0: ma
1: sa te kuluna
0: ma
1: sa te kuluna
0: ma sa te kuluna
1: ma sa te kuluna ma sa te kuluna ma
0: mi ni iwo ni emi na ni mo ku nitori keyan mo ba
1: ma sa fali to wa to
0: e ro le o ba be
1: ma sa fali to wa to e ro le o ma me
0: ma ba ni bo le ti sejo won anabi si e ya va ma sa takulu ne ki le fe so bo le pe se yan na mahama moludi la se yi iru nto ye ka ma gbo nbe la gbo yi adawo daye awon yen pe mi moludi emi lo nitori pe baba lo be abanuje kun be ni isata nabi si o se yo awon sabe 17 nje ko tan ko to e ko ma ko bi moludi la ko baba lo moludi mi ibanuje la fi ku la suba afa so soli we ta se yo ni ta se mo
3: amen
0: yo wala aye eyan to sanfani la oro ti mo so yi aba wa so lu aranu olohun ni je subu
3: amen
0: alapo se ami
3: amen
0: gbogbo awa ta duo ti won ta ni oni baje olohun ni je ti wa na baje
3: amen
0: gbogbo nje adu olohun ni jo tu
3: amen
0: ilu dada ni olohun ni jo tu
3: amen
0: gbogbo ayeye olohun ni faburu se wa
3: amen
0: ala la ilaha illallah
3: amen
0: ebi ko si to ku ma adu ara ni olohun la ti gbo yi gbogbo ayeye ta gbe soro debi afa mahamudu ya so ibale ami
1: ya so ibale ami
0: gbogbo ibanuje re bo ti le wo to olohun ku talu lale
1: ya so ibale ami
0: lo wala bibi.

0: ayé yí ni bẹ́rẹ̀ bá kàn ọ́ máa retí ìdàkejì
1: bẹ́dàkejì
0: bá kàn ọ́ máa retí ìdàkejì.
1: Ó sì kàlá mi àbàtàkùn.
0: Ìwọ ọ̀dọ́ yìí tó ń gbọ́rọ̀ mi. Ó sì kàlá mi.
1: Ó sì kàlá mi.
0: Ìwọ ọ̀dọ́ tó ń
1: gbọ́rọ̀ mi. Yàbàtàkùn sàìlà àtàlì màmá ti.
0: Sàìlà máa bèrè lọ́wọ́ àwọn èèyàn àtàlì màmá ti títí tó fi wọ sàárè kí ló máa bèrè.
1: Fi ọmọ rẹ di ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò ní ti lu ayé.
1: Fi ọmọ rẹ di ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò lóníwà sí àgbáyé ti sẹ́.
1: Fi ọmọ rẹ di ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò lágbárí gidọ́ mọ́ ti sẹ́.
1: Fi ọmọ rẹ di ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò ní sẹ́ ukàmẹ́lì ti sẹ́.
1: Fi ọmọ rẹ di ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò ní ajé adá mọ́ ti sẹ́.
1: Fi ọmọ rẹ di ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò làwọn eléré ti sẹ́ tó fi jáde síbi rẹ̀. Àwọn eléré nínú àwọn ọkùnrin tí wọ́n lo ayé rẹ̀ tí wọ́n sọ̀kalẹ̀ síbi rẹ̀ tí bẹ̀rẹ̀ wọn da táàrin wọn da tópin wọn da àtàwọn obìnrin tí bẹ̀rẹ̀ ayé wọn da táàrin wọn da tí parí wọn da sẹ́l ò ṣe bèrè.
1: Nítorí mú kú láàrin jáàlì.
0: Wọ́n á jẹ sọ fún ọ lónìí. Oníwàṣẹ àgbáyé ní ogun kan tó yẹ pé gbogbo àáfàá bá ní báyìí rẹ ti dà yìí tí kálukú náà bá dà bẹ́ẹ̀ kí ló gùn náà.
1: Ìtẹ̀rí mú kú láàrin jáàlì.
0: Oníwàṣẹ àgbáyé a máa pọn gbogbo èèyàn lé ìwọ náà máa pọn èèyàn lé.
1: Ìtẹ̀rí mú kú láàrin jáàlì.
0: Oníwàṣẹ àgbáyé bó bá rí ayé ọ̀fẹ́ lè kúnlẹ̀ fún.
1: Ìtẹ̀rí mú kú láàrin jáàlì.
0: Ẹni tó mọ̀ pé kò tóun yóò sì tún máa kúnlẹ̀ fún.
1: Ìtẹ̀rí mú kú láàrin jáàlì.
0: Ẹni tó mọ̀ pé kò dá fún ní gbogbo ọ̀nà yóò sì máa pẹ́ lé.
1: Ìtẹ̀rí mú kú láàrin jáàlì.
0: Àwọn ló gbé yíwun látara àfa rẹ̀ ni gbogbo ìwọ ọmọ kéwú tó bá fẹ́ ṣeré rẹ̀ jọ oníwàṣẹ àgbáyé.
1: Wọ́n ní sẹ́yìn ilé àbídá ti.
0: Gbogbo àwọn olùsọ àwọn ẹlẹ́sẹ̀ ọlọ́run nínú àwọn obìnrin àti inú àwọn ọkùnrin ẹ máa pọ́n wọn lé.
1: Ìtẹ̀rí mú kú làkẹ̀bí rí.
0: Bọ́bá làwọn àgbàlagbà tẹ́ríba fún wọn.
1: Fi jẹ́ mi ní àgbà ti.
0: Èyí tó ba ayé jẹ́lu nínú ni. Ní mo ládẹ́wò ti wọ ayé. Dákun wí dáadáa.
1: Àdẹ́wò ti wọ ayé.
0: Gbogbo kéwòlókè.
1: Kéwòlókè.
0: Ó lóhùn ni.
1: Ó lóhùn.
2: Kéwòlókè.
1: Kéwòlókè.
0: Tó ń yájú sáwọn àgbàlagbà.
1: Tó ń yájú sáwọn àgbàlagbà.
0: Ẹ wo oníwàṣẹ àgbáyé.
1: Ẹ wo oníwàṣẹ àgbáyé.
0: Gbogbo búbu aya rẹ̀ nínú ayé yóò tún máa tẹríba.
1: Yóò máa tẹríba ni.
0: Kò dá fún ọmọ kéwà dàbí àtọ̀ bá lọ ní tẹríba.
1: Wàláyà ń bá lẹ̀ ní ilimu limọ́ ni ó wà ríbi dùn ọ́.
0: Orin àfáà mi nù bàbá àgbàdo mọ̀ ó ní mímọ́ ìyọ̀lẹ̀ ìsànfàní.
1: Láyà ń bá lẹ̀ ní ilimu limọ́ ni ó wà ríbi dùn ọ́.
0: Ọwọ́ tó ń ṣe fàárí màá rẹ̀ ò lè wúlò.
1: Limọ́ ni wàhálà bilẹ̀ àrí mi wà ṣe káàtì.
0: Ẹni tó ju ọ lọ pẹ̀lú ogbó.

0: aláàjì sàmù. Ẹ wá sọ onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ra màdáànà tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
1: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
0: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọ̀gbà. Ibi gbogbo náà lọ gba lágbára.

0: wa pẹlu
1: oyin e gbagbe awon ta bi se waasu funra wa laaro yi tele ka to fi waasi ameruja sin e si ta so pe ka ma lekun ni se olore lasiko awe yi tori pe aladipele esan lolohun ninu osu ta wa yi adipele esan adipele esan adipele esan osu yi ese yi ese ta wa yi gbogbo ese ta ba ti sa fun lasiko awe yi ka ma tun pada lo ba mo yun ta awe ba lo tan gbogbo ba se nse daada ta n saanu ta n sore lasiko awe yi báwẹ̀ bá tún lọ tánà ká tún tẹ pámọ ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ní o.
0: pálókun kò sí ní tí o lè fi tọrẹ o. àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
1: ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn jésù kristo lu àwa sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayé ẹgbà pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradise ẹ máa lọ àlòjọ náà àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún o gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún o ọlọ́run náà là ṣe fún o ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí wàá dá ẹ̀sán wá padà fún wa yóò san ara lẹ̀sán dáadáa ẹnu mi sì ń jẹ́ kásá máa ṣe dáadáa o ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
0: àmìkún stéèjì àmà àkọmọ́ràn. ìbàdàn ọdún kan. àmìkún ní káàkiri ṣàmùsùn. ìbàdàn ọdún kan.
1: ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. sáyìn jésù kristi olúwa wa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. ó láwọn náà dàbí ewúrẹ́. àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ. sínú párádísè lọ́wọ́ ọ̀tún olúwa. àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ ni èyí gbọ́ràn. ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. kátó lọ́wọ́ wọ́n tẹ̀lé ra wọn lẹ́yìn. ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́mí ẹ̀yin ò fún mi lómi mu. mo wà nínú òtútù níta ní lólórí. mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. mo wà lórí ìdùbúlẹ̀ ẹ̀ ń bí àwa náà ṣe máa ń wà ní ààyè. dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. kánsà mẹ́nìkan jẹjẹrẹ mẹ́nìkan wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ tọ́jú. owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún sẹ́kù àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ọ́rú wọn. ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwò mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. a ní kò sí nǹkan kan mi ò jẹ. jésù kristi olúwa wa ń bá yín sọ̀rọ̀. àwọn tí wọn wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá àyè lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. kí ni wọ́n ń pè ná. fírídọ̀mù àyìn tá a ní fírídọ̀mù. tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
0: ọ̀sẹ̀ mi rè láyé.
1: tá a ní àǹfààní. abọ́jú láti lọ bẹ̀ yàn wò táwọn ò sí láhàámọ́ ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. àyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀ ọlọ́run bọ́ ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
0: ọba orí gbọ́lára tó fi ṣe jogbo.
1: báà ni mo wà nínú àtìmọ́lé ní kugun ẹ̀yin ò sì bẹ̀ mí wò kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
0: wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ́ bàbá.
1: ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́mí ẹ̀ fún mi lómi ò bó ń ṣàìsàn ẹ̀yin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn kódà ẹ̀ tọ́jú mi.
0: yàmi yóò lórí.

0: ja.
1: Ọlọ́run wa ni fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọa mi. Adéyìn ká tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ṣe sọ́dọ̀ tí wàhálà wa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ni o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà àwa náà yí pàkà mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá a ṣiṣẹ́ sí Ọlọ́run ni tá fi ń fún àlọ́. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
2: Orí kan bá sun wọn tó rọgbà.
1: Bórí kan bá sun wọn á ràn gbá
2: ni. Ẹṣẹ́ sùn bí ni apẹ́ lógún kó má ṣàbà mọ wíwá yẹn.
3: Orí kan tó sun wọn tó rọgbà.
1: Gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
3: Ìpalẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
3: Kúlò kátọ̀rọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ yọ aláàfin òjò pàṣẹ kẹlẹmọdé ọmọ àti.
3: Kúlò fẹ́.
1: Ara Ashiru Amadu Adeniyi Afa Glows ní Ethere Multipurpose Venture nílùú Pàpó.
3: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
1: Afọlábí Nurudeen ní Alaro láti orílẹ̀-èdè Libya.
3: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹ̀lẹ̀gbẹ̀.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ àdúpẹ́ gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Pápá mi Sàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Sàmínú ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bámilọ́mọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àfìgbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́ àgùtà bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà èké ò sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn ìyẹn nígbà tàkà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà èké ò sójú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dúgbòmù gbòdòmù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Sàmínú ọmọ adépọ̀jù Ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Ayẹ níbi tí a ti ń tó kólówó kòwó kí wọ̀fọ̀ fọgbà lẹ̀. A ṣe kò lè bá àdìjà kó lè bá dákan. Ẹyin òjò pàṣẹkẹrẹ mọ́ ọmọ àti. Àwọn alágbèngbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ́ni kọ̀ọ̀kan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ́kọ́.

0: You are currently listening to Akisebi Oyo Online Radio. Akisebi Oyo Lari Oyo Akisebi Baben Kokan.
1: Agbami ọgbọ́n náà ni ètò ẹgbọ́n tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bàbá wa mọnimọni láyé ìjọ òun. Àwọn bàbá wa mọ̀ yàn mọ̀ yàn. Àwọn ni wọ́n máa tún ń sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà á ní bínú bá ń bí ọ yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. Àní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tí ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Sùúrù bàbá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. Àní bínú bá ń bí yín kẹ́ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
2: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ o.
1: Ní ayé ìwásẹ̀ ní ayé láíláí.
2: A ṣe ń bà wá jẹ́ oore láwa.
1: Ẹ jẹ́ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù ló tó.
2: Báwo fi lè bó ọlá dá.
1: 9% ló wà lórí fóònù. Ní ayé ìwásẹ̀ ní ọjọ́ ní ayé láíláí kò gbá.

0: àwọn bàbá mọ́ni mọ́ni àwọn bàbá wa mọ̀ yàn mọ̀ yàn. Ní
1: òdòye ọlọ́run.
0: Bàbá tá à ń wí yìí lọ bá lọ sí ojú ogun. Ṣùgbọ́n kó tó lójú ogun.
1: Sẹ́ńtà mi jẹ́ ọ̀làlá ohun tó ń gbẹ mí ga.
2: Ìbàjẹ́ ni.
0: Òun àti aya rẹ̀ wọ́n sunrun wọn lọ sunrun ọmọ wọn sún mọ́ra wọn.
2: Òdòye ọlọ́run. Ìsọkúnkún ẹ̀dá.
0: Ni wọ́n bá lọ sí ojú ogun.
2: Ọ̀sán mi jẹ́ ọ̀làlá ohun tó ń gbẹ mí ga.
0: Ogun tá à ń wí yìí ọpẹ́.
1: Láàlúwà.
0: Tọ́ jẹ́ pé.
1: Ọmọdé.
0: Wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń pọ̀ kàn bá ròyé mi bọ̀?
1: Yásàlì dàlà.
0: Adéyínká Ọlásùnkànmí lè ní jẹ́ pọ̀npín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ní Lásà Àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtọ́ ìgbẹ̀ràn. Èmi náà tún ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lúmátẹ̀kì. Ẹ̀yà méje jáde ẹ. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ láàárí. Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálàyà bàbá akọrin pàgbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. Ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀. Wọ́n bá kó bàbá tá à ń wí lẹ́rú. Odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú. 40 ọdún ó lé gbáko ni bàbá lò lóko ẹrú. Àní bínú bá ń bì yín ẹ̀ṣọ́dọ̀lá o. Inú bá ń bì yín ẹ̀ṣọ́dọ̀lá. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn bàbá wa tó mọ̀ ní mọ̀rọ̀rọ̀ òkúròrò ikó ìyànjọ́. Nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé. Ìbínú sì rèé kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀.

0: Nínú ọ̀yọ́ àtibà Unity Forum.
1: Mo dúpẹ́ kádàrá mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè da tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ kò dẹ̀ ṣe tá láti bí ó pé tí ó mú orin ẹ sọ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ.
1: Bọ̀ wá bí.
0: Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn nífi èmi àti ẹ̀yin sí àwátì. A ní fọjọ́ ọlọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà láfi ń jẹ́ àdàbí. Àlà àdàbí fọ́kànlé ilmọ̀ ní lógún
0: táwọn. Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bó pòlọ ilé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Àròyé niṣẹ́ bá ka igbe kíké báyìí kúkú niṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Àbí owó gbowó tó bá mi jẹ́ òun láti àdàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá táwọn ìlú lóko ẹrú.
1: Ṣé àdúgbò tó ń bá mi jẹ́ òun láti àdàbí àdàbí tí mo bá sẹ́yìn àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú oko ẹrú tó wà.

ẹyin tèmi ṣe ń fọkàn bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé ó fomi lára. Ó sanra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún pé bàbá ẹ jẹun. Ẹ jẹun kẹ wá fẹ̀yìn nílẹ̀ kẹ sùn díẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní ogójì ọdún tí bàbá yìí lò ló pa ẹrú. www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́wà gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directories bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatech. LOOMERTCH Lumatech. Gàràgà lẹ́gbọ́ Ajisebi Oyo Radio lórí gbogbo àwọn 100 application Lumatech àti tẹ́ ẹ bá lọ sórí wẹ́bsáìtì.

0: ọ̀rọ̀ ń gbèmí náà nínú ẹjẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́.
1: Omi má jà.
0: Ní bàbá tá à ń wò yìí lọ bá wẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Bámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tu síta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni tí.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú.
0: Lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò gbénu.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi.
1: Sọ́mọ alájú.
0: Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi.
1: Wọ́n
0: tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí tọ́ọ̀dọ̀ wọn kùn ní tọ́ san agun tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó o ní òsì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀ la o.
1: Ó gba mọ́ta.
0: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀ la. Ìbínú ọmọ àpolówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù ohun gbogbo ló ní. Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lú ọfọ̀ ogun. Ó lóun pa ni o. Ìyàwó tòun. Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí.

bá ti wọlé ná dé ná di bàbá mú ó lọ́run ọ̀pá ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ ìníjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé àpò mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ ìwọ́ wọlé tọ̀yàwó mi ìwọ́ ò ní lọlé ọ̀jẹ́ ọlọ́run.

0: sẹyin wa sẹyin bo gbogbo ilu pe biba won pele baba yi lori
1: iye fun mi bi yeju
0: na ba mu pe ah mama yin mama se bo se to mama se bayi
1: awe
0: le sẹyin no ri ni yawo mi ni okunrin yi wole ti e ri to san e ri bo se de ni okunrin rogbodo rogbodo
1: wa de so ti fi oro
0: nti oye baba ni wi pe
1: e binu se baye lo kasi loro loro
0: oran ojo kini ana to won ati iyawo re sun kan to lo si oju ogun kan to lo po eru
1: ti wo
0: ni lo ti di omo to ti di okunrin rogbodo rogbodo
2: ibaje ni
0: to won wa ri ninu ile to won ro bi ara atakan ni ko mo pa mo ohun na ni omo bibi inu ohun ni lawon agba lo se bo won ni tinu ba nbi yin e sodo la o binu ba nbi yin e sodo la te ba pa binu na mara te pa kiti mara
1: lori mi
0: o se se koro ma ri be se oro ohun ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa n tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: àbí wọ́n pe kọ́ máa ń dàgé wa.
0: nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: ẹ̀bẹ̀ mi sọ bá lọ.
0: o lè mọ̀ lè tún ṣe.
1: bàálà rẹ̀.
0: tá a bá wá ní sùúrù ṣẹ́jú kan péré nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: ìtọ́lọ mi.
0: sùúrù ṣẹ́jú márùn-ún péré o lè tún ṣe.
1: n tó bá ṣe ló ṣe.
0: ẹyẹ mọ ṣàkíyèsí ọrọ.
1: ìṣe.
0: tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú tó gbé yín nínú tó gbé yín nínú.
1: ìṣe.
0: nígbà tẹ wá pamọ́ ara tẹ gbé mi.
1: aláwùta ló fẹ́.
0: létà ẹ lè máa padà.
1: kó má ṣe kan.
0: dìtẹ́ẹ̀tì wípé.
1: pẹ̀lú kó bá.
0: nǹkan tẹ yín rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: má ṣe kan.
0: àṣẹ ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: bàtà mi bá bà mí.
0: ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè tì mú kọ̀bá ti yìnbọn lù. kọ̀bá ti bẹ́ẹ̀ lórí kọ̀bá ti sá ládàá.
1: ọlọ́run máa tún mi.
0: ìbínú ọmọ àpolówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù ohun gbogbo lóní. ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀lé lọ. mo kí ọ̀rẹ́ mi. pàtàkì pàtàkì òjò ọmọ adégbè adégbèǹga adéjàre ọmọ òjò láti ṣàkí ògùn ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: ẹyin fáǹsì mi.
0: adéyinka ọlásùnkànmí lèmi ń jẹ́ ọ̀pá pín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálé fìlà èmi náà ní lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwòtángà.
1: ogun lọ.
0: ẹrọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí náà sí lẹ́yìn ètò náà ní 07068874274 07068874274 bínú bá ń bí ẹ sọ́dọ̀ láwọ àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. ìbínú kan mọ àpolówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: ṣíṣe torí ìgbésẹ̀ ló bù sẹ́. èrò ọba ò dá wọn ò fẹ́ ká jèrè iṣẹ́. lọ́sẹ̀ tọ̀tà mi.
0: ẹ lè bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹn ni ìkìlò.
1: ìrìndùn sálíbà náà.
0: mt n ni tàlàkọ̀kọ́ ìkìlò lẹ́lẹ́gẹ̀ ní ìgbàdì kankan báyìí serious.
1: dámú wọ́n dámú dámú ọlọ́.
0: wọ́n pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn.
1: kíni máa yí wọ àwílù sùlá náà.
0: www.ajisebiayorede.com. mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ibà Unity Forum. ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú. ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wọn ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. igba ilé gbogbo ayé ọmọ lékún ni àwo ilé wa ayé ọmọ lékún. a ní pẹ̀dínlágbára ọlọ́run a ní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ jẹ́lẹ̀. mo kí gbogbo àwọn sọ̀pọ́tà sí wa gbogbo àwọn tí wọ́n máa ń bọ̀ wá ní nǹkan gbogbo àwọn tí wọ́n máa ń náwó sí wa. broda olùsọ awosola angelo láti ìlú Abuja tí wọ́n náwó sí wa níjọ́ ní akin kò ní tán bẹ́ẹ̀. ó tún fi àsìkò yìí kí broda délé kọ́lájọ láti ìlú port harcourt àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn ṣùgbọ́n port harcourt ni wọ́n fi ṣe ibùgbé. mo ń fi àsìkò yìí kí bàbá wa fàtà ìlàmídì ọmọ ọyọ aláàfin ìlú ondo ọwọ làwọn ń gbé ní ondo state. bàbá wa fàtà ìlàmídì láti ọwọ ìyẹn ní ondo state. àwọn náà máa ń náwó sí wa gbogbo ìgbà ni wọn máa ń bọ wọn ní nǹkan a kìí sì sú wọn kìí rẹ wọn. mo tún kí madam Funmi Kemi tí wọ́n ní www.funmikemi.com. mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ supply interior and exterior decoration láti Òṣogbo Òròkí Àsálà. ọmọ Ọ̀yọ́ ni òun náà ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi bàbá mi àfa àgúlò tí wọ́n ní A3 multi-purpose venture yẹn nílùú Ìpàkó. ìpàkó ni wọ́n fi ṣe ilé o ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ aláàfin làwọn náà. ojo pase kere mode omo ati ba
1: come and win a ayet
0: won fi asiko yi ki omo oba mu idin oladigolu
1: for
0: pelu gbogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo nse ika akoso oyo ati ba unity forum
1: gbo eni ba
0: alaji abdurrahman green pass
1: araye wa gbo aje
0: baba osa e funlade
1: ti o tan ni
0: lati ile ife
1: olopolo
0: madam kemi adekanbi madam kemi adekanbi ta jo wa nilu oyo so pe ayinde
1: o ya ki po
0: Baba wa wahabu Golagade Dauda wahabu Golagade Ola ma jenzi si gbo ko won si ra won
1: La o me ilale ula idunu mi ama po si mi lojo
0: idunu gbogbo wa yo ma po si mi lojojumo
1: ma ko mi
0: sekere iba won rode ibanuje ibanuje o kere to bi ko ni file mi ati eyin se bugbe
1: o bi mo mi
0: o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati tin lo adeyin ka olasukan mi le mi je papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la se aroko ti so lori obe ninu awo tan gan ti didi gba mi tin tun ma pade tori nfe ko gun fonu mi gan ti e tun ti fe ku kin tun ma fi asiko yi so fun yin a nilo opolopo orin se o ori fonu lati se leyi a fe ni studio tawon yo ti ma wa tori opolo nbe nilu oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo si awari won jade sugba yin ke bi ti yin ke fi gbe wa laruge ka na ka fi mo tun gbe ta awon elomi na laruge a nilo opolopo orin se fun studio a nilo computer a nilo mixer anilo studio monitor anilo microphone anilo aga koda tun nilo boya shop kan ta mo lo eyi teyin ba le gbe nbe e dapo eran a lowo olorun oba ko ni deyin na da bukata yin e mo da oda kini yi o bi ogo wa ta tin sapa tulu oyo da yo da ju be lo yo dun yo ma dan asiko to ba n dan si to dun si toro oyo tin dun yin gba yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyin ka olasukan mi le ni je papin ti gbogbo yin te ti mo si ba le fi la imi na ni lasa roko ti so lori obe ninu awo tan gan to a mo be tori obe ni beso atelese asi bena we ni ba ni amobo nikan la ni de ba nle to ba ku dededede kojo kan ri orun arowo ade fun baba jero mojele eje kin laye igbin se erowo laye igbin se ile oluwa ri gbona inu le yin ode yin ona yin ibi se yin ile aye yin oni gbona o tori pe tutu tutu bayi laaro de tutu tutu na laaro baba o fa yin le olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa titi digba mi lati mo pade ibade wa wo

Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣébi ọ̀yọ́ online radio.

0: فمنه الغنم والغرام.
1: Ìwọ ọmọ ìyá mi, obìnrin, kì í ṣe ni.

0: شتى خلقنا شتى فمنهم الغنيمة والغرام فمنهم الغنيمة والغرام
1: فمنهن نور
0: فمنهن نور إذا ما تجلى لصاحبه ومن لهن الظلام
1: gbọdọ̀ wa gbalago.
2: gbọdọ̀ wa gbalago.
1: lágbájá ń ṣe sí iná.
2: lágbájá ń ṣe sí
1: iná. àǹfààní.
2: àǹfààní.
1: tàmàdó ń ṣe sí iná.
2: tàmàdó ń ṣe sí iná.
1: àǹfààní.
2: àǹfààní.
1: ta ló ní sí iná ó dá.
2: ta ló ní sí iná ó dá.
1: nígbà míì.
2: mùsùlùmí.
1: kò ṣe kọ́ ṣe.
2: kò ṣe kọ́
1: ṣe. ìsìláàmù ni ẹ tẹ̀lé.
0: àdá. فمنهن الغنيمة والغرام فمنهن الغنيمة والغرام
1: gbogbo àwọn tó ń fara wé.
2: gbogbo àwọn tó ń fara wé ni.
1: àbíyín lọ́jọ́ kan.
2: àbíyín lọ́jọ́ kan náà.
1: ọjọ́ kan náà kẹ máa kú.
2: ọjọ́ kan náà kẹ kú.
1: sàárẹ̀ yín kìí ṣe kan.
2: sàárẹ̀ yín sọ kan náà.
1: kálukú wáyé.
2: kálukú
1: olú ayé.
2: kálukú
1: máa kú ẹ. kálukú máa ṣe sàárẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. àlá.
0: Kulikina ṣata ooo.
1: Ẹyin ọba fẹ́ ṣàgbákò lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Fàmí ni ọ̀rọ̀
1: náà. Ó ṣàmúra sí iná. Ẹyin
0: ọba fẹ́ ṣàgbákò ọ̀rọ̀ ọmọ ọmọ. Fàmí ọ̀rọ̀ náà. Fàmí ọ̀rọ̀ náà. Fàmí ọ̀rọ̀
1: náà. Ànábì wa Muhammadu
3: sallallahu alayhi wa sallam.
1: Ó ní ṣam ìyá mẹ́fà.
2: Ìyá mẹ́fà.
1: Àti dáadúró.
2: Dé
1: gbogbo enizi na yan yan.
2: Dé gbogbo enizi na yan yan.
1: Kò sọ́gbọ́n ẹ̀. Kò sọ́gbọ́n ẹ̀.

0: ìrìnà ṣáàtà ọ̀rọ̀.
1: Yàtọ̀ sáfojúrí àfojúrí ikú tá a ṣe kú.
0: Fàmí ní ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́.
1: Àwọn ọmọ wa wọ̀nyí ẹ má jà kú.
0: Fàmí ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́.
1: Ó bá yà máa túbá.
2: A
1: túbá tó bá yá. Kí lọ jẹ ìmọ̀tí jẹ́ túbá.
2: Ẹsẹ̀.
1: Ẹsẹ̀. Bọ́ ọ bá túbá ẹ̀. Annabiwa Muhammad. Ó ní àjá ipò mi náà Zambi kàmá ńlá Zamba lọ́wọ́ kàmá ńlọ́wí. Ó lẹ́ni jí ó bá túbá ẹsẹ̀.
2: Ó lẹ́ni tó bá túbá ẹsẹ̀.
1: Ó dà gẹ́gẹ́ bí pé ò lẹ́sẹ̀. Kò wí pé kò lẹ́sẹ̀.
2: Kò wí pé kò lẹ́sẹ̀.
1: Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
1: Ìwọ ni.
2: Ìwọ ni.
1: Ọjẹ́ ìwọ nísìn.
2: Ọjẹ́ ìwọ nísìn.
1: Ọwọ́ arógùn lò.
2: Arógùn lò.
1: Ọkọ̀ nísìn.
2: Ọkọ̀ nísìn.
1: Láyé láyé ọ̀lẹ́ dàbí ẹni tí ó jẹ́ wọ ní gbèsè ayé tí ẹ mọ́.
0: Àlọ́
1: ọtí ṣàgbákò.
0: Ìrìnà ní sáà kò lè rìnà
1: ṣàtà
0: ọ́.
1: Ló mọ̀ rán ọ́.
0: Fàmí ní ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́. Fàmí ní ọ̀nà.
1: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
0: Kísà.
1: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ tí ẹ níjọ́ sí.
2: Ẹsẹ̀ tí ẹ.
1: Àzìzé ni.
2: Àzìzé ni.
1: Kì í ṣe kó màá mà.
2: Kò màá mà.
1: Ẹ̀ẹ̀kan ṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
1: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
1: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí n ó tú àṣírí rẹ̀ fún gbogbo àrọ́mọbọ́mọ tó ọba bí láyé.
0: Àlá.
1: Ìní pàṣírí rẹ̀. Ìní
0: sá kò lè pinna ṣàtà
1: ọ́. Wọn ò sì ní bọ́ ọ̀sọ̀ rẹ.
0: Fàmí ní
1: ọ̀nà. Wọ́n máa pọ̀ kó bá àwọn alákòóbalẹ̀ Ádámà. Ìní
0: mọ́tò ẹ̀
1: rárá mọ́. Ó sọ ẹ́ dàbẹ́ lọ́dọ̀ wọn.
0: Fàmí ọ̀nà ẹ̀rọ ní mọ́tò ẹ̀ rárá mọ́.
1: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
2: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
1: Ọwọ́ àtúbà ẹ̀.
2: Ọwọ́ àtúbà rẹ̀.
1: A sì wá ṣe àforíjìn fún ẹ.
2: Tó
1: ń jí bẹ́ẹ̀.
2: Ipò
1: jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú. Rẹ̀ láyé tó fi kú.
0: Àlọ́. Ìrìnà ní sáà kò lè pinna.
1: Ọtí dábàrún.

0: ṣe sì ná láyé.
1: Gbogbo ẹni tóbìnrin náà bá wá ṣe sí
0: ọ̀rọ̀ rẹ̀. Ó ṣe sì ná ń gbá báàsì. Ó ṣe ní àmọ́ gbogbo orú ẹ̀sẹ̀ tí kálukú bá dá ń bẹ̀. Ìní ò máa lọ sọ́run ẹni àkọ́kọ́. Musulumi níbi tá a ti ṣàgbákò jù láyé níbi ìsìn náà ni.

ọmọ ọlọ́mọ ó wá sọ ayé rẹ̀ di sí báṣìbò ó wá jẹ̀nẹ̀ tí ń yàn hàn hàn lẹ́kùn ọlọ́run stampu látọ́dọ̀ ọlọ́run lẹ́kùn náà ọjà lọ́nà tí ò wúlò ó wá fìlẹ̀ ó wá ń tàràrà káàkiri. Ọwọ́ àṣẹ bá ọmọ abọ́ lọ́wọ́ mi ni.

0: parẹ́ láyé mo wá àti kò sẹ́ni tí máa parẹ́ láyé mọ́ tí máa wá kíra rẹ̀
1: kò sí
0: láyé mọ́ níbo ló wá níbo ni irú ádá wá wá níbo ni irú àwọn sámúdá wá wá àwọn èèyàn náà mo parẹ́ tí mo kíra mi kú iṣẹ́
2: àlá. ومن أنهن نبت والغرام
0: إيوان بنين وبيني إيوان بنين وبيني إيوان بنين وبيني يبقى كيزي لسا نواجو الله وبقى كلنا ما
1: نواجو
0: الله وبقى كلنا ما
1: وبقى
0: تريتوا وبقى سيوي الله وبقى بدي أبارا بيزي من كبا كان
1: يسي
0: يبقى سوكي أسيكو ìwé ẹnu jìrẹ́
2: aláàrẹ́ ní sáà kò lè pinna ṣẹta
0: ọlọ́mọdé àtọrí ibú
2: fàmì náà lọ́gbà ní mọ́tò àlọ́gbàrá mú fàmì náà lọ́gbà ní mọ́tò àlọ́gbàrá mú.
0: Sọ́ra rẹ̀
1: ìyá mẹ́fà
0: àti dáadúró de onídìí náà yóò jẹ mẹ́ta láyé yóò jẹ mẹ́ta lọ́rùn
1: mẹ́ta
0: ẹ̀ta àtàyé náà bó bá jẹ́ kò wá ní jẹ́ kó rí bí ṣe kò ń gẹ iṣẹ́ tí ó ṣe tí ì pàdé àánú mi.
2: Àlá ilẹ̀ ní sáà.
0: Ere la pe ni
2: famine hon ghanimatu wala
0: anabi
1: dauda
0: olorun lo sapako mi
2: ghanimatu wala
0: agbako wo lo se
1: olola
0: ni
1: olola ni
0: oba ni
1: eni
0: tin dajo
1: ni
0: anabi
1: ni
0: afani
1: afani
0: o wa joko
1: o joko
0: nibi ile ola to ko loke loke
1: nibi ile ola to wa loke loke ni
0: iyawo awura ya nwa nwe nile ewe
1: nwa nwe nile ewe
0: ile ewe na
1: ile ewe na
0: o mu yawo dejika
1: o mu yawo na dejika
0: yawo ni nwa nwe ninu ile
1: ewe nu ile
0: anabi dauda
1: anabi dauda
0: o wa ri eyin orun re to fi dejika
1: ah eyin orun o wa ri de dejika
0: o ma fo
1: o ma fo
0: o wa se bomo geni
1: o wa se bomo geni
0: o wa pe awon ti won sunmo to si wi pe ta lo ma ra pe ni bayi bayi
1: bayi
0: be ni awra ya njona yawo kan lo ni
1: yawo kan lo si ni
0: annabi dauda mokandilogorun lobirin
1: mokandilogorun lobirin ti e
0: olorun ni dauda
1: dauda
0: ototo owo na wa annabi mi o wa ri eyin ohun obirin olobirin
1: ori eyin ohun olobirin
0: àfikọ́ ọ̀tọ̀rọ̀ àforíjìn mi
2: àlá
0: ẹ̀rẹ́ rẹ̀
2: ní sáà kò lè pinna ṣàtà
0: ọ̀rọ̀ kìí ṣe pé ọ̀rọ̀ mú ó ṣèṣì ní
1: kò bó
2: dúdẹ ní ọ̀nà lára ní ìlọ́tù wà rárá mú
1: fọ́mì
2: ọ̀nà wà rárá mú.
0: Ẹ ṣe ṣe ṣe ẹ bá débi tẹ́ ẹ rẹ́ràn jẹ.
1: Ẹ bá débi tẹ́ ẹ rẹ́ràn jẹ mẹ́.
0: Ẹ tún jẹran.
1: Ẹ tún jẹran.
0: Kò dùn lẹ́nu
1: yín. Kò dùn lẹ́nu yín mọ́.
0: Síbẹ̀ ẹ wá mọ̀ pé ẹ ṣàgbákò mi.
1: Ẹ bá ìwé
2: àlá ìlẹ̀ ní
0: sáà. Ẹ kọjá kalẹ̀ kò tàmọ́.
2: Ẹ kọjá kalẹ̀ ṣàtà.
0: Ẹ tà yí tẹ́ ẹ tà. Ibi òwú yìí kẹ́ ń náwó náà sí.
2: Ibi òwú yìí kẹ́ náà sí.
0: Àwọn aṣobìnrin di wípé mo chance ẹ̀. Àwọn ti síra wa. Àwọn ti síra wa.
1: Àwọn gba bí bọ́ọ̀lù.
0: A bá wọn láyé jẹ́.
1: A bá wọn láyé jẹ́.
0: A bá wọn lò.
1: A bá wọn lò.
0: Láì ní fẹ́ wọn.
1: Láì ní fẹ́ wọn.
0: Bọ́n bá fẹ́ fẹ́ obìnrin tó ń bá ń lọ sọ́dọ̀ rẹ̀.
1: Tó ń bá ń lọ sọ́dọ̀
0: rẹ̀. Ọ̀fẹ́ fẹ́ àfikọ́ ṣàlàyé bọ́lọ́hún wípé mo fẹ́ fẹ́ ẹ nílànà tàn náà bí mi.
3: Amatele, amaba obawi, ani sopa opo.
2: Ala, inna nisa, khuliqina shatta.
3: Inkantela ni waba,
2: وَمِنَ الْغَنِيمَةُ وَالْغَرَامُ
3: أَيَّا
2: وَمِنَ
1: الْغَنِيمَةُ
2: وَالْغَرَامُ
3: Emma si so wipe olowo ni ofe
1: Emma yi po olowo ni ofe
3: Emma so be fawon omo yin mo
1: Emma wi be ba won omo yin mo
3: olowo ni ofe
1: olowo ni ofe
3: lagbaja lo fe fe
1: lagbaja lo fe
3: lagbaja wo ko lowo lowo
1: ko lowo
3: ko lesin le kan eni to wo pe ko lowo olowo ni
1: olowo ni
3: ba ti ko le ni pe bi o ba fe yawo ko ni lowo lowo
1: ya ba fe yawo ko ni lowo lowo
3: yo fo ma ti e ko do lowo ki wo jo baramu
2: ala inna nisa
3: e wo awon olomo kan olomo kan le ba pa won olomo meji meji
2: فمنهم الغنيمة والغرام
3: أي سماري
1: أي
3: سماري
1: أي
3: ما بي ما بيني
1: أي بي ما بيني
3: أي ما لو بيني
1: أي نو لو بيني
3: أي واقو جيجي
1: أي
3: سباني بيزاني

0: níbi ká lùkú pẹ̀lú ìjábọ̀ nù wọ́n bá ń sàdúrà tí ó gbà ń tó wà
1: nù. Bàmí náà
0: òpònú ìwà sí
1: ìgbàgbọ́mù
0: kìí ìwà sí ìgbàgbọ́mù kìí
2: ìwà sí mú káàkiri
0: orúkọ ọlọ́run tó tóbi
2: ẹbí
0: òpònú èwo ló kéré nínú orúkọ ọlọ́run
1: àlọ́
0: ìwọ lọ sí ààrẹ bẹ́ẹ̀
1: nísàlọ́ọ̀rẹ́
0: nílọ́dẹ̀ ní
1: ọlọ́run.
0: فمنها
1: الغنيمة والغرام
0: gbogbo lóríire ẹgbẹ́ ọlọ́run ọba náà tóbi.
1: Allah
0: kìí ṣe wípé àwáyé ó wá tú wa lẹ̀
2: lásán
0: nítorí bẹ́ẹ̀ bá ti rí ẹsẹ̀ ra
2: yín.
0: Àlùkáwà ní ń bẹ láàrin àwa rẹ̀.
2: Àlùkáwà ní ń bẹ láàrin
0: àwa rẹ̀. Wípé bẹ́ẹ̀ bá ṣe
2: eré
0: bẹ́ẹ̀ bá ṣe kejì ìyá ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run àmọ́ ká tó ju fèrè lẹ̀ ìyá mẹ́fà náà tí ó jó níṣì náà ẹjọ́ bá wà délé.
1: Ọlọ́mọdé
0: á sọ rí bú.
1: Fàmí náà ọ̀nà ìgbàní mọ́tò wà lára.
0: Àwa Mùsùlùmí.
2: Àwa Mùsùlùmí.
0: Àmọ́ bí wọ́n ṣe ń fẹ́ bìnrin. Àmọ́
2: bí wọ́n ṣe ń fẹ́ bìnrin.
0: Àmọ́ bí wọ́n ṣe ń bímọ. Àmọ́
2: bí wọ́n ṣe ń bímọ máa.
0: A sì ń bímọ.
2: A sì ń bímọ
0: gáà. À ń kóbá àwọn ọmọ.
2: À
0: ń kóbá àwọn àrọ́mọbọ́mọ.
2: Kẹ́sẹ̀
0: ti zìnà yìí. Gbogbo Mùsùlùmí ni kó rà á.
2: Èyí
0: tó ń bá ń gbọ́.
3: Ọ̀tọ̀ ni.
0: Wá fi kan pamọ́ sílé. Kó máa jẹ àsọ́lẹ̀. Fún gbogbo àwọn àrọ́mọbọ́mọ rẹ̀.
1: Àlá.
0: Bẹ́ẹ̀ ti ń bọ̀ yìí. Ẹ tún pọ̀ bẹ́ẹ̀ mọ́.
1: Bàbá
0: lu ọgọ́rùn-ún ọdún láyé. Bẹ́ẹ̀ bá tún pọ̀ ẹnu wa ni.
1: Fàmí náà ní ẹ̀rọ ní mọ́tò wà lára mú.
0: Èyí tẹ́ ń gbọ́ yìí.
2: Èyí tẹ́ ń gbọ́ yìí o.
0: Ẹ tún pọ̀ mọ́.
2: Ẹ tún pọ̀ mọ́.
0: Àfẹnu wa.
2: Àfẹnu wa.
0: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
2: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
0: Ẹ rò pé ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ata ni.
2: Ẹ̀rọ ẹlẹ́gbẹ́ ata lẹ pé ni.
0: Ọ̀rọ̀ láyé. Ọ̀rọ̀ láyé láyé. Ọ̀rọ̀ tó ṣe wípé ọlọ́run ọba wa yóò tọ́jú ẹ̀ ọ̀rọ̀ tí ó mọ tó àtìràn dìran gbére.
1: Àlá ẹ̀rẹ́ ní sáà.
0: Bọ́lá ti sọ Kùránì lọ́lọ́run máa sọ.
1: Fàmí náà ní ẹ̀rọ ní mọ́tò wà lára mú. Fàmí náà.
0: Èyí tá a wí yìí.
1: Tó bá
0: dàbí
2: irọ́.
0: Ìfọ́nù ni. Ẹbí bàbá wa láwùjẹ.
2: Ẹbí àwọn bàbá wa.
0: Ẹ ti gbọ́ rí. Bẹ́ẹ̀ bá pọ̀ lábala lábala. Kìí ṣerú yìí.
2: Kìí ṣerú eléyìí.
0: Nítorí náà Ọlọ́run ò ní já sórí
2: ibú.
1: Àlá. Ẹ̀rẹ́ náà ní sáà kò lè kí náà.
0: Ọlọ́run.

0: kọ máa
1: iná
0: ni kó máa sọ̀rọ̀ nílẹ̀ kí sọ́mọ́ sì máa dàrú.
1: Kí sọ́mọ́ máa mì.
0: Àmọ́ ẹ̀ zina
1: o
0: kó bá a.

0: النساء خلقنا شتى
1: اي عفا تاسيكو داوا يي
0: اما
1: سباكو ني واجو اولون
0: ما تو غرام
1: اي جي كانوا ارا هايي اوري نتو يا كي وون اوري اي
2: جي
1: وون ما نتو يا وون ما
2: اي جي
1: وون ما نتو يا وون ما ها be baba be ku esa gba ku olohun
0: ala inna nisa akhliqna shata
1: e wa dare lekuru te npe kuru ekuru
0: wa ko gba la me ba tu wa gharam
1: fa min hunna nurun
0: wa min hunna nurun iza ma tajal
1: Ọlọ́run o
0: ṣàhìbí wa mílẹ̀ ọ̀rọ̀.
1: Níbo là á gbé gbà?
0: Wà mẹ́rin yẹ̀rọ fàárù bí sọ́ọ̀lì ẹ̀hìn na yẹ̀rọ fàárù. Wà mẹ́rin yẹ̀rọ bọ̀ falẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti rọ̀ mú.
1: Ọlọ́run gbé! Annabi wa Muhammad.
2: Wọ́n
1: ní yá máa ṣára ṣàbá bù. Ẹ̀yin ọ̀dọ́ ìtàkùn ṣìnà ẹbẹ̀rù ṣìnà nítorí pé àgbákò mẹ́fà ìlóyí ṣìnà
2: po
1: ìlò tòmá ṣìnà
2: ní
1: kúkúrú ń bẹ̀. Annabi wa
2: Muhammad
1: ó ní bọ́m̀bá tí ń ṣe ṣìnà àkọ́kọ́ ọ̀yà tá a máa fi jẹ́ òun náà ni ẹwà rẹ ẹwà tí ń bẹ lójú rẹ
2: tọ́hun
1: fi ń da obìnrin lọ́rùn
2: tọ́hun
1: fi ń da ọkùnrin lọ́rùn
2: àwa
1: ha wọ́n máa wá sẹ́ra wọn lẹ́ẹ̀kanna pé ẹ̀wò bí lágbájá ti sá
0: Àlá nìsá kùlìkìnà ṣàtà
2: ọ̀rẹ́
0: mi náà ọ̀rẹ́ mi mọ́tò wà rárá mú.
1: Àwọn tí wọ́n bá wá súnmọ́ wọn ní wàá lọ
2: obìnrin
1: ni.
2: Wàá lọ
1: obìnrin. Lọ́rùn
2: ẹwà dídín dáńlẹ́
1: ọ̀rọ̀ ti
2: tẹ́lẹ̀ olò
1: kò ti dá tẹ́lẹ̀
2: kò
1: má wà á dá a má
2: kò
1: má wù ní má
2: kò má rùn
1: kò má wù yìí má
2: ẹni
1: tí ń tí ń lé
2: kò
1: dẹni tí ń sún sẹ́ni ọlọ́run níyà kan nìyẹn
2: a
1: fi jo ní ṣìnà láyé
0: àlá ìrìnà nìṣá kùlìkìnà ṣàtà
1: mùsùlùmí.
0: Fàmínà ọ̀nà rẹ̀ ní mọ́tò wà rárá mú.
1: Ẹlẹ́ẹ̀kejì.
2: Ẹlẹ́ẹ̀kejì.
1: Dàwà mọ̀lùfákùrù òṣì.
2: Òṣì.
1: Ẹni tó ṣe pé a ti tẹ́ ẹ lẹ̀ fún.
2: Ẹni tá a ti tẹ́ ọ̀rọ̀ lẹ̀ fún
1: bá. Àwa àdẹni tí ó máa ṣe é ṣe tí ò ní yọ. Yọ
2: ma wá ṣe é ṣe kò ní yọ.
1: A ní ẹgbà ń.
2: Ẹgbà ń.
1: Ẹgbà mí.
2: Ẹgbà ń.
1: Ẹyọ mi lọ́fìn.
2: Ẹyọ lọ́fìn.
1: Tá mo ṣẹ̀.
2: Tá ló ń ṣe. Tá
1: mo mà tó kó bá mi.
0: Àlá ìrìnà nìṣá kùlìkìnà ṣàlọ́.
1: Alákàlà.
2: Alákàlà.
1: Nbẹ̀jẹ̀ rẹ̀ ò bá bálánsì.
0: Fàmí ni ọ̀nà wà ní mọ́tò wà rárá mú.
1: Ẹlẹ́ẹ̀kẹta.
2: Ẹlẹ́ẹ̀kẹta.
1: Fi sọ́ọ̀rù lọ́múrì ẹ̀mí kúkúrú.
2: Ẹ̀mí kúkúrú.
1: A dà lẹ́jọ́ ẹ̀.
2: A dà lẹ́jọ́ ẹ̀mí kúkúrú.
1: Mi bá ń rìn yín lọ.
2: Mi bá rìn yín lọ.
1: Tó bá sáré díẹ̀.
2: Tó bá sáré díẹ̀.
1: Yóò sì mọ̀ mí hẹlẹ́hẹlẹ́.
2: Bí
1: ẹyẹ sí oko.
2: Bí ẹyẹ sí oko.
1: A máa wá mi tín.
2: A máa mi
1: tín. Bẹ́ẹ̀ ni ọjọ́ orí rẹ̀ ò débẹ̀.
2: Ó
1: ti ṣíra rẹ̀ lónìí.
0: Àlá ìrìnà nìṣá kùlìkìnà ṣàtà.
1: Ó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ gbọ́ ọmọ.
2: Níbẹ̀ gbọ́.
0: Fàmí ni ọ̀nà
1: wàdí
0: mọ́tò wà rárá mú.
1: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
2: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
1: Olùsìnì lágbájá. Olùsìnì lágbájá. Àmọ́rọ̀.
2: oro
1: yi ji joro
2: sam
1: o ba fe so e ni fe po ma ala olorun o ma ja sori ibu o
0: wa mini hun ghanimatu al gharam
1: oro te gbo yi
2: omokunrin
1: yi omobirin yi ti ba tin di omo odun mokan la ni e ma te ma leji e ma je o sagbako aye e ma je o sagbako ore tata e ma ti jo sira re lokejo to ye o dowo yin eyin obi bi awon omo yin ba ye ana mo yin lowo e sagbako
2: ni
0: ala Kulikina shata
1: Koko wani biwere
0: Famine honne Nami matu wal garamu
1: Awa makuni Wan luchi
2: Wan
1: diru Wan koru Ewa seberi mkagiri nye Wakoru zori Yonu matu mbembe
2: Watu luchi
1: Awọn ọmọbìnrin
2: Awọn
1: wo trouser
2: Awọn wo trouser
1: Wọn tun loye dodo
0: Ala inna nisa khuliqna shatta
1: E wa se be awọn ọmọbìnrin na mo fe sagbako nu
0: O mi de ha
1: Bo le ke ta
0: Wa mi ma tu gharamu
1: Iya meta
2: Iya meta
1: Eyi ti o je onizina lorun This is not bad for
2: and
1: this is no need the bad you are you long and
2: this is no need the bay
1: along me I lay ha Wabara Tum Ula Ika Humor
0: Aleha Wabara Tum Ula Ika Humor Kafara Tum Fajara
1: Jobadide
2: Jobadide
1: Nigba ni kiyama
2: Koni
1: je eyan
2: Koni je eyan
1: Yo ba je aja
2: Yo ba jaja
1: To ba ti e tun wa je ni ti o ba se si natan ti ki iwe lo wa dide lelede
2: Jo dide ndide elede
1: Elede na
2: Elede na
1: Eku eruko tun wa mu daru
2: Eku tun wa mu daru
1: Eyi to se pe mi pe e ba wo e ma wa wo ju re fitin fitin ni bi eruku
0: ale ha rabarato unaika hul kafaratu fajara
1: be ya ba se oyun ko la je
0: rabarato unaika humul kafaratu
1: Oyun ta seni
2: Oyun
1: zinani
2: Oyun
1: na yo tun dide
2: Ani
1: wo mama mi Ewo mose wo baba o kini de e ko ba won je ko wa laye ese te je ki ohun laye e tun je ko won lodo lodo lohun
0: aleya أولئك هم الكفرة الفجرة
1: يانا لو
0: أولئك هم الكفرة الفجرة
1: وإذا الموءودة سألت بأي ذنب
0: وإذا الموءودة سألت بأي ذنب قتلتني
1: وإذا
0: الموءودة سألت بأي ذنب قتلتني
1: Eyi ti mo da wole mo da iwse mo da wole se mi eyin eda mi eje nri yori ah e laya chichi e ba mi nse je e wa fe ki n ba yin tu ti ise ka ye yin
0: wa ife mo da to sa ala
1: olohun
0: be aye da be qatal dani wa ife mo
1: e yo ma yi eya pa
0: da to sa ala bi aye da be qatal
1: Olorun ni lojo na awon oyun ti won se ni
2: won
1: wa to sa fun si waju emi Olorun
2: won wa to sa fun
1: wa ma wa bi emi Olorun ba won lere bi ayi zambi un ku ti li tu
0: wa idhal ma ta to
1: Oluwa
0: ni
1: ese won mo se ka ri ko le pa ni
0: ku ti li tu wa idhal ma Tatu za'alat bi'aydha umbeon kutil
1: Eyi yao Aluko pama bini resoro Asiko to Si emi awa ma bini o ma kuru ni liya ye
0: Wa idha ma o Tatu za'alat
1: Alawo
0: Aydha wa idhal mawdatu su'ilat bi ayyi dhanbin qutilat
1: omabirin oyun akoko toni obi ejo wa damo
2: ejo da boro poda o
1: ese bi nkan mi
2: ese bi nkan mi
1: ko jin tin bembe ko ba se si natan oni jin ko mi
2: oni jin ko mi
1: nkan na iwa nfo nkan mo birin ku oni be bi ti se nfo nkan mo kunrin ni be ni ru apo bi re je je
0: wa inda ma
1: o ti ma do ibi to ya ka ke ogba je n ba be
0: be aye da me
1: Ẹ bá jẹ wọ́n kú rẹ̀ ní àwọn ọmọ yín.
0: Wà ẹ̀dá ma ó dàtú sókè
1: láti. Ẹ bá jẹ wọ́n bà mí jẹ́jẹ́.
0: Bẹ́ ayé ẹ̀dá mi kò dé láti.
1: Dúgbẹ́gbẹ́ ẹ lọ wà látàkùrọ̀ bú sí
0: náà. Wà látàkùrọ̀ bú sí náà.
1: Ọjọ́ lọ.
0: Ẹ nà ó kára fà ṣàtà ó wà sá. إنه كان فاحشة وساء سبيلا
1: أقوقويا
2: أقوقويا
1: إيه جو جوني زينا لونو
2: Bimba
1: tin
2: dide
1: awa ko si ni waju
2: wi
1: pe lagbajo mo lagbaja o je kan ninu eni ti emi olohun ko ba re binu si ko gbodo sunmani ko gbodo pe mi ko gbodo kun mi eni ojo soro ni fun isoro re ko ma je ti kokoko nbinu
0: ale wa la taqrabu zina
1: alle man wa
0: fa tu lo

0: عبد الواحد بنده nítorí wá sí ń bẹ lágo mẹ́wàá látó máa wá lọ sí gbàjà lágo mọ́kànlá
1: ìlà mọ́tàbà wà ámẹ́nà
0: ẹ kéèsì ó
1: wà ámìlà ámàlà sọ́ọ̀lì
0: ọlọ́run
1: wà ámìlà ámàlà sọ́ọ̀lì
0: ọlọ́run ìlà mọ́tàbà gbogbo ń ta wí ìyà tí ó jẹ onízìnà nìyẹn
2: ìyà tí ó jẹ ìzìnà nù ni
0: àfẹni ó bá túbà
2: àfẹni ó bá túbà
0: ó wá tún ní wà ámánà ó wá gba èmi ọlọ́run ọba rẹ̀ gbọ́dọ̀ pin kìí pọ̀fọ̀ kìí sọ̀sọ̀kúsọ kìí pègèdè kìí máa ránró ó wá jẹ́ ni tó gbà fẹ́mi ọlọ́run ọba rẹ̀ yányán lẹ́yìn ipò gbà wá àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́
2: kan
0: nínú àwọn ṣẹ́ rẹ̀ ó wá ṣe títí ó fi kò lọ́nà èmi ọlọ́run ó wá ṣe iṣẹ́ kan kò tún wá sọ wípé ni wọ́n ń ṣe báyìí kò tún là á já nítorí kó lè ṣe wàhálà kó tó kò yọnu wà àmìlà àmàlà ń sọ́ọ̀lì hàn.
1: ìlà mọ́tàbà
0: wà
1: ámàlà
0: wà
1: àmìlà àmàlà sọ́ọ̀lì hàn. wà àmìlà àmàlà sọ́ọ̀lì hàn.
0: ó wá ṣe kò ń kẹsẹ̀ rere kan èyí tá a ti kọ́ wípé ni ó pé tó.
1: ayé
0: ẹ̀ bẹ́ẹ̀ ni sùgbọ́n tó lóru.
2: ayé ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀.
1: wà á bẹ̀ ẹ́ bàládé láàmì.
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fún ọmọ ádámà gbogbo orúkọ bólú mẹ́rẹ̀ẹ̀rin èyí tá a sọ kalẹ̀ fádámù níjọ
2: sí
0: ẹni ó bá hàn án
2: ẹgbẹ̀rún
0: méjìlá rẹ̀ ni wọ́n igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gàárì rẹ̀
2: fẹ́ni
0: tó fẹ́ lówó lọ́wọ́
1: wà tí ní wà zàyè
0: tó lọ
2: òtí
1: wà tó rè sí.
0: Allahu akbar. Wo wá ní zina tí ń bẹ̀ ń bẹ̀.

0: Àwọn adébítà ń lọ.
1: Adébítà ń lọ.
0: Àmọ́bìnrin bá rí ìfẹ́ ìpalọ́lọ́ Ọlọ́run ò ní wí nǹkan kan.
2: Wà á ti rí ní pàzà ètò
0: òní.
2: Wà tó rí sí mi.
0: Aláhùn Akbar.
2: Aláhùn Akbar.
0: Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún
1: un.
0: Igi náà.
1: Igi náà.
0: Ní wọ́n ń bẹ̀bẹ̀ ní kọ̀ọ̀kan wa náà. Bí Ọlọ́run ọba ti ń pè wà látakọ̀rọ̀ bá a sì ń ṣàjàrọ̀ ta. Wọ́n ń pè wà látakọ̀rọ̀.

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyinka Pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni, ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pọ́lọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín pàkútẹ́ ìbá ti má parọ mi ti pẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàláì, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàláì, àwọn ọba ti jámọ̀ gangan torípàá tiẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ awẹ́rùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún àbí ọ̀sà, ká lè máa fún àbí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rá kàtà èèyàn, mo rá bá mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní òpàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamọ́ntí kan bí ó ṣe rìn. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjìkanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà ní onímọ̀ tí ń wò sùnsùnsùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú òní mọ̀ tí ń wò sùnsùnsùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé wọn ò bíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lè dùmàrè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ wo ẹ wò ẹ gbé wo ẹ gbé wò ẹ yẹ wo ẹ yẹ wò ẹ yẹ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dá kọ́ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́ rímu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹni kọ̀ọ̀kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í o mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógun tọ́lógun mo kì í tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹ̀yin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wàláì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sáfà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé ẹ̀yin wà ń bẹ̀rùn wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí. Ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn, Sunday kápá láti ṣe tí wọ́n sì ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

ipo to si mi olorun loka mi ye o ona ba ngbo mo ma won ta jo lo suku to je pe oro tun da lenu won saka saka ju awa lo olorun ba ngbo olorun lo di bi ka wa ye ori mi lo samiyan olorun ba ngbo melo la gbogbo ara mi kini mo ma wi na ki mo ma so olorun ba ngbo olorun loka wa ye o wala ipo to si mi okan wu o didi o wu olorun lo fi gbe ogo fo le wa olorun lo gbogbo fo le o Olorun lo gbe oko fo le wa o. Mami edu ore madam fun mi kemi lati lo badan. Mami daada nu. Awon lati leyin wa nu. Edu ore, edu ore edu dede mami. Baba mi fa ta ila mi ti latowo Londo state madam fun mi kemi lati lo badan. Afolabi Nuruddin Alaro Alaro latori le de Libya. Omo oba lati golu mu idini Adekunle. Baba mi daada Evangelist Moses Akande Akintunde. Artist Michael Awosola Angelo lati ilu Abuja. Baba mi daada Basiru omo Ade niran. Lati ilu Epo omo Oyo ni won si pelu Epo ni won gbe. Etiri multi purpose venture Afar Glow Asiru Amadu Adeniyi egbon mi daada nu lati ilu Papo. Adupe o amalo re. Ọna pẹ mi pọ o alai ọna pẹ mi pọ won o le santan Olorun lohun enu mi Olorun lohun enu mi Olorun lohun ti n jade latenu mi nibo lawo bawa ti o ba se bọlọ n ba wa so baya ba ti wa ninu kugbu ninu nkolo ti won ba ti ti amale oi ṣugbọn lọ na ni nko ayo Kí la wa jámọ́ tí ò bá sí ọlá Ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù bàbá mi Fàtà Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Million Sinkins Adésẹ́wà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan. Lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ẹsẹ̀ o ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ́ dákọ́ àwọn bàbá mi dáadáa tọ́lọ̀ ń dẹ́mọ̀ láti Seattle kọ́hún ní èpè Seattle ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá dáa àwọn ìwọ̀n popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn òyìnbó gan wọn máa ń ṣàọ̀dá sí wọn wọn láwọn gbádùn mí pọ̀ wọn láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara ẹ kú ìtọ́jú mi o Sunny Success Odùọ́lá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún àwọn èsì wọn mọ gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn kápẹ́ ń bọ bí a wérin ọ̀rọ̀ jẹnu ohunrun mo tún sùn tẹnu mi tún ṣe wúyẹwúyẹ èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọkàn lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyàn èmi náà tún lọ máa tóbọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́rùn rínú kedere adéyìn kan ọmọ ha lójú ìyá ọmọ lójú ará àdúgbò lójú ara èrò gbára àtẹ̀rò gbọ́rọ̀ lójú ẹni wọ́n jọ ń wòra èmi tún lọ́ máa lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú ò fẹ́ràn èmi o torí pé wọn ní gbọ́ adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi Ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ni ó pé ọdún méjì ta bẹ̀rẹ̀ kínní bí eré bí eré bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí ilé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá o fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Infinite Hot 4 Hot 4 ni mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ní fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ó ṣe é ṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Deyinka Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi kí ni mo jámọ́.
ndama kankan olorun ba n gbo olorun ba ni toju mi o eyin olu toju mi adupe o.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí mú wa lọ àti ẹ̀ tí ń rí jà sa rẹ̀ báyìí àti ń rí jà sa rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó jẹ́ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ́ rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí òkú àti ń rí ìjà sa rẹ̀ díẹ̀ díẹ̀ sẹ mọ pé kò sí bí nọọsì ejoloko tí mọjàlá ò ní délé sọ àti ń rí mọjàlá rẹ àti ń rí jà sáà ibi tọlọ mú wa lọ àwa ń sọ pé íńtánẹẹtì ni à ń sọ pé báyìí báyìí ni íńtánẹẹtì lásán ni ọlọrun bóyá láti pàṣẹ wa ni first indigenous radio station lọyọ ni ó fi wáyé sílùú ọyọ yàtọ sí ètí skul ni ti ń bẹ ní àjàyí crowdown tí ó jẹ first major indigenous radio station fún ìlú ọyọ bí tiẹ sì jẹ private báyà látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dà á lẹ̀ ọ̀hìn ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsà rẹ̀ àti ń rí jàsà rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. wàhálà ẹ̀ kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

0: Olórí yín bẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dú orin. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Naija, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Naija ti ń bẹ̀ẹ̀bẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ Ọlọ́run ọlá yín làwa fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ̀ wa o, ẹ̀mí mímọ́.

tí ó bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sí òdùn wọn wọ́n ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bá a bá wọ́n bá rí wa lókèèrè wọn á sà yíyá bá a bá kọ̀yìn sí wa bá a bá kọ̀yìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọ́n ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọ́n ti gbọ̀n sórí àga. Àìmọye tí wọ́n pè tí wọ́n pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa tí ò bá sí Ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọkọ ló ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o a ní òsẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbátí máparòó wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò á tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá ti ẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò aláyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí yòó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. Àwa dúpẹ́ ni o. A ní ó ń pín ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólókò bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólókò. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ o eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

orówó yín bẹ̀ láti Benin Republic. Ẹ̀yin ti Kotonu lọ́hùn-ún bẹ̀ wọ́n. Arọ́wọ̀ yín o, ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. Adúpẹ́ lọ́wọ́ yín nílé lóko pẹ̀ lẹ́yìn ó dé. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ní ọdún 2020 lọ́hùn-ún bẹ̀ wọ́n. One more time, òkú ìtọ́jú mi ọlọ́run.

ojú ọlá rẹ wò mí o kémi náà dùn lówó kí n dọlọ́lá kí n dọlọ́rọ̀ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ̀ wò mí o tọ ìyáyín náà ní ti máa gé pété ná torí kò síná ayin fáírọ̀ ìbánisọ̀rọ̀ mi ti fẹ́ kú oníyàn ẹsẹ o ọlọ́bẹ̀ ẹsẹ ọlọ́kà ẹsẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹkọ́ ìbínú o a máa bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ẹni tó bá ní ẹmọ bọ̀ nìkan láti débá ní nítorí bábá kùdẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wà á jẹ́ fún bàbá ìjọrọ̀ májèlé jẹ́ kí n láyé ìpín sí ẹ̀rọ wọ̀ láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú rú nítorí pé tùtù tútù báyìí láàárọ̀ dẹ́ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà a ní rógùn fún pínpín ìlú òde ilé mọ́ wa tútù tútù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́ọ̀ba lọ́wọ́ mo fi ọlọ́ọ̀ba sọ yín òyìnbó ọlọ́ọ̀ba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìdáàtò máa pàdé àdé yìí ká pẹ́ńbọ bí àwọn erin mi ì fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wà ara wa tì ààyè wọn ò fẹ́ ń kó àtọ́jẹ́ ìlókù adé afúnmarè mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ àdèyí ń bẹ nìkan tó dákẹ́ rí gidi ká má dolódì lẹ́yìn ara wa títí dìgbà mí ìdá àti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa pínpá alẹ́ fìlà yìí lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọn tán gan múráyín náà ló kọ bàbá tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ó gọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àlẹ́lẹ́gbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
1: Mo ti gbé síra wọn, èmi náà mo gbé síra wọn, ẹ má dá ń lọ.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára jù tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti súwa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó sì ṣekú sí àwọn ènìyàn jẹ́ káwọ́ ti ṣèṣekú sí àwọn ènìyàn ò ti jẹ́ àdàdà kú di ìyìn tó jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ajẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe ìyàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta kásáàpù láwẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dáwọ́ ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajókọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tòkótó.

0: Bọ́lá ká mọ̀ fèyí ṣe lọ ní ọwọ́ aago méjì lábẹ́rẹ́ bí kẹ́ẹ̀ tún mọ̀ gbọ́ àwọn repeated programs ìwà ẹ̀dá kan mọ̀ bínú gbogbo ẹ̀ tí ètí ìjọra wọn ni ọ̀yà á mọ̀ wá 24/7. Ó jẹ́ tún ti bẹ́ẹ̀ dì sáà sábàjì ìjọba aráàyè mò ń wá sọ̀ online. Ṣùgbọ́n tọ́lọ̀ bá ti ní kí gbogbo studio set tán dáadáa á mọ̀ wá lójoojúmọ́ ni. Ojoojúmọ́ ẹ̀ ní sálà ìgbóhùn wa. Bẹ́ẹ̀ tún mọ̀ gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà. Ẹ̀ ní sálà ìmọ̀ gbọ́ program kan ìkejì ní àárín. Ṣùgbọ́n à ń wá owó generator. A ní di computer. Àti ní table. Bàbá ti fún wọn ti fún àwọn bàbá ti fún wa lówó table. Wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná. Àti ń ṣe sí àbábà. Àti ń ṣe sí àná. Owó tán tún fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta àti kún owó tá a fi ń ṣe sí àná. Ká tún ṣe sí àná. A ti tún ra àwọn first apron tá a fẹ́ mọ wọ̀. Kán lè bá a mọ dá a mọ̀ pé oníròyìn ni wa ọ̀ tá a bá lọ kọ́fà event níta. Ká wọn bá àwọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni. Ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro. Tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn leléyìí oní rédíò leléyìí. Tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni. A fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò. Ìtẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ lọ ẹ̀dákun ọlọ́ọ̀bẹ yìí náà gbébùkátà yìí gbogbo ẹ̀ ní ọ̀bà yín gbé kò ní dá yín dábùkátà yìí. Ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́run ọmọ ọ̀ràn yìí náà lọ́wọ́. Ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́. Lọ́lá aláìlá ìlọ̀lọ́ Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam. Lọ́lá rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run Olódùmarè. Kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run Olódùmarè. Wàlá ọ̀là wàlá kò wá tá ilá abilá rí rà sí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration. Ẹ bùn mi o, ẹ jù sí mi. Ẹ bá lọ́lọ́pọ̀ ẹ jù sí mi. Ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa for life. A mọ̀ fọ́n rere yín. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà, a dúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà, wọ́n máa ń tètè ń di wà distracted nípa rẹ̀. Tá a bá dé sọ nǹkan tí ò bá kíní mú báyìí, àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa, ẹ nífẹ̀ẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Èmi tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o, ẹ̀yìn ti mọ̀ ọ́ ní

wọ́n kọ́ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education ìyìn lókè òrò lọ́yọ̀ aláàfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bà yẹ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí kábẹ̀ kan legalize corruption. Bo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹ̀yin tẹ́ wà nílé òkèrè bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sàánú àwọn èèyàn ní Nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ́ bá rí kó rírì òpé tó àwọn tí òwúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹun ó dìbò fún tẹ́ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ ni ìyá ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ì jẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dó wèrè ọmọ ìyá mi wèrè ń dó wèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú Nàìjíríà láti lè ṣe nǹkan fún ìlú èmi ò ní dìbò fún o ẹ gbé ọmọ ìyá wèrè ń dó wèrè kú lọ́dọ̀ mi ní ìwòkun. gbogbo àwọn tá a fi ṣe òódó ọ̀rọ̀ wa a sì ti wàhálà yín wàhálà ẹ̀ tí ọba tètò wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó. ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ ta mí òsì ọ̀dá o òsì ọ̀dá o òsì ọ̀dá o káàkó má jẹ́ kó sì ọ́ ta mí pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí òsì onítàyín kò ní tààràn yín o kò ní ta mí kò ní tààràn mi mí ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin náà ní mòsì ẹ ní mọ̀nira bọ́gẹ̀dẹ̀ bá fẹ́ ẹran kí la tún jẹ wọn tún jẹrun òkété o kíkú ọmọ rẹwà kété àrùn kọmọ rẹwà kété àrùn òfò kọmọ gbẹnu gbẹwò wá ire gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹfọrin ìparí ọdún evangelist ta kọkọ lò lẹẹkan sí báyìí ká máa fèyún sí lọ wẹrẹ wẹrẹ. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajiṣebiọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ làárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

Ìbílẹ̀ gẹ̀yẹ̀ kébọ̀ ọjọ́ àtàrò kò nílò.

Oh, my God.

Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ kọ́. Ọjọ́ yẹn yẹn yà

ranjaro juna

Mm-hmm.

I got a balloon.

adodori kodo o ho ni dagula bi jin ba

Baba Manyo.

Jesus, I love you, son.

Oh, I am so many, I'm in Nigeria.

ni kuru wa dagun lagbara nle kondo awali ajita

adájí ìlàrò.

Sukoto agbaba bi o baba le agujo.

onílọ́ọ̀kì nítìrẹ́ pẹ̀lú sọ́lọ̀ ẹ̀lẹ́ ọmọ abúlé ṣòro mú kí ẹ ó sí ìkírù wá dékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ màá mi yọ Adékúnlé, ẹ̀rọ ẹgbẹ́ màá mi yọ ọ̀nà ọlá ọgbà.

0: kúnlẹ̀. Ẹni ọ̀pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní ìdá ẹni ẹ̀bùn kò.
1: Ẹni ọ̀pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní ìdá ẹni ẹ̀bùn kò.

0: ilé lọ́gìn mi bá ní inú ọkọ̀ tó ní ká bá ti bà á kó ń tọrọ tí ó.
1: ẹni tó lé o bá pa ìgbà mi lé orin.
0: ẹni tó lé lòun ló rọgùn níṣojú ọ̀jọ̀gbọ́n jẹ́ olómi ẹ̀pẹ́. ọlẹ́ fún mi dà láwùjọ wa mo mú kò mú kí ẹ o. Ilé lọ́gìn nípa ní.

Jésù rẹ ni tó wọ́n kánú ẹ̀mí lórí ẹni tí ó yẹ lóòrò bẹ̀kùn ìṣọ́jú àjọ̀gbọ́jọ́.

ẹ̀gbẹ́

Ka ma jo jangba.

ẹ̀ má lò pé ajọ́ lẹ̀ níwájú irú wa. Bó bá jẹ́ pé agbéra gan ni ìbádùn. Àwọn jújẹ̀ kọ ọ̀bùn lọ́wọ́. Ọ̀bùn wọ́n lòun tó ń ṣe fújì ní ìgboro. Ó ń fọwọ́ yọ̀kun òkúta ń bọ̀.

Come on.

Ba se kẹ́yìn o.

Mm-hmm.

Ejiyan kun lo mo mi ku atalada gurugun.

Ìgbàgbọ́mọdé ò mẹ́fọ́ o, lọ́gbọ̀ wúrò lẹ́gbọ̀ọ́ kí o.

Aliyah,

ya gita kala.

I'm ready to go, I'm ready to go.

Good.

I'm going to go to the hospital.

ni to ka o la bala bala.

man.

ìyájá ní olúwa o.

Hello.

Thank you.

diya

I'm going to go to the hospital.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́run ó kó ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ ìjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju sí àfáà lọ ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bà mí. Ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ. Ọjọ́ kan burú àpè ǹjọ́ méjì máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́sù ọmọ àmà pé. Ọ̀rọ̀ kan òsì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀ ń gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kiní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: Nàìjíríà.
0: Ọlọ́run náà ló yé. Owó wolé wolé òsì jẹ́ àrílégbé awágbó ọdẹ òjì adéjù pẹ̀rán lọ́bàdàbẹ̀ ẹ̀júmọ́ ẹ̀dáwó onípò àṣìtàn kanìmọ́lé ọ̀pẹ̀yàn lọ́fẹ́ṣẹ́ ẹlẹ́ṣẹ́ ní orílẹ̀-èdè èyí owó pílàì ní òjì ó lè ṣe ẹtún ní kágbà ìwé orí kágbà ìwé òde káṣanwó ná káṣanwó ọdẹ táwọ́ báṣanwó ọdẹ tán káṣanwó àfàm bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni òun ni wọ́n lọ́rọ̀ olúwa rẹ̀ owó ọ̀pọ̀ wa dogun ká mọ̀ kára òde papọ̀ mára lé òdi ń táǹkára lé papọ̀ mára òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí bí ní nǹkan tálákà ní nǹkan jọba ọ̀pọ̀ èèyàn ló bínú ń torí ọ̀rọ̀ ìtófilé bábá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe bá lé
1: lọ.
0: ọ̀rẹ́ òṣooṣù ń ṣe láì lẹ́yìn ìwọ̀n àparun pé dúró ń bá ọ obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ létí àgbálẹ̀ ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn ìgbájú moró gbé kò mọ̀ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn ń lọ́dá fún balùwẹ̀ tó borí tí ò ní gbàdí ilé ìdáná mẹ́ta fo faraba etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú ọ̀sá lógbè tójú ti mú àjàlura wọn pàtìpàtì ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà àlùtúnlù ń tọ́mọ ẹ̀gúsí àrélábà tó ń ṣe ní gbangba oko ìgbájú ìgbámú ni kẹríkẹrí ìbáàbò òdùn ńbẹ̀lò òyìnbó sọ́jà gbẹdúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn ọ̀gá ọlọ́pàá sọ tajútajú lẹ́tàn gbogbo wa la ríran gbogbo ojú ní ta ni gbogbo wa la ń jálulẹ̀ bí òbí bẹ̀ gbogbo wa pátápátá epo karosí ni là ń fi ń bọ́jú ọjọ́ burú ọ̀run ní lárí mọ́ olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ̀mù ń jáde gbogbo aráàlú ń sáré gúngàn àjò gbàǹjo ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé bí ẹni ń fi tí sọlẹ̀ bí àpò yere ọ̀gá kan bíi tó lórí wọ́n bá fò gàn náà olóńgẹ̀ẹ́ ní ò lè bá bẹ lọ ọmọ.

0: ọ̀rẹ́ wa ṣe á rí ra mọ́.
1: ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ ni ò jẹ́ rí mi.
0: Ẹ rí pé hùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí.
1: ọ̀rọ̀ náà dùn mí pọ̀ ńgbà tí ò rí bẹ́ẹ̀ mọ́.
0: Ẹ ṣe ń garun wò mí.
1: Ẹ bá ma ṣe ń jà lọ́ọ̀kan jọ náà.
0: Àbòṣe ò jẹ́ dọ́dọ̀ wa, àbòṣe ò jẹ́.

0: Akin ola o ni were oko la ni un omo ya mo o a bi oye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re njo yin kan la baba re nje la ni ran mo jade ba won ka ja te mbelekun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo majorun la baba David
1: baba dada
0: akin ola owo re tete oko le ogbe yawo obi mo to langa ni o si to loju ti kun iwo ni baba esita de ka okin aya deleke omo badan di buredi njosi
1: on buredi ti ona
0: omo ya lari aye re dun joyin lo edumare o ni joko tori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye feta kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye nsale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun alekun nu gbawo bu oya o le papa wodo ore to le madu ko ya nu ogan sun baba la ni ran enu enikan ogboro egan ni gboro ogbo mo so igba to di josh de to wa gbe ya re sin oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ka won atata eniyan bi dikin bi paito bi lawyer bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi àtàwọn ẹlẹyin tú ẹgbẹ òrékè lẹwà obìnrin jàǹkànjàǹkàn tá a fi ṣe pé obìnrin àwọn ọmọṣọ pé àlàdí ẹdún ṣe kí yàǹjọ ọhún àtẹwùmí elédìkó aláàdú ọsùn afẹgbẹ bí adé ẹmọ àjùmọ bí ọkan tàánú elédìkó ní kápá àjọmọ bàbá ni òtó ká fẹràn ààrẹ ni ètì kó àbọ lọràn kó fìṣàn fìṣàn akínọlá ló ní dúpẹ lọwọ gbogbo yín ọlẹ ẹkú àgbọ wá ọjọ ẹyìn kú dìde ẹkú ìnáwó ọjọ ẹmọ ọkú àṣeyẹ à ń sílé à ń kómọ à ń gbéyàwó láfiṣẹ pàdà láàrin ara wa
1: àmì
0: èmi náà pàdú bí ọjọ tó gbé ìyá rẹ sí mo gbowó lé yín mo gbaṣẹ ọtọtọ èèyàn lókùn ọgbà ìbò sí aláàárò owó ni mo ké tí mo délé wa tẹ ẹ fi múlé pọn tí ẹ mọ náà ròkà àgbàdà lẹ fi ń dé ẹran akin ọlápàá màlúù kanra bàdà ọtún ẹrẹlẹ ẹ mọ mọ ọkọ láni ìhun ọpẹ ńlá ò ní gbogbo wa ọmọ jẹ ọjọ tá a wí yìí lajọ dídí màálùú tẹyin tẹyin
1: àṣẹ màálùú a máa lẹyìn ọgá mi
0: ẹyin ọmọ bébí lẹyìn bágbé jojú màálùú ẹyin ẹran ló bá rẹ jẹ
1: òótọ ni
0: èmi ọgbà gbé ọbẹ ẹran tá a fi jẹun lálẹ ẹjọ kìnìún àyàn wá ń dé àlàfí onílù ọdẹ mi ní ṣàlàyé fún mi wípé epo ni wọn fi ṣe bẹ náà èmi kọkọ ṣe bádìí ni wọn ṣe bẹ náà ni àṣìyàn gbára náà ń jọ náà ni àfìgbà tẹmí ó bòkèlè kan tí gbogbo rẹ ràn mọ̀mọ̀mọ̀ ìgbọ́n lè pọ́ mú ndé ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkúté jẹ́ létè ń òde léwi ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ̀rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: pẹ̀lẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín, ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ̀n nǹkan ẹ̀yin ní wa kàn, ẹ mọ̀ pé kúnlẹ̀ ní kú lọ yín ni.
1: Fọ́yán mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wa ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀ rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báun.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rú nítorí wọ ọ̀gá mi?
0: Ó dìjẹ bàtí mọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wà ń sọ bẹ́ẹ̀ ń ṣọ̀ṣù ń bẹ̀ gbáà.
0: A wà ti ṣe ń pàtàkì pọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi, ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe obìnrin gbànú.
1: Obìnrin gbànú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ̀ ọ̀gá mi.
0: Òkè nílá ẹkú àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹkú àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tó rọrọ rọ tí ọmọ dúró mọ. Omi dé lálẹ́ adé lọ́sìn adé láàrin òru. Gbọ́dọ̀ wà fẹ̀ ẹ̀júmọ́ omi atúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dí ń dara alé láàmú ara ọ̀pọ̀ ọ̀gbádùn ọ̀ṣẹ́ wọn. Bí sun ti ń já mi lóko lẹ̀ gẹ́ńrà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbóná tí gbogbo rẹ̀ ń fi ń rà bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀tọ́ bá ní ọ̀gẹ̀dẹ̀ nú gbòòrò àti ṣe kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tẹ́ edé kò jẹ́ gbogbo orí títì lóbú pẹ̀pẹ̀pẹ̀. Tí ń ṣe lọ ń dá rélùwéé padà lọ́nà ojú rin. Ọṣọ gbogbo mọ́tò di panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lù lọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yọ gbàna òṣogbo ni. Àgbàrá dibojú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọpẹ́
0: ẹja làbábíníyàn ogun ogun mọ́lá. Ará Èkó làbábíníyàn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tù.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́ọ̀yà lùmẹ̀tà wá tí mo rí dẹ́fà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títí.

0: mo be dire ebu won ma po we ni ojo le mi mo be nkan sota eni ti eji ba le ji npa ori ma de le wi oluwa re ori nkan to nira ni eni le bi la dogbin gbanju eni ba ko diro re ogbanu won ma be wu so ni se me keke wa apa mu memora we alain ni yin nu afona fora mo be nkan kan mo abi sokoto gbotokun tokun ogun oni ji oniye nkun dada be eni finishe bi ebu bare oni ji oniye nanu lai lai oku gbe awaye ma gbe yawo to karugo alarugo dira ke kẹ̀kẹ́ àtàrí bí àgbọn gbèsè tí ń kọrin pẹ́ nìkan ti tẹ́ ń gbòòrò lọrin ẹ má dá lóhun ọjàre irọ́ nípa ìlọrin àwọn àjálọ ọmọ wà torí ọ̀tọ̀ mi ó ti tún gbéyàwó fúnra rẹ̀ ò sì ṣe máa rere ní ọkọ ọ̀rẹ́ mi ní ká mú ni mobìnrin òpè àrònú kákú ọ̀rọ̀ tó yẹ kí ọmọlúàbí ó ronú kú sí ń lólè jíjà àkáyín olórin tí ò gbéde àbọ̀ra lójú ọ̀fọ́ lójú eyín rẹ̀ ká kì í ṣe pé òní pẹ́ láyé ọmọ ni òní tẹ́yìn rẹ̀ ṣe
1: ìwọ
0: jẹbẹlẹ jẹbẹlẹ ètè bí aṣọ táwọn obìnrin fi ń làpọ̀ hàn bí wọn bá ń ṣàkókò lọ́wọ́ wọ̀kìlú mọ̀ ọlọ́tàn onílé ń káriwo járan níṣu ọ̀ṣọ́run èèkan àti lẹ́ẹ̀lẹ̀ bí onílé ọba tètè sùn òkú gbé apẹ́lẹ́kùlẹ̀ dídí dibọ́pẹ́ dídí ohun a máa ra onílé lọ afọ́jú aláròyé kí a lo fónlé pamọ́ tó ọkọ̀ tó ọ̀lọ́
1: òun náà kọ ọjọ́ bí
0: ojú òyì tó kú ara òdo lè ohun ti ju ọmọra kówó ẹbọ ọmọ lólè gbogbo èèyàn ló ń bó ń bàjẹ́ oníbàjẹ́ ọmọra rẹ olórin dínbilé kíkó ṣe bá rí dínbolè jíjà aṣẹ́jú òun pé kẹ́nìkan tó lè dàbí rẹ ó dìgbà tí ń bá ń jalè bí rẹ ọmọ pé gbogbo ara àgbáyé ló ti gbọ́gbọ́n jẹ́ ọṣẹ́ wọn lókè òkunrin níbi ọ̀rọ̀ góòlù tẹ́ gbé láǹkárá ń jọ́jí tẹ́ ẹ bá wọ́ ṣe mọ́nú ìlú.
1: iṣẹ́ bàbá rẹ̀ ní tẹ́lẹ̀.
0: olórin táwọn bá ti mú mọ́lẹ̀ lẹ́ẹ̀kan tó bá ní kẹlẹ̀ fún àrán lé aṣọ lè náà ní gbogbo ẹ ojú òsì tí ọ ọjáde láti inú ẹ̀wọ̀n tán ó tún rójú kọrin èrè gbè kiri.
1: ọdẹ orí ń dà láàmú ni.
0: olórin tó bá gbìyànjú mọ́kà àti orí ṣe ẹ jẹ́ ká gbàgbó fi iṣẹ́ olè jíjà bọ́ṣẹ́ orin ni ìjẹkújẹ ni òjẹ́ ẹdẹ mọ́kà mọ́ ń jọ́jú dẹ́ẹ̀ fi ṣá padà lójú ọ̀nà àlùfáà ti ń jajá ogun ti ń jòdò àgbàyà ti ń jẹ léṣẹ ti ń jẹ mọ́ṣáláṣí ń gbàwẹ̀ lọ́wọ́ ń jẹ ní ìdí òrìṣà oko èmi wá ń bíán léèrè pé ká fi rí alélẹ́yìí ni àbó mọ̀ lè gbàgbọ́ ni àbábọ̀ ìṣà tí ń rẹ̀rìn àṣà ṣàmọ̀sí bí ẹni ọkọ̀ jálẹ̀.
1: oúnjẹkújẹ ni ó lè jẹ ti ọmọ.
0: òkú gbẹ́jà lágànnà bí mú ọjà ṣínwín tẹnutẹnu ó sì jọ wèrè tẹ́ṣẹ̀tẹ́ṣẹ̀ bó wí ní ọmọ rìn lágbàdàn lágbàdàn bí aṣọ tẹ́lu àlàkún ètè bí aṣọ mẹ́tẹ́ẹ̀ ojoojúmọ́ ní rìnrìn yá ká bí ọlọ́kọ̀ kò dúró gbarí abí ká da lórí bí ọmọ aṣá oko ìké èmò lórí bí ọmọ jímẹ̀rẹ̀ bóbi tá ń bẹ láyà bí ìbá kalẹ̀ bẹ́ẹ̀ ń bẹ lẹ́nu bí ẹja ìkù ń bẹ́ ń bà dí bí ìkún rẹ̀ gbà àbí kóbíkóbí wájú bí akọ pẹ́pẹ́ yẹ àgá àràmú bí ẹṣin làgbẹ́jà abẹ̀lẹ̀ yá pàpàrà bí ẹbọ́lẹ̀ ẹ̀mọ
1: lẹ́sẹ̀
0: oko bàbá rẹ̀ ìdọ̀rọ̀ bí afárá oyin ẹ̀kẹ́ ìyá wọ̀ bí ẹni dífa ojúgun bàbá rẹ̀ pèrègede bí ifáfọre ẹ̀ṣẹ̀ gbogbo ló búpẹ̀ pẹ̀pẹ̀ bí ilẹ̀ àmọ̀ kọ̀jọ̀ yá kọ̀jọ̀ bàbá òkú gbé adíjà alẹ́ ọmọ àbíwájú kọ́ńkọ́ bí ènìyàn mọ̀lá.
1: káàbọ̀
0: pa alábòsí ìlápa.

0: Àmì o.
1: Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan. Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.
2: Ẹyẹ tí ó doríkodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Àjí ṣe bí Ọ̀yọ́ Line Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Àjí ṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

dé. Gẹ́gẹ́ bẹ́ ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀, orúkọ mi ò yí padà o. Adéyinka Ọlásùkànmí náà ló kọ́ mi pàpín bàálẹ̀ fìlà. Lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọn táǹgà.

0: ani bi n ba wa boju wa eyin bi n ba re ni mi inu mi ma n dun ara mi ma n gba yagi yagi
1: o bebi o
0: ijo kini ana ti ero kini to so si n lokan a je kin to saro ye die na ah opo ni mo wa du o sugbon oro na ni ma n ba mo ko mo ro wa gege bi mo se ma n so ekun na ni ma n ba ekun wa oro ni ba mo ko mo ro wa o Allah ba n go
1: that's why my heart is David like do do pe do
0: ti ba wa ro waju ti mo ra eni wo o mi ayo asi bo loju mi ah okan mi ase juju de juju de juju de nitori pe kii se pe boya da to be na ni ke se poro kan la mo so be na ni ki se pe de kan le mi mo pe adeyin ka ti fe yiwa pe po de be ke mo wa gun mi loju mi lopolopo gba pe olo mama je ki njora mi loju o olo mama je ki njora mi loju o olo mama je ki nsi se ma je ki nte lowo awon olulube mi ni o mo tun ma wa ronu ti ma sun ba ma tun ronu kini mo tun le se ọ̀rọ̀ owó mo tó lè sọ tí ó tó fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin Oyo Ajisebi bá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ni ọjọ́ kẹrin lé ní ogún. Ọdún 2020. Kí ló sì mú èrò náà sọ sí n lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatèkì. Nǹkan tí mo gbé ló tí mo gbé dání dáadáa ní gbogbo 2020, 2019, 2018 lọ́sẹ̀yìn. Náà ni Android application ta a máa ń build. Ó wá build Android application kan tí mo pè ní All Nigerian Radio Application. Kí ni application yìí dálé lórí náà ni wípé mo wá ṣàṣàjọ gbogbo àwọn radio stations tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Àtẹ̀yẹ tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbé nílé òkèèrè tí wọ́n dálẹ̀ mo ṣàwọ́njọ sínú Android application yìí ọ̀kan. Lẹ́yìn náà tẹ bá tún lọ sí Google Play Store báyìí. Tẹ bá search fún Lumatech LOOMETECH Lumatech ẹ rí àwọn Android application yìí. Tí n bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀ ni wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ọwọ́ àwò pé sọ́yẹ́kọ̀yọ́ máa ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá a ṣe dá Ajisebi Ọ̀yọ́ wá lẹ́nu. Ọwọ́ àwò pé kí ló wà ní kápá mi? Ìkúkú lówó tí mo fi lè dálé iṣẹ́ rédíò ńlá lẹ̀. Kí ló wà ní kápá mi tí mo lè ṣe o? Bọ́kàn pẹ̀lú technology pẹ̀lú pé gbogbo àwọn stations tá a kúkú ń lò yìí náà. Àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí. Mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ mo kúkú ti ní platform tí mo ti lè introduce yẹ sáwọn èèyàn through Android application mi. Bọ́kàn fi sínú rẹ̀ ni pé Ajisebi Ọ̀yọ́ Radio. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Labámbà bọ̀. Pẹ̀lú àánú Ọlọ́run, àtìlẹ́yìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri. Iyùn ló sún mi tí mo fi dé inú ọkàn ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀. Láwọn tí àwọn náà tí kìíní tà ń ṣe èyí tí ó dùn mọ́ tí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá torí kìíní yóò ṣe. Pé báyá tá a bá dénú kàn ní Ọ̀yọ́ àtibá Unity Forum báyá ra àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí ń tà ń ṣe èyí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá à ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹyìn wa lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀ ẹ múmúláyà mi gan ni o nítorí awon agbalagba bo won ni ajumo bi o kan taanu eni eledua ba ran si ni na ni ran ni lowo o na ni ma nja la nu eni pelu phone ti mo nlo ni jo ni odun na lohun infinite art 4 infinite art 4 ni mo nlo odun na lohun 2 gig ni ram re ati 16 gig internal memory Where?
1: I find my heart in a beat like.
0: Any a koko, lado na long. Si a koko appreciate you, nipe. Ah, omo yo, oda kini yile. Ni baba, pa ta ilamidi. Ti wanje omo alo yo, wambi su gwa owo. Lo go state na, ni wangbe o. Aloro ni ma nba mokomoro wa ekun ni ma nba kun wa tin ba bere si ni saroye le bi ni aroye mi po tori tin ba boju weyin tin ba re ni mi aninu mi ma ndo ni ara mi asi mo gayagiyagi eni ojo 24 osu keta odun 2022 yi na ni a pe odun meji gerege o tin ba wa weyin wo tin ba weyin wo se mo pe yin agba na le so pe wo mo kekere ba subu awo waju Papa, like, Baba, she will have

fẹ́ mi o. Torí yín mo lè ṣe báyìí dọ̀la o. Ẹyin làyàn fẹ́ mi. Àtàárọ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò síná. Kò síná. Níṣe ni fóònù mi ti kú ráúrá. Wọ́n yẹ̀ ṣẹ̀rẹ̀ wọ́n yẹ po tàn fi sínú jẹnẹrétọ̀ tá a fi jáàjì fóònù díẹ̀ ni pé a ti gbọ́ pé ní tá n ṣàjọ ọdún ọdún kejì iléeṣẹ́ wa làwà ni wá sọ̀ online wá ṣe live program kankan gbà ẹ̀ bẹ́ẹ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ. Online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Bàdàn fún mi kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ̀ kan tí ì sẹ̀ méjì táà náà ta ti sanná wọ́n sí a. Bẹ́ẹ̀ náà ni bàbá bàtà Ìlàmídì, kìí sẹ̀ kan kìí sẹ̀ méjì kìí sẹ̀ mẹ́ta ni wọ́n ti sọ̀ bọ́ tẹ́lẹ̀ fún wa lówó pé Dẹ́yìnká ìní dáadáa. Wọ́n tún ti sá àdéhùn lẹ́nujọ́ mẹ́ta yìí tó tọ́sù bá tún ti parí àwọn tó na wọ́n sí a. Bàbá dáadáa Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin tá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́. Ẹ ṣeun o, ọpẹ́ olóore Adan Dátán ni o. Títí láíláí lá máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni ẹyin lè yan bí èèyàn. A tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Abiudi website fún fowó ara mi Abiudi website.
3: That's why my heart is beat like.
2: Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe ẹ̀ ń gbọ́ ìkànnì wa. Àti pé àjíṣe bí ọ̀yọ́ làá.

ẹyin làyàn bẹ́ẹ̀ mi o ẹyin lẹni bí ẹ ní ẹyin lè yàn lé èèyàn o wàláì ó lè torí yín rojọ́dọ̀ tún la mẹ́wàá. Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dé hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bí ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọ́n fẹ́ràn mí pọ̀ fún èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Ṣé bá tó pàdé ẹ̀gbọ́n yìí lójú ọ̀nà tí ní Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rówó ra dáta ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń náwọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ná tún fún mi láìdí àgbé kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Mádám fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí bẹ́ẹ̀ èèyàn bá dá sí èèyàn á dá sí padà á dá sí ìrìn tọ́ọ̀nù ni.

0: lọ́jọ́ ọdún kejì tá a ti fi ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ lọ́lẹ̀ wọn náà láwà yóò. Àìmọye àwọn èèyàn láti bá wa dá sí torí gbogbo ayé ní ń bọ̀ ń bímọ. Kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi yìí Asisi Ibrahim Ọlálékan látàdúgbò à ń popo ó lónìí òye.
1: First let me say to you, I
0: ó ní foundation nígbà tí mo ronú pé mo fẹ́ dá ìkànnì yìí lẹ̀ mo kàn fóòsì ẹ̀ nínú group yẹn nígbà yẹn pé mo mọ̀ páwọn ọmọ ọ̀dọ́ náà kàn ń bẹ̀ àwọn èèyàn náà sì dìde ọṣùgbà wa nígbà náà bó ṣe yẹ kó ti rẹ ó ti padà rẹ àwọn èèyàn wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn presenters náà ti gbóhùn sáfẹ́fẹ́ ní ààyè rí bí wọ́n ti ẹ̀ráyè máa bá wa ṣe mọ́ nìyí. Ìgbà ní tí wọ́n ti táwọn náà ti lo táìmù wọn resources wọn dátà wọn fò nù wọn ó kí gbogbo yín o ọlọ́run ọba yóò bá.

0: má bínú network ló ń já ni téńté.
1: See, I may not give the world to you, but...
0: Gbogbo àwọn tí wọ́n ti lo resources wọn, time wọn, data wọn, fún wa ní ààyè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, ọlọ́wọ́ bá lọ́ládì pé lẹ́sàn-án. Yóò bá wa san yín lẹ́sàn-án. Gbogbo ẹ̀yin tẹ̀lé ti bá wa dá sí lọ́nà kan ọ̀nà kejì tí ń bá padà rántí dáàpọ̀ yín. Ẹ mọ̀ pé àìníye inú mi ló fà ó. Ó dúpẹ́ pé òkun. Ó ti ń dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ láti sìn. Ibi tí ń bá padà gbàgbé. Tí bá ń gbìyànjú, orí ni mò ń mú gbogbo àwọn orúkọ yìí. Ẹ sì gbìyànjú ń bá débi kankan
1: tán.
0: Torí pé àwa dúpẹ́ lè ní ni. Ọpẹ́ ní pẹ̀ ní sáyé àwo ilé alára.
1: I sing for you, wanna be like you, dúpẹ́, dúpẹ́, baby, now you.
0: Nítorí bàbá dúpẹ́ orí àná, tó gbà mí ìlé ní ni o.
1: Only for you, we dey be like dúpẹ́, I sing for you, my baby, oh.
0: Fẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi dáadáa. Asiru Amadu Adeniyi, ọgbọ̀n Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé ní Ìpàpó lókè ògùn níbẹ̀ ń. Àwọn náà wà ní ATD Multipurpose Venture ní Ìpàpó ẹ̀gbọ́n mi dáadáa. Ó dúpẹ́ o, Asiru Amadu Alfa Gilo tí wọ́n ní ATD Multipurpose Venture nílùú Ìpàpó. Ìjọ owó dátà, ìjọ gbà, ẹ̀yà gbà gbà, wọ́n ti bínú mọ́ bínú. Báwọn náà kásẹ̀ máa ń fún wa lọ́wọ́ nìyẹn. A dúpẹ́ o.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari, Oyo Oyo se bi ba beni kokan.
3: Ajise Bi Oyo laari, Oyo Oyo se bi ba beni kokan.

0: ikani oyo atiba unity forum
1: I can't wait to see you
0: awa network dodo won na ni a network debe na ni o bi ba ya ara won ti o tun kun ise yi na lowo ninu nbe a si ri won a ri o ka latori president wa ninu kan oyo atiba unity forum omo ba lati gbodo bo idene adekunle adupe dupe adupe pe okun baba mi daada evangelist moses akan de akitunde omo won nile ogun alaafin oke sokun nilu oyo alaafin wa ni akin nilu oyo atiba baba daada nu tin ba si lo fa gboro ti gboro ba npa gbo ni gboro ma kesi won ni ma ni baba evangelist akan de o to ti se o o to ti fa gboro gboro tin pa gbo tori baba ma ko mo lagidi ima do baba won ni mama ko lagidi su mama se se eleyi pele yi le pele yi le o se ma n gba wa mo ran atoro mo ran ati bi ka duro ti yan gbagbagba nigba ti mo fa gboro tawon amoteku to si si phone lowo mi ni joyin ni ali alipu a phone oni phone phone ore mi ni phone ojo adejare adegbenga ni láwọn àmọ̀tẹ́kù gbà lọ́wọ́ ó dídí ọjọ́ mẹ́ta ní ọ̀bí sí ìsìn fóònù lọ́wọ́ nígbà tí fóònù tèmi lánà fóònù wá fún mi ní fóònù mi fóònù tiẹ̀ nígbà náà níbi ní sọ́tífọ̀ tí mo ní mò ń lò nígbà ọ̀la náà ni ọ̀rẹ́ mi wá fún mi ní fóònù tiẹ̀ pé èmi nílò rẹ̀ dòun lọ kí n tó rówó ra fóònù mi kémi ọmọ lo fóònù òun lọ òun wá gba small fóònù mi fóònù rẹ̀ láwọn àmọ̀tẹ́kù gbà níbi mo ti ń kọ́fà ọ̀nà tí wọ́n ṣe títírélà bà jẹ́ ọjọ́ mẹ́ta gbáko ni fóònù mi lò ń bẹ̀ èmi àti bàbá evangelist moses akande akintunde lásán lóru ni àti ọmọọba ládìgbòlò mú ìdẹ́ni adékúnlé adégòkè isiaka abiodun mo rántí ẹ̀yìn náà ẹ ṣeun o. Ati gbogbo àwọn tí wọ́n dìde sí a nígbà náà lọ́hún àwọn àmì ọmọ ni àṣejù rẹ̀ pọ̀ ní bá a ṣe pósìtì ẹ̀ àwọn àmì ò tí ẹ̀ ṣe bí ipa wọn rí wọn ò àṣejù rẹ̀ pọ̀ ní ìgbẹ́ kan tó gba fóònù lọ́wọ́ rẹ̀ ìgbẹ́ káwọn àmọ̀tẹ́kùn tó ààrẹ sí rẹ̀ nígbà àwọn àmì ọmọ sọnù. Tẹ̀bá wa ń worú àwọn negative comment báyìí yóò fẹ́ jẹ́ kí yóò fẹ́ bu omi tútù sí lọ́kàn nígbà míì mo wà ní Facebook láàárọ̀ yìí ọmọ yẹlé sòwò rẹ̀ ó wá ń post ó ń comment lórí ìwà àbúkù kan tí àwọn APC tán hù lẹ́kọ̀ọ́ Lagos State University ìgbà tí Babájídé Sanwó-Olú ó ń lọ síbi convocation wọn wọ́n wá post bánà presidential kíní campaign Bola Ahmed Tinubu opposite ẹ̀ sínú nínú bí convocation àwọn ọmọ tán fẹ́ jáde ó wá ń sọ ó wá ń post ó wá ń comment pé irú nǹkan báyìí kò yẹ kí ó lè máa ṣẹlẹ̀ ní nílé ẹ̀kọ́ pàápàá jùlọ níjọ́ tí wọ́n ṣe bí convocation kò yẹ kí wọ́n tọ̀nù bẹ̀rẹ̀ di political ground nínú ọgbà iléèwé ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ìkẹ́sì ọmọ yẹlé sọ̀wọ́ àwọn míì tiẹ̀ ti mú lálàsẹ̀ jù gan lórí ọ̀rọ̀ nàìjíríà tẹ bá wá wo àwọn negative comment pẹ̀lú iṣẹ́ tèmi náà ń ṣe kí tèmi bá lọ pa gbòòrò tí wọ́n bá bá mi pa jàngbọ̀n nígboro àwọn ẹlòmíì àtún sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ ìgẹ́sì àwa àwọn tí wọ́n hùwà bàjẹ́ wọn ní sọ̀rọ̀ ìgẹ́sì wọn mọ́ àwa tá a wá ń jẹ́ bíi lámìítọ́ ni wọ́n wà máa gbójú àga sí dáwàá mérí yóò wá bẹ́ gbomi tútù sí yín lọ́kàn láti bẹ́ẹ̀ máa ṣe mọ́ ṣùgbọ́n tẹ̀ bá tún wá wo ogun lọ́gbọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ pọ̀ tí ara yóò tún wá gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. láti ẹ̀ pé èèyàn bá ṣe ń tí ò dá ẹ pé sákèsí ni kìí ṣe pé kẹwàá fẹnu àtẹ́ba iṣẹ́ dáadáa tó gbé dání tó àbí ètò ti ṣe tẹ́lẹ̀ jẹ́ kìí sì ṣe gbogbo èèyàn náà lọ́yẹ náà lè fẹ́ràn èèyàn tán ṣùgbọ́n tẹ́ ẹ bá rí tó jẹ́ òótọ́ ẹ máa sọ ọyìn. kí n má fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ torí àwa dúpẹ́ nílé ní o kíní ni a pé ọdún méjì péré gé tá a fi ìkànnì ayé ṣe bí ọ̀yọ́ lọ́lẹ̀ ẹran àwọn àgbàlagbà wá ní okùn egbògun ògùn kó mọ̀ níbi tó ti gùn wá o ó wá bẹ̀rẹ̀ sí ní mú lẹ́sẹẹsẹ lọ́kọ̀ọ̀kan èjèèjì báwọn èèyàn ṣe ń ṣùgbà wa. yóò tí wọ́n gba fóònù lọ́wọ́ mi bàbá mi fàtà ìbándélé olúṣọlá àwọn náà kọ́mẹ̀ǹtì lọ́jọ́ náà wọ́n ní àwọn kírímínà náà gba fóònù lọ́wọ́ ẹ̀ sá ti fún ọ. ati baba yi okiki fa oyo ana ba wa pe ile ise awon amotekun mi baya phone wa baya be lo wa awon osisi olona ni wa fun awon amotekun ni go ahead lati gba phone lowo wa lojo na lohun iyun ladun to koja.

0: o amọ lore o ina o de ta o gbogbo yin o abude n to mi okun agude n to mi osa odupe o odupe egbe o ha o ti fe gba gbe oruko re mi lata abuja omo ekiti sugbon eko ni won so pa won gbe daga abuja ni won bi se ni lowo lowo bayi o artist michael awosola angelo lati ilu abuja ana ti na osa ti ise kan ti ise mi o ta pa siko yi ki ore mi daada abolabi nurudeen alaro orilede libya lore mi ti n sise aje o na ma nawo si a ise kan ti ise meji o dupe lowo ore o abolabi nurudeen alaro lato yo wa nbi ajo se keke ajo lo su good ni ajo dagba ni o na ma nba wa da si mo dupe o Badmus aja oda o na ti ba wa gba jingu wa lati ekori ti mo ba won polowo ipara maadan maadan natural herbal cream te ba ngo ohun yen ni yen nilu Eko tan polowo nin maadan natural herbal cream adupe epe okun a wa dupe le nini o eni la yajo ta pe odun meji gerege ta ti bi nkan ni lole kese irin ajo keke o eyin temi wa lai kese irin ajo keke o
1: I can't wait
0: ti maru lo wa ti maru lo eyin
1: you are
0: ti ma boju eyin ti ma wa re ni mi inu mi ma ndo ni ara mi ma ngba yagi yagi
1: how do you know how much
0: mo wa bi be de odo baba yi ti mo bi toto da ko won ara mi daada Saminu, ọmọ Adepoju, Adeyinka Ebudola, ọmọ wọn nílùú Èrúwà, Èrúwà Ojoko, Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí ń kọ́lé Èrúwà pé ní ndájọ́ wọn. Bàbá tún lọ máa mú sí i, ó lọ́mọ apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àsìgbà lọ́nà àtọ̀mù. Bámilọ́mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù tí wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Àkúkọ gàgàrà tó tún sọnù lómù wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá Saminu, ọmọ Adepoju, Lamẹ́ríkà, Kalifóníà ni wọ́n bí se léwu. Bàbá dáadáa bàbá rere bàbá kẹ̀. Bàbá àlò báríkànú, bàbá tán fi ń tọrọ bàbá. Wọ́n ẹ sọ ọmọ Ọ̀yọ́ o. Ṣùgbọ́n wọ́n fẹ́ràn Ọlọ́run lára wa. Wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ yín náà o. Ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa, ẹ ní jayé wá sẹ́yìn o. Ẹ mọ lọ rí ẹ mọ bọ rí tó rọgí nílà àwọn àgbà sọ páàdì ẹ bọ oko ìmọ.
1: That's why my heart is dead.
0: Ikọ́ ìkọ́bálá, ikẹ́ ìkejì lọ́nà. Ẹ mọ lọ rí ẹ mọ bọ rí. A jáde ìwọlé òbí tọ́ sí gbogbo ẹ̀yà látìlẹ́yìn mi pátápátá.
1: I sing for you wanna be like you do.
0: Ẹyin lẹ mọ jẹ́ kí àti tèmi ó ṣe dùdùtẹ́.
2: Atoto arere paako yi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi e teti beleje wa gbo mi gbaroye mi awon megbe o eu e boyo ati ba unity forum won ran mi si yin won ni ma logun e fun yi pe ailaso olorun paako to apero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise gbale kan ikan ni mo kaun kase ki olohun adiamu ori onikan nigba titi ndarin onikan soso gi o iwo ori onikan a se darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi so ya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi kaluku se nse ti e loto oto yi ni konko jabele yi npo owa go ndo oyo seyin tori aiko worin ejo ni se pupa won o eu e boya ati bayin ti buro mi ma wi fun yin pe aiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ati bale ye je ni ma so so fun yin pe ka yo fowo so opo gbe oyo laruge ka fowo so opo ma panupo bere eto wa lowo awon oloselu fowo so opo panupo bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e to fi ka ma logun re to fi patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn òkùsùkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ kùlúùlù gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀wọ́sọ̀wọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ajíṣe bí ọ̀yọ́ láàárín wàá ní ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Oyo Ajisebi Babeni.
2: Atoto arere pa ko yi baba mo gan na omo yo alaafin nile ni loko ni ati leyin odi etedi bele je wa gbo mi gba roye mi awon megbe o eu e boyo ati ba unity wo ran ran mi si yin won ni ma logun e fun yi pe ailas olorun pa ko to apero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise giba lekan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nigba titi ndarin onikan soso gi o iwo ori onikan a se darin enikan soso taye fi ye ni ati agbajo owo la fi so ya ajeje owo kan gberu dori iwo se ti etemi o se temi kalu se nse ti e loto oto yi ni ko nko jabele yi nko wa go ndo yo seyin tori e ko won ejo ni se ku pa won o eu e boya ati ba ni ti bro ni ma wi fun yi pe ayiko yi to wa yi fun gbogbo omo yo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yi pe oko nikan ni omo ati ba le ye je ni ma so fun yi pe ka yo fowo so po gbe oyo larugbe ka fowo so po ma panu po bere eto wa lowo awon oloselu fowo so po panu po bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kajo da papo ko le ba o kusu o eu e fun pia ko yi kesi gbogbo eyin lekan lekan legbelegbe to lori selemu gbogbo eyin oto lulu gbogbo eyin baba baba ati mama mama eyin egbe eyin aburo won ni eja bo so po so ilu oyo ga tori ojo jo ni asiwaju lojo koja wa na si tun yawo ko ti rere nitori ajise bi oyo laari ajo ni se bi baba eni kokan
3: ajise bi oyo laari ajo ni se bi baba eni
4: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o Ajisebi Oyo laari oyo ni se bi baba enikan kan.

ń fi iṣẹ́ wọn iṣẹ́ ṣíṣe wọn ràn wá lọ́wọ́. Bàbá fẹ́ ṣe iṣẹ́ furniture. Bàbá fẹ́ ṣe graphic design. Best Icon Furniture, mo kí ọ kí ọ̀rẹ́ mi dáadáa. Gbogbo àwọn àga furniture ó lọ́bàá wá sí. Mo tún fi àsìkò yìí kí Smile Construction. Weather lọ̀rẹ́ mi, ara ẹ lọ́mọ mi dáadáa, àbú mi ni. Ṣé máa ń jóre mọ́ ni? Ó náà máa ń fi iṣẹ́ tí ń ṣe ràn án lọ́wọ́. Our graphic designer wà láti orí Abdulbasit Abdulrahman Abdulbasit. Ọmọ mi dáadáa, ó ń lọ́bàá design logo wa. Mo tún fi àsìkò yìí kí Ọlánìkẹ́ ní T-Brand. Ọlánìkẹ́ obìnrin lòun graphic designer lòun náà ó náà ti bá wa ṣe banner. Mo tún fi àsìkò yìí kí Rọ́tì Image ẹ̀gbọ́n mi dáadáa tá a pàdé ní Trading Places. Ọmọ wa ní Ìlọrin Àkànjá ẹnu dùn juyọ̀ tó ń gbé ní òkè Ọya lọ́hùn. A dúpẹ́ o. Gbogbo àwọn tá máa ń gbọ́ wa náà, bàbá fi fọ́nrán wa ránṣẹ́ tá máa ń gbọ́ lóòrèkóòrè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ó ń fi àsìkò yìí kí bàbá mi Lukman Fọlárìn láti London náà làwọn náà ń gbé. Wọ́n ti ẹ̀tí àtijẹ́ta láti kọ́ọ̀lù mi tí wọ́n ti ń kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àwọn ọmọ pé ní ni wọ́n tún ní kábùrò wọn kan tó ń gbẹ ní Nàìjíríà náà kó kọ́ọ̀lù wa. Àna kọ́ọ̀lù wọ́n ti ní táwọn bá wálé àwọn make sure parira. Mo dúpẹ́ o. Mo tún fi àsìkò yìí kí Pastor Sina láti Ivory Coast. Bàbá wálé láti Germany. Tí ò bá wá sí ìhà yín, gbogbo mo ti fẹ́ rìn ìpàdé gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí. Táàmù kò lò mí lọ́yọ̀ọ́. Ọpẹ́lọpẹ́ tálẹ̀ǹtì àti innovation lára wa. Gbogbo ayé ní ń bọ̀bù ń bímọ. Bí wọ́n ṣe ń bá wa dáṣe lọ́kùn lóṣù. Kí ni mo ní? Gbogbo mo ti rówó táàmù kò lò mí lọ́yọ̀ọ́. Bá a ṣe ń àchìvù héèmù kan láti tún sep ti objectives àti héèmù mi. Ó ń wo àwáànà láti sọ ìyá yín di nọ́mbà rédíò tí wọ́n máa gbọ́ nínú transistor rédíò ayé tó ń sẹ̀tì go mi. Pẹ̀lú àtìlẹyìn ẹ̀yìn èèyàn, a mọ̀ pé yóò wá sí ìmúṣẹ. Lọ́nà Ọlọ́run ọba olódò Mari, ọba tó nìyí ayé. Ẹ̀wọ̀n a gbọ́ kí wọ́n láti gbèsè ní ààyín. Yàtọ̀ sí pé a ti ń ṣe studio wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn bàbá ti fún wa lówó ọ̀dà.

ọdún kejì tá a ti fi ìkànnì yìí lọ́lẹ̀ náà là ń sẹlẹ̀bírèètì. A wá ń evaluate ara wa, nǹkan tá a ti gbé sí, àwọn nǹkan tá a ti dánwò nínú ìlú. Bí n bá lọ, ẹni níjọ tí wọ́n gbà fóònù lọ́wọ́ mi, ẹni tó ń sọ tó tọ́ wá bẹ̀ tó yẹ kó máa bá àkè ní ọ̀pọ̀ ní sọ sọ pé bẹ́ẹ̀ náà ló ń ṣe lójú odò òrò kí níjẹ́ òní tó ń bẹ́ sókè tó ń bẹ́ sódò. Láti ilé ìbò lẹ́gbọ́n mi ká ti pè mí pé ọkọ̀ ọmọ yóò kà para rẹ ni, yóò kàn para rẹ ni, yóò kàn para rẹ ni. Ta bá wá pè tí síra àwọn eléyìí, iṣẹ́ yóò fẹ́ sú wa. Ṣùgbọ́n tá a bá tún wá wo ẹ̀yìn wọ̀ tá a tún rí ẹ̀yìn alátìlẹ́yìn wa, ẹ̀yin tẹ̀yìn gọ sẹ́yìn kankan. Ẹ̀yin tẹ̀yìn ṣàlábòsí tẹ̀ nítorí ń tẹ́jẹ gbà ń tẹ́ fẹ́ jẹ́jẹ́. Ara wa tún gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. A dúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Wọ́n pé olóore àdáǹdátán ni o. Àìmọ́wì mi lè má jẹ mọ́ gbọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá la inú mi, wàláì tẹ́ ẹ bá la inú mi, ẹ rí i pé inú mi ṣe rí náà ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ o, ẹ̀yin tẹ̀ ń fowó tì wá lẹ́yìn. Ẹyin tẹ̀ ń fọ̀rọ̀ ẹnu tì wá lẹ́yìn. Ẹyin tá a bá ṣe ẹyin tọ́jọ́ pé tá a bá ṣe fídíò báyìí tá a bá pòsí ẹ̀ sí Facebook. Ẹyin lẹ̀ máa bá wa ṣí ẹ rẹ̀ tẹ́ ẹ máa bá wa tààgì àwọn tọ́ba lè wá nǹkan ṣe sírù nǹkan yìí sí. A dúpẹ́ o, Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú ẹ̀yin náà. Iná ò ní táwọ yín o, gbogbo owó tẹ̀bí ra dátà. Ọlọ́run ọba yóò mọ tún ṣe àtìlẹyìn fún yín. Bóyá tí a bá rí èèyàn pè mí sórí ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n tó mọ lọ torí mo ti wà ní àyínà. Ó sì díẹ̀ orú sì mú bíi kà sí nǹkan ní kò síná o, kò síná o, kò síná orú mú bíi kà sí nǹkan.

dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọn ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó bẹ́ẹ̀ náà ló gùn lólórin gbingbingbin o. Torí pọ́ pòjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àtidílé wọn náà, àwọn alátìlẹyìn mi, àtidílé wọn. Pọ́ òjì apẹ̀ dín àgbọ́láburú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ajíṣebí Ọ̀yọ́ lọ́lẹ̀ wàláì kẹrẹkẹrẹ. Ọmọdé àná ó ti dàgbà nù. Wàláì tọ́bọ̀ ti pọ̀ mọ́ ní ọgbí nígbà náà, ọmọ ò ti máa rìn. Ọmọ ò ti fẹ́ tó wélé. Ara mi ò yẹ yín.

0: ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
1: You are currently listening to Ajise Bioyo Online Radio. Online Radio. Ajise Bioyo laarin Ọyọ Ọlọse Biba Ben kọkan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yin kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bioyo Online Television and Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajise Bioyo laarin Ọyọ Ọlọse Biba Ben kọkan.

ó sì jẹ́ pé ọdún méjì péré náà lòdì tá a ti bẹ̀rẹ̀ ṣáìnà ti rí gbogbo achievement wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà lábísẹ eléyìí o pẹ̀lú àtìlẹyìn ẹyin tẹ̀ ń support wa nílé lóko pẹ̀lẹ́yìn odi náà lábísẹ eléyìí o tí kò tó gírí wo kànga tọ́lọ̀ ń lò wá ní sábà bí a wá pẹ̀lú ikanni ọ̀yọ́ àtibá unity forum tó lò á sábà bí tí wọ́n fi dí kòtò náà torí kòtò yìí atọ́kádà àtẹ̀yàn ni wọ́n máa ń ré sínú rẹ̀ ọlọ́run sì lò wá ó lò wá ní sábà bí wọ́n sì fi dí lára àwọn achievement wa nu a ti sọ̀rọ̀ lórí ọ̀nà pẹ̀lú bíríìjì ọ̀nà gẹdú sọ̀rọ̀ kí òròkí sí sábó sábó sí àṣìpa pẹ̀lú àwọn ojú odò ojú odò tó wà ńbẹ̀ pẹ̀lú kólóbó àsọ̀rọ̀ náà tẹ́ bá tó máa ń gbọ́ wa ní àyín dáadáa a máa ń plè fọ́nrán ètò tá a ṣeun tí mo pe àkọlé rẹ̀ ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá tí mo fi ń sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn ó lè jẹ́ kó ṣe sábà bí ni o súnmọ́ àsọ̀rọ̀ nígbà náà wọ́n ti ṣe ọ̀nà yìí o kóróró kùlùlù ní ń yọ̀ gbogbo àwọn bíríìjì yìí ni wọ́n ti tẹ́ a kà má achievement wa torí wọn àti ìṣe pẹ̀pẹ́ wọn àti ìdá lálá pé wọ́n dáwọ́lé tá a fi sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn àṣeyọrí wa ni o a tún lọ sínú ṣẹ̀lẹ́ níbi ojú odò ṣẹ̀lẹ́ níwọ̀n tí àti ìṣe léyìí tí bíríìjì táwọn òye ti já ó ti fẹ́ẹ̀ tọdún mẹ́ta ní ìsìn wọn àti ìṣèyún ṣùgbọ́n lára àwọn fídíò tá a ti ṣe nu pẹ́pẹ́ tó bá yẹ pẹ́ iná ń fọ́lò wa lórí facebook page wa àwọn fídíò yìí ń bẹ̀ ń bẹ̀ a tún ti lọ sí ọ̀yọ́ tòrò bíríìjì ọ̀yọ́ tòrò a sọ̀rọ̀ lórí òun náà a ti ṣe fídíò láìmọye ìgbà pẹ̀lú òpópónà mọ́rosẹ̀ ọ̀yọ́ sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ láìmọye ìgbà a ti sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ lórí abẹ́ bíríìjì ọ̀nà second gate níbí lọ́nà olóòrọ̀ táwọn ọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́ mọ̀ ń sọ sẹ́ńbẹ̀ a ní kí wọ́n ṣe bá street light kan ṣe síbẹ̀ wọn àti ìṣe yìí ṣùgbọ́n lára àwọn nǹkan tá a ti ṣe náà ni

0: mo ti kiri káyé ojú mi káyé o. Aláròyé àti bà ni ó sì máa ń sọ pé ajá ìlú Ọ̀yọ́ bí ò bá rẹranko ọ̀rá bá mi èèyàn ni o. Ọ̀rọ̀ jẹ́nu oorun. Mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́. Ṣé níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwọn fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan máa bú wa wọ́n ni a mọ̀ bẹ́ sókè a mọ̀ bẹ́ sódò a mọ̀ bẹ́ sínú kóso a mọ̀ bẹ́ sínú gegele sọ fẹ́ para rẹ̀ ni. Ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ìfẹ́ tá a ní sọ́yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sìsì fóònù lọ́wọ́ wa fọ́dù di ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfà àìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dénúdénú. Táwo ní lajú wálẹ̀ kíkà lùbó kò ọ̀ láíláí torí pàwo níbòmí ìta lè lọ ìlú ẹni ní ìlú ẹni o. Lára àwọn achievement wa ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó wú tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó wú. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọyọ́ West Local Government Fasola Health Center ni a máa ń pè é. Lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ́ mára ìjọba àbílẹ̀ Ọyọ́ West ni tẹ́ bá rí condition tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀. Báwọn tán wà níjanu kíni fẹ́ṣẹ́ fò ní dájọ́ náà ni wọ́n fọ̀ ládájọ́. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì. Mo sọ fáwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ni o ní December tó lọ yìí. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì. Àwọn fẹ ìdí wọn ta á fẹ ìdí wọn ta. Mo ṣe fídíò yìí mo gbé sí Facebook nítorí bẹ́ẹ̀ ń bẹ̀ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yìn lórí condition tí ẹ̀sẹ̀dà tá à ń yí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu.
1: Fún ọ ní ẹ̀mí tó fi mí tó fi wà láàyè.
0: Mo ṣe mo gé mo tún sẹ̀ǹdẹ̀ sínú ìkànnì Ọyọ́ àtibá Unity Forum ọmọọba Ládìgbòlómú Ìdínì Adékúnlé òun tarí ẹ̀ sí inú gbìmọ̀ inú OGF Ọyọ́ Global Forum láti bẹ̀ má ṣe tèké ọ̀ọ́p. Ọlọ́run sá lò wá ní kúkúrú èdè ó lò wá ní sábà bí wàláì bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀sì ibẹ̀ mọ̀ wọn àti ìparí iṣẹ́ ńbẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ́wọ́ láti ìlú Àbújá ni wọ́n ti wá ṣiṣẹ́. Ọlọ́run bá ń gbọ́ àwọn old buildings wọ́n tún kàn wọ́n tún wá ń kọ́ àwọn new buildings tí wọ́n bá padà mo fẹ́ lọ ṣe fídíò rẹ̀ wọ́n jẹ́ ṣe fídíò rẹ̀ nígbà wọ́n padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n bá padà commission rẹ̀ yín fi fídíò náà hàn yín yín wàá fi ìgbà tá a fi sọ̀rọ̀ náà yín tún fi hàn yín. Bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn
1: èèyàn
0: Ọlọ́run ti gba lò wá láti ṣe àwọn àtúnṣe sí àwọn ibìkan nílùú Ọ̀yọ́. Bá a ti ń gba àwọn èèyàn nímọ̀ràn látún sọ̀rọ̀ nípa òṣèlú. A ń gba àwọn èèyàn nímọ̀ràn bá a ṣe ń rìn lọ́nà ẹ̀tọ́. Bẹ́ẹ̀ náà látún gba àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú. Ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lù ní àyínú. A tún jẹ́ kó yá àwọn èèyàn wa ká wọ́n máa gbé Ọlọ́run níjà tó ráṣòro gbé ń jà lọ́lọ́run. Àwọn tá a máa ń jìjà ẹ̀sìn a ti sọ̀rọ̀ a ti ṣètò lórí ẹ̀.
2: Ọba tó ga tó jí tó fẹ́ ọba tó lé.
0: A ti sọ̀rọ̀ a ti ṣètò lórí káwọn èèyàn kán mọ̀ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn. Torí pàdúrà a máa gbà ṣùgbọ́n a tún máa ń ṣiṣẹ́ ni torí àwọn bàbá wa bọ̀ wọ́n nídìí iṣẹ́ ni là á mọ ni lọ́lẹ̀.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára.
0: Ẹ wá ìmájìn rẹ̀ pé tó bá jẹ́ pa àtìdí normal standard radio kẹ́tún wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún máa gbèsè ẹ kàn ìmájìn rẹ̀ ẹ ti ìmájìn online lásán la wà yìí o tá a ti ń dá eré yìí wò tá a ti ń dá àwọn ilẹ̀ yìí wò lábá wá padà di terrestrial radio tí wọ́n ń gbọ́ ní gbòòrò ń kọ́. Mẹ́wàá ó tó a tún tán mẹ́wàá wò ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run awana ile ise yo pada di ile ise radio nla
1: to da iya toro orin ale
0: tori ko si nkan kan tani kaka le da se leyin ase olohun pelu yondo olohun a ma pe ayin no di normal fm radio ti won ma gbo ninu fm modulation
2: hallelujah
0: target ta tun tin ta tun set ni sinu
2: orin ale
0: a se ma pe pelu yondo olohun a meet oun na ayajo anu keji kan ni aji se bi oyo online radio pelu gbogbo awon nkan ta ti gbese pelu adidupe lowo awon lati leyin wa na la nse to te ni le lori mo ti wa ni ayin o se die o
1: gbogbo eyin ti e ti ranu ba o ya je ti ko gbon o orin eleyi mo fe sese ko wa ni

ọ̀nà ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ ẹ̀ náà ló ń sọ̀rọ̀ láyé wa. A ti wà ní ààyè, ó ti ṣe díẹ̀. Àwa dúpẹ́ ni lè ní, a sì ti dúpẹ́ dáadáa. Kọ́lọ̀ ọba kò gba ọpẹ́ wa. A ti ṣe àpọ̀lọpọ̀ àdúrà, kílé dùà kó gba àdúrà wa. Ẹyìn náà ní ti máa gé pété. Ẹyìn tún padà wá lọ́wọ́ àjálẹ́. Ṣùgbọ́n mo fẹ́ gbàgbóró lọ. Ọ̀rọ̀ mi ò yé. A tún fẹ́ wá jíjẹ mú mo lọ.

0: You are currently listening to Ajisebio, your online radio. Ajisebio, your Larry, or your Ajisebiba Benko. You are currently listening to Ajisebio, your online radio. Ajisebio, your Larry, or your Ajisebiba Benko.
1: You can for us all, but he come late. I will, one for us all, for one market. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀rìn. Ọ̀yọ́ àti Bàbá ní Tìkùrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá po ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ti kúrọ̀ ń wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wa o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Bàbá ní ti kúrọ̀ ni wọ́n rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: You are currently listening to Ajisebio, your online radio. Ajisebio, your Larry, or your Ajisebiba Benko.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìrẹ́ẹ̀ríkàlá fàáúlìkà àzà láàúlànà mọ̀nàdàlẹ̀ àmọ́ ní aláwọ̀dáṣá wà áramúdàmà sí ìdáná ìlàlùmọ́nà nàmúdú wọ́nà ṣùkúrú wọ́nà sàìnú wọ́nà túbù ilé ìmí sùúrù rí àfúsínà wàmí sẹ́yìn àti àmàlìnà mayadila afawalimu tẹdi wama yudilu fala adiyalahu abadan ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana wa nabiyyana muhammadan abduhu wa rasuluhu arsalahu bilhuda wa dinil haqqi ليزيره على دين كله ولو كره الكافر ادوبه ني ادولون ابا يوني ادوبه فون اولوا وا تو سدا وا تو سي سلايه انت نغبسه لوري وا الهي لك الحمد في سا وزاكا اولوا ادوبه ديدا تو دا وا اسي تندوبه انا تو في ما وا ilahi lakale amdu vidha wadhaka ridohu kanariju ala murina yonu elawa leri gbogbo nkan to ba fi lele fun wa pe amose afi ale se boti to ale se boti ye afi kari yonu re bika kana ma kana bi geri kala agbara re le tan se ina lai si agbara re nbe ale ri nkan kan se fàáúlìkà àdá láàúlànà àlọ́gbọ́kan àlétekan tààlédá mọ̀nàdàlẹ̀ àmọ́ ní aláàmọ̀tàṣá ò ṣe nǹkan nírọ̀rùn fẹ́nìtọ̀ bá fẹ́ wà áramúdàmà ṣì dáná ìlàlímúná ò sì ní káyé ò nira fẹ́lòmí láti gbé kò sí tí ó ṣe àfikọ́gba kádàrá fún ọ àwa dúpẹ́ fún ẹ àfògo fún ẹ lérí àìtó ẹ̀sìn wa a sì fi ọpẹ́ fún ẹ lórí ọ̀nà tó fi mọ̀ wá à ń jẹ́rìí pé ìrẹ nìkan lọ bá a so ìrẹ̀lá lágbára ìrẹ̀lá ológo ìrẹ̀lá lèwílé ṣe ẹni ọ̀rọ̀ wa ó náà ni ànábì wa mahamma a nígbàgbọ́ sí ìké àtọ́là kan máa bá aṣíwájú ayé aláàfin ọ̀run ó jíṣẹ́ náà ọ̀yanjú kò sí kọ́lọ́kọ́lọ́ ńbẹ̀ náà ni èmi fi mọ̀ dá wa kà wípé ànábì wa mahamma

0: yan.
1: Ànábì wa Muhammadu.
0: Àwọn àlejànù a ò ríru ẹ.
1: Ànábì wa Muhammadu.
0: Nínú ẹranko kò sí irú ẹ o.
1: Ànábì wa Muhammadu.
0: Kì í ṣe pé àwọn áńgẹ́lì o.

Ẹkú dédàá kò yí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kì í o pé ẹkú dédàá kò yí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy. Orílẹ̀-èdè Ìtàló, àkẹ́yìn náà kẹ̀ka.

ẹ má bínú ja ẹyin tẹmí àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mí díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo ó lè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn a lò bẹẹ náà ni o a lò bẹẹ náà ni. ojú bọ́lá ti ṣe dá ní etí ó ń bọ̀ ná ẹyin tẹmí. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àánkò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tún ń wáyé. wọ́n ẹ̀sẹ̀ kàròyìn kan ní náíràlandì ní ìsinyìí ní náíràlandì ní ìsinyìí mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́ ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ ń ṣe irú ẹ̀sìn wo lọ́ ń ṣe ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀ ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bí hárahára tó wá lè mọ́ wọn tó ti tán fi fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìporúurú ọkàn fún mi adéyinka mò ń bọ̀ ná aláwí ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jàǹbò lọ́wọ́ léni lánàá lánàá yìí wọ́n lọ ṣe jàǹbò síbi tí ibi tí wọ́n ti ṣe jàǹbò yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń san owó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test ibi tí wọn ò ti ṣe gbogbo ibi tí wọn ò ti ṣe ìjọba ní máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ́ computer tó pọ̀ dáadáa tó yẹ pé wọ́n lè install àwọn software yìí lórí rẹ̀ táwọn mobile exam yìí tán sì ní facilities fún internet tí wọ́n dẹ̀ ní CCTV camera ibẹ̀ ni wọ́n máa ń lò fún àwọn ìdánwò jàǹbù yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí mo ń yà á sọ́tọ̀ tí mo ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń ṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o ó lè ṣe exam bíborí kò pagidínà àti ṣe ẹ̀sáàmù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọ bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí ọ̀tàkọ́hún ẹ̀yìn ní ogun state lẹ́gbẹ̀ẹ́ èkó níbẹ̀hún wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó lè gbà ṣe ìpalára fún ẹ̀gzáàmù tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n jọ jókòó ṣe ẹ̀gzáàmù nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì í borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára ní táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ́ di ẹwà wọ́n ti sọ́ doge kódà àwọn tí wọn yìí ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọn jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bíi wákàtí kan wọn jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kí ni à ń bá lọ kí ni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu ibi táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ lè máa rìn òhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bánbánbánbánbán wọn à ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tiwọn àbí kán bá wọn wípé wọn ṣe wọṣọ tí ò dáa ṣùgbọ́n àwọn tí wọn bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́dẹ́yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà a níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún wa àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

pẹ̀lú gbogbo effort irú àwa yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá ń gbá àwẹ̀ lọ́ọ̀ yìí mo ti bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tó bá máa ń wo status mi lórí WhatsApp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian ni wá a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò ojú níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéáfọmọ ọba lẹyọ àjò yìí ẹṣáréwọ ẹwà àràjà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ ẹwà ẹwà àràjà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò ojú lórí ìkànnì wa ń bí àwọn kristẹni ni.

látàrí pé àwa fẹ́ máa jẹ́ pacesetter gẹ́gẹ́ bí ó kọ wa a ti ṣe bí ọyọ là á rí kán máa ṣe bí wa kán máa rí wa wò láwòkọ́ṣe bóyá torí pé ọwọ́jà àwọ̀ tí ọwọ́jà àwọ̀ wá tí jìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kí irú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan adéyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mo ń bọ̀ ná ntí dé adéyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

0: ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o, gbogbo àwọn èèyàn wa yìí ló yé o, gbogbo àwọn kan yìí ó yé wọn o. Ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ríṣẹ́ níbí, ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́, ó ti sọ ẹ̀sìn di okòwò àǹkanjẹ́. Okòwò àǹkanjẹ́ ní jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì. Ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ̀yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n. Ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ wá báyá english quran fúnra mi láti tù kí n lọ wò túmọ̀ rẹ̀ lọ́wọ́ a máa kógbó sí mi lórí. No. Irú àwa yìí ti kọjá èèyàn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí. Àbí ẹsẹ̀ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan bible scholar lèmi gan náà láàyè ara mi dẹ́yìn nǹka. Abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi.
1: Kàbíyèsí rẹ̀ olúwa mi.
0: Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí? Wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ni ń lọrun kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjà ẹ̀sìn kọ́sẹ̀lẹ̀ ni. Ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí, àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá aponú pọ̀? Àwa Yorùbá la ponú ju o, seriously, torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ń wá mọ̀ ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọwọ́ gọ̀. Àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ń mọ̀ ń sọ lọ́gbọ́n dòmù gọ̀ nípa. Níbi tí Yorùbá gbọ́n dé, Yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n, Yorùbá ló lọ́gbọ́n o. Níbi tá a gbọ́n dé, àwa ń hùwò mùgọ̀ ìwà gọ̀, pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ.

ẹyin ẹ mọ ẹnìkan soso tó tó gba náà ojú wọn náà ni gàgàbá aṣíwájú bọ́lá ahmed tinubu torí wèrè ta làbí ní wèrè ilé torí ọmọ burúkú ta péyìn ọba mọ nígbà téèyàn bá dàgbà ní ìsìn téèyàn wá dàgbà káwọn kan mọ wá pera wọn tọọgì níta kan fẹẹ rẹyìn ẹjẹ torí wèrè ta làbí ní wèrè ilé làbí ní wèrè nílé wèrè ilé tá a ní nílẹ̀ yorùbá onígbàgàbá tinubu yàásín gbogbo ẹnu mo fi sọ. Tí ẹ lò mí tí ò ní tí èsè tinubu tí ò ní fún àti ò lé kaná tí ò ya wèrè tí ò san lórí kan tó bá lọ takú àtìkù easily láti southwest lọ́dọ̀ wa ń bí tọ́lọ́ ń kanta àtìkù mo fi gbogbo mo fọ́ lọ́n búra easily sòsé tara sòsé ni àtìkù ó fi wọlé. Ṣùgbọ́n bàbá ńlá wèrè ta ní àyín lórí wèrè ta la fi ní wèrè ilé ní àyín àti tí ì ní méjì irú rẹ̀ ní southwest níbí lọ́dọ̀ wa ń bí o àti ì ní méjì irú rẹ̀. Ẹyin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ mọ̀sẹ̀lú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni sí làákà ìwá yàtọ̀ ni tàbí lè jọdà ìṣẹ́ẹ̀tì ká jọdà ìjẹ́ẹ̀sì kínní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń play

ọ̀rọ̀ ẹ̀sìn ní mo sì gbé ọ̀rẹ́ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jàǹbù tí wọ́n ṣe CBT tó yẹ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kìí ṣe pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn a máa gbé bẹ̀ lọ for forever wọ́n kàn wá ṣe exam tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó sẹ́ńtà yẹn owó ìjọba àpapọ̀ ni kìí ṣe pé bóyá ẹnìkan ọjẹ́ Muslim lọ́wọ́ ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọfẹ́ mọ́ wá dé jáàbù lọ́bẹ̀ láti lọ́ máa fi fínràn CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ funny enough ni pé owó ìjọba ni ìjọba ò fi sanwó pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dì wọ́n lọ látàrí pé wọ́n ní wọ́n lò jáàbù torí ọlọ́run kéèyàn dé jáàbù ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́n tó nífẹ̀ẹ́ sí jáàbù ibo ló gbà pa ẹ́ lára

0: níbẹ̀ ni Boko Haram gbà wọlé o. Ti menace Boko Haram o tan nlẹ̀ láti bi ọdún 15 nsin. Látàyé Ọbásanjọ́. Ni menace Boko Haram o ti tan nlẹ̀ o. Kò tan nlẹ̀ disin o, kò tan nlẹ̀ dọ́là o. Wọ́n pọ̀ si ni o. Wọ́n tún ti lẹ́ka, wọ́n tún ti ní swap. Swap wọ́n ti tún ní swap náà.
1: The Lord of the Mighty is the King of Kings and Lord of Lords.
0: Mo ka yan ti aseda po mo wa lati orilede Malaysia. Ayin te ngbo lati Italo, mo kiyin, eyin ti Nigeria mo keyin na. Mo kiyin lati Ghana, mo kiyin lati United States of America. E seun o, e ku tete si te ngbo mi. Te ngbo aroye mi. Te wi pe won awon na wo ni yin ka nwi. Sugbon ẹni tó bá wẹjú ilẹ̀rú ọmọ bá o irú àwa tá a wẹjú báyìí ilẹ̀rú ń bá o ẹni wẹjú lẹ̀rú ń bá o ibi tí wàhálà ẹ̀sìn tí ó dálẹ̀ lórílẹ̀-èdè yìí tá a bá tètè wá nǹkan ṣíṣe kan rẹguléètì rẹ̀ nàìjíríà kò lè progress o kìí ṣe pé o ẹni tó wẹjú lẹ̀rú ń bá ni o a lè ní tẹ̀síwájú kankan o torí àwọn èèyàn wà productive mọ́ o.
2: Gbogbo ayé ẹjẹ́ ká.
0: Iná ní jẹ́ káwọn èèyàn máa lọ lu jìbìtì nígbà táwọn wòlí àwọn pásọ àwọn àfà àwọn àgbà àfà tá ti ń ṣoògùn tá ń ṣiṣẹ́ fáwọn ọmọ tá ń lu jìbìtì tó yẹ pé jìbìtì làwọn mú níṣẹ́ tá ń lu jìbìtì àwọn náà ń sọṣẹ́ fún wọn náà ń ṣètùtù fún wọn àwọn náà ń sosólẹ̀ àwọn náà ń sosókè ogun owó àwọn náà ń ṣe gbogbo àwọn pọ́mọ ọ̀sọ̀nù kóbìnrin ọ̀sọ̀nù kán fi nǹkan báyàn ló kán fi bá àwọn obìnrin sùn lájọṣepọ̀ àwọn tá ń ṣe fún àwọn babaláwo àwọn àfà àwọn oníṣègùn àwọn ni o tóbi jẹ́ pé àwọn ọmọ secondary school gan wọn fẹ́ ṣe ṣe wọn fẹ́ wà productive mo mọ àwọn ọmọ secondary school táwọn náà ti ń ṣe yahoo. Ẹ̀gbọ́ nígbà tí gbogbo ọ̀dọ́ wa sì ń bá di yahoo tán funny enough ni pé ibi táwọn èèyàn ti wà improvise dé tó máa rówó yahoo jíkode tó bá campaign yahoo di governor o. Sáwọn yahoo tí ẹ ti mọ ṣe gọ́vnà sí wọn tí ẹ ti mọ ṣe gọ́vnà àwọn yahoo wọn tí mọ ṣe gọ́vnà wa pẹ̀lú owó àìmọ̀dí tán kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àfẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó. Nàìjíríà ò lè dá o bí wọn bá wá nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn ó múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀. Nàìjíríà ò lè dá o kìí ṣe pé ọ̀rọ̀ èpè kọ́ o a rẹguléètì ẹ̀sìn lórílẹ̀-èdè yìí o téèyàn ò bá sẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ rẹguléètì rìlíjọ̀n kán ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánàá o kìí ṣe pé ẹni wẹjú lẹ́rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn táwọn wà ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe rẹguléètì rìlíjọ̀n lórílẹ̀-èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àáfà tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oníjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oníjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀-èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà la ṣe bí ìwé kan tí bàmí fatai bandele olúṣọlá tí wọ́n send sí mi ní johannesburg tí ẹnìkan tọ́jọ́ ọmọ nàìjíríà ṣé canada kan náà ní woman yẹn ń gbé ni ló kọ̀wé yẹn báwo ni mo ti gbàgbé title ìwé ìmọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Sọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Fọ́nì ẹ̀nà ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí mbẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó. Níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ ẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ mbẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò máa fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ bẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yibo sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá. Àwọn ọmọ Yibo èmi jẹ́ oyé wọn. Wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist. Wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ oyé wọn. Mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nigeria. Torí tí Ọlọ́run bá padà dánmú ẹ̀gbẹ́ Yorùbá ní sì máa jẹ́ o. Tọ́lọ́mùn wà bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá ìní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àyín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pọ̀ ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni. Yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa bèrè. Someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀, he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. Go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri. Ilé ọtí tó fowó state invest sí Biuri. Ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven.
Boyo ogun obi lo mu won ni ko ti e ye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu, a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba, ke se iru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se iru awon Obasanjo abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, ba pi aba se darugbo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate Tinubu. I won soro si lenu ofo re. Ni pe Obi won se. Was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni. Ti n ba won ja. Ti tara le won ewu won. Tara ta ni ya won la. Se kan le ba so pe awa bias ni yin. Nibi ti kaluku tin woko tin roko sodo ara re yi. Awon oponu ayirada yi amukun meko agba opo le Yoruba yi. Awon atoku mo ku amona orun mo lo yi. Hey, ara yo ba ma oma man ya nlenu fa ara ile yo ba e ma nya nlenu o.

0: in be lara awon to tun ni gbagbo pe won ani se swear fun Tinubu o koda o promise enikan ta jo wa ninu group pe owo mo ni se 10,000 ni abi 20,000 tan ba se swear fun Tinubu o believe ninu pe boya so awon soja kan o take over boya nkan kan o sele ti mo bi ni se swear fun president elect Tinubu 40 years old man oro da man so pe a fool at 40 yasin is a fool forever
1: agba o
0: ti ru agbalagba yi ke se gbe mi fa to ba ni gbagbo ni ru awon kan bayi iru won tan ba ni won ma lo bi se ko ni lo iru won tan ba ri na se pe boya iya re kan ni nse yo gba won gbo ta mo di sorry ni bi eto kan mo so pe iru esin wo lo nse tan bi ni iya re ya re ni si o ni ya to deje le o lori iru esin wo lo nse ti ojo je yawo gidi lode oko re te ba ranti ni bi eto kan ti mo ti se ti mo bi pe ti mo pe ni iru esin wo lo nse nbi ti iru awon yi tan ti ni gbekele ninu awon people yi de ko si nkan tan pa won lase ibe ni akatakite esin ti mo nbere iru e ni awon boko haram nse ti a fi ma n kogbo sáwọn kan lórí tí wọ́n fi di bọ́ọ̀mù mọ́ra lọ blú ara wọn up pé seven virgin kan dúó dé ọlọ́run kọ́ lọ blú ara rẹ tọ́ ọba ìpara rẹ kó kátó tí ẹ̀ fi pé bọ́ yóò pààyàn míì ká yọyún kúrò pó o para rẹ iná kẹw ń lò ń lọ para rẹ lásán kátó wá tún fi pé o pa ẹlòmíì mọ́ ni wọ́n wà lọ pé seven virgin àbí 72 virgin kan dúó dé lọ́run.
1: Oniba ko mirin darara balu mi fo bage bage o bale za fi onba gbogbo ba yoruba
0: ina wa fi ma ngwa asu lodo wa nbi ta ba laya ti so ko si nkan kan to si awon esin yi o sugba awon kan na ti so gbogbo awon esin yi lati muslimi christianity to fi de baba lawo na di so di oko wa nkan je they have turned the religion to báwo ni sọ pé wọ́n ti sọ di oko wa nkan jẹ wọ́n ti sọ di oko wa nkan jẹ. Àwọn yìí kan náà ni wọ́n máa ń gbàdúrà fáwọn oúnjìbìtì àwọn olè tó ń jalè tó láti kó wá bí ìdá mẹ́wàá ló kó wá ni bó ṣe mówó gidi kan wá fàáfàá ni kò bá lọ́kọ́ mọ́sálásí gbogbo àwọn owó yìí the end justifies the means ni lọ́dọ̀ wọn. The ends justify the means. Lọ́dọ̀ wọn. Kò sáàdì kó wá. Owó yìí náà ni problem. Mo tún ti sọ́ mí ètò mi kan rí pé wàhálà tó owó dálẹ̀ agbára owó ò ní ká. Wàhálà tí owó tí ó dálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Mo sọ́ mo lágbára owó gan-an náà ò ní ká.

oríṣiríṣi prophecy lọ́tún lọ́sì kí ló kan a ń predict political báwo ni o fẹ́ pé kíní pẹ̀lú ẹ̀sìn kí ló kan o gbogbo irú ohun ọ̀tí ẹ̀lẹ́ fẹ́ kó orílẹ̀-èdè yóò dà torí tó orílẹ̀-èdè yìí bá dà tá a wà productive àwọn èèyàn ó sinmi à ń lọ ilé ìjọsìn à ń kó ìṣòro wa lọ bá àwọn kan èmi rí gbogbo àwọn pípò yìí àwọn tó jẹ́ èèyàn ọlọ́run bẹ nínú gbogbo wọn àtàwọn àfa àtàwọn pásítọ̀ kódà àwọn babaláwo tó jẹ́ èèyàn gidi ń bẹ tá mọ tán gbà wọ́n wà ṣùgbọ́n àwọn yòókù yìí èmi rí wọn bíi motivational speakers they will just keep telling you what you would like to hear not what you are supposed to hear but what you want to hear. Ní mo wò kan tí Chris Oya Kilome ni the Holy Spirit has instructed him to command you to minister. Ọ wá pẹ́ nìkan lára àwọn tó jókòó pé wọ́n jọ bá gé wọ́n ti jọ dì tẹ́lẹ̀ náà nínú àwa bẹ̀rẹ̀ sí ní fọ́n tantan lánàá àbíjọ́ ò mo wò nígbà padà dẹ́rẹ̀ gan ni. The Holy Spirit has told me I see money. I see money. Táwọn tán wà mẹ́ná hóyè. Bàbá àjọwò kidnapping. Tó jẹ́ pé kidnappers ni tó gbà àṣẹ.

lọ́lú jìbìtì máa ṣe tí ò yẹ́wó ṣe pààyàn sẹ́só owó owó owó prosperity prosperity prosperity yìí náà ni a wá sọ múra falù nù àsọ kọ́chọ́ra falù wa nù ni mo fi ń ka kíní tí mò ń kà fún ilẹ̀ kan ignorance poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalence in Nigeria society. Àìmọ̀kan èmi náà poverty ń gbé mi náà já yín lówó lọ́wọ́ ntí ìdè bí mo fẹ́ dé o ṣùgbọ́n àìmọ̀kan ò sí nínú ọ̀rọ̀ àìmọ̀kan kò sí nínú ọ̀rọ̀ mi tẹwa mọ problem ni o ibi tí problem wà gangan ni pé púpọ̀ àwọn èèyàn wa wọn mọ̀ fáwọn ní problem torí ẹni tó bá mọ̀ pé òun ní problem problem yẹn ti wà half soft tóró mọ̀ pé ìṣòro lòun ti níyì kọ́mọ ojútùú síṣòro yẹn lókù gbogbo ọ̀nà tó bá fi lè rí ojútùú sí problem gangan ni pé a mọ̀ pa ní problem lórílẹ̀‐èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn a ti mọ̀ pa ní problem àní wọ́n lọ mo fi ń ka ojú fàkà pé o gbè wẹ́nu o tó wẹ̀ta wọ́n lọ ń kọ́ mọ́sálásí àwọn mọ́sálásí tó máa ń gbà wá láti ilẹ̀ arabu tó ń kówó wá láti ilẹ̀ arabu táwọn míì ti dolówó ní láti pàṣẹ rẹ̀ lára àwọn tẹ́ mọ̀ pé láàfà ńláńlá láwọn owó táwọn opó nǹkan kan tán dá jọ lọ́hùn púpọ̀ náà àwọn tán dáwó tó ń kówó wá láti kọ́ mọ́sálásí jọ níbi yẹn wọ́n èso lówó wọ́n dá jọ pẹ̀lú commitment tí wọ́n ní o àwọn ti ní commission tí wọ́n yọ ọ́nbẹ̀ àwọn náà ń sẹ̀kẹ́ bàgùjẹ̀bàgùjẹ̀ lórí owó lórí àràmù tá ń jẹ wọ́n sẹ̀kẹ́ bàgùjẹ̀bàgùjẹ̀ ẹjọ́ mọ̀ ń bẹ lọ́rùn àrò dákẹ́ o ibi tí mò ń lọ kàn ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì séèyàn ń bẹ̀ náà lọ ń kọ́ mọ́sálásí sí wọ́n kọrin gèdè nínú mọ́sálásí ń jò ni bàbá àmọ́mu wa mú ọ̀rọ̀ yẹn wá ó ní wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́sálásí wọ́n sì jí tú kó pátá wọ́n sì jí tú tán pátá wọ́n sì ní jí tú tán nígbà tó gbé wa ọ̀wẹ́ nú ká tó lọ mọ́ ọ̀wẹ́ ta à ń lọ ń kọ́ lérìngínní sínú igbó tí ò sí èèyàn bẹ̀ à ń lọ ń kọ́ mọ́sálásí bẹ̀ kó nǹkan ẹ̀ sọ bẹ̀ kálukú sáfẹ́ di bàbá àmọ́ mu tipátipá kálukú sáfẹ́ di bàbá àmọ́ mu tipátipá àwọn ìpalẹ̀ gbogbo nǹkan tó wà nínú mọ́sálásí mọ́ kí ló dé tẹ̀ lọ owó tó yẹ ká fi ṣe nǹkan gidi mi ó yẹ pé mosque làwọn yẹn ni wọ́n fi kọ́ sí mosque ni ìṣòro wa sí mosque tó wà nílẹ̀ àti ìrí lò tán ìlú mosque tá a ti ní mọ́sálásí àti churches tá a ti ní a ti lò tán àwọn èèyàn sáà wọ́n tún ń extend ẹ̀ ni wọ́n ti wá sọ́ di mo fi sọ pé wọ́n ti sọ ẹ̀sìn di ìwà nǹkan jẹ wọ́n ti sọ di iṣẹ́ ìwà nǹkan jẹ wọ́n ti sọ di business ventures ìní churches tí wọ́n fi owó ìdá mẹ́wàá àwọn ọmọ ìjọ dá sílẹ̀ yóò dá yunifásitì sílẹ̀ tọ́jú pọ̀ mọ́ ìjọ gan onílé àfọ́ọ̀dì ẹ̀ gbogbo wet gbogbo ọrọ̀ tá a kójọ nínú ṣọ́ọ̀sì tọ́jú pọ̀ gbogbo àwọn enítere ìjìtere la fi dá lẹ̀ àwọn ọmọ ìjọ wọn àlẹ́ àfọ́ọ̀dì tuition fee ní skul tí chọ́ọ̀chì dá lẹ̀ ìbájẹ́ pé báwọn missionary àtijọ́ ṣe sèrè ẹ̀yin ọ̀bá rí ìwé kà tọ́jú pé púpọ̀ nù ìwé gbogbo àwọn iléèwé àwọn missionary àwọn náà kọ́ wọn àwọn churches táwọn òyìnbó gbé wá àwọn náà kọ́ wọn gbogbo ibi táwọn pipo yìí ti wà educated ti wọ́n ti get education ti wọn àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń kọ́ iléèwé náà ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè afford ṣé báwọn tọ́mẹ́sìn wá sórílẹ̀‐èdè wa ṣé bọ́n ṣe ṣe tí wọ́n nu ṣé báwọn ṣe ṣe nù mo bí yín mo ń bí yín o torí tí n bá sọ̀rọ̀ ẹ̀ nìyí nǹkan tó ń dé o mo ń bí yín o.

0: ìṣe ṣe mọ́ sọ́. Ó lẹ́nìkan tá a jọ wà nínú WhatsApp group tí mò ń sọ lẹ́ẹ̀kan. Báyá bíi 2 years ago ló lọ sórílẹ̀-èdè Canada. Pastor ni ní Nàìjíríà kó tó lọ Pastor Sam lámà ń pè. Pastor Sam Ìbàdàn ní ń gbé kó tó lọ sí Canada. Ó àti fámìlì rẹ̀ àti ìyàwó àtọmọ náà lọ níbi 2 years ago. Òun náà ti wà standard nísìn. Ìwà ń jó yé wa nínú group lọ́jọ́ kan. Ó ní ever since tó ń dé Canada lọ́hùn. Ìṣọwọ́ gba àdúrà òun ti yàtọ̀ lọ́dọ̀ wa ń bí. Àmọ́ bẹ lọ́hùn ká tó níná ni. Irú alẹ́ àná tí mo ṣètò jẹnẹrétọ̀ ni mo ń bọ̀ nu epo rẹ̀. Bí mo ṣe parí nígbà tí jẹnẹrétọ̀ bẹ́ẹ̀ kú ni mo sáré ráǹdì ẹ̀ ọ́ọ̀pù. Láti bí ìjẹrin kọ́ láti níná láàsì ti jẹrin nǹkan tó mú wá a ti fi bí ọ̀sẹ̀ kan kọjá lọ láì níná. Àwọn ọmọ wá dàgbà síbi ká máa bẹ lọ́hùn ni pé kọ́lọ́hún jẹ́ náà wà kọ́lọ́hún jẹ́ wọ́n múná dé. Bẹ́lòmíì bá ń bọ̀ wá Nàìjíríà yóò máa bẹ lọ́hùn kọ́lọ́hún jẹ́ ọ̀nà àdúgbò mi kọ́lọ́hún jẹ́ wọ́n ti sí ọ̀nà àdúgbò mi. Kí ló kan ọlọ́run pẹ̀lú gbogbo eléyìn? Bàbá sì sọrú eléyìí létí àwọn ẹlòmíì wọn ò ní sọkúsọ là ń sọ. Ẹgbẹ́ kí ló kan ọlọ́run níbi ìkíni ó wà kí wọ́n múná dé. Lẹ́yìn ìgbà tí ó ti fún wa ní gbogbo nǹkan tá a fi lè mú iná wá gbogbo àlùmọ́ọ́nì tí oòrùn lánìí ọlọ́run ò fún wa níbí tá a fi lè ṣe sólà tá a fi lè loná tí oòrùn lánìí ò sí. Abáwọn àyágbá yamúyamù omi tá a fi lè ṣètò olómi tí ènìyàn ò sí níbí. Àbí owó abọ́hun àlùmọ́ọ́nì tá a fi ra àwọn nǹkan tá a fi páwà àwọn nǹkan yìí tí ń lọ́lọ́run ò fún wa. Àbí nǹkan tá a fi ogun tá a fi ń jara wa ogun àìníná àìríná lò yìí ogun tá a fi ń jara wa ni torí gbogbo nǹkan tá a fi lè ríná lò tí iná òfin ní máa lọ 24/7 lọ́lọ́run fún wa. Ti Ghana ńlẹ̀ẹ́lẹ̀ ń bẹ̀ tí wọ́n ń celebrate iye ọdún tí wọ́n ti ń lo ná máa tàtùpà ṣé democracy lélẹ́yìí àbí crazy demo. Ṣé democracy lélẹ́yìí bí orin Da Green kọ́lọ́run fọ̀rùn kẹ́ ó ní ṣé democracy lélẹ́yìí àbí crazy demo. Olúwa sàánú wa dákun mọ́mọ̀ jẹ́ ká jẹ gò báwa lajú àwọn ìjọba kó tó di kọ́tátò mo dẹ̀ pariwo títí fún yín pé kẹ má dìbò. A ní mo kàròyìn kan lánàá special advisor to the governor of Nasarawa state ọ dẹ̀ lọ ń fandalize rail track railway track ọ lọ ń fandalize rẹ̀ wọ́n sì tu gbogbo orin railway ta yányán ó ta ní ₦4.3 million.
1: Òhun ló ń dà bí irú owó.
0: Bóyá ọ̀nà gbèsè ẹ̀ṣẹ̀ bóyá yóò ní báyà àfa àbá àbílẹ̀ mọ́ọ̀mù kan tí wọ́n mọ gbàdúrà fún. Ṣé a mọ̀ fún Pony and Up ni wípé kò bá wọlé House of Assembly o I mean báyà House of Assembly ni àbí House of Rep ló ń contest fún. Kò bá mọ̀ wọlé àṣírí rẹ̀ tó tú kó tó di pá dìbò ni òjò wọ́n dìbò fún o. Tòrọ ti gba tíkẹ́ẹ̀tì tán ti mú as a party flag bearer ní Nasarawa state. Kò bá wọlé o ẹni tí tó lọ ń tú irin ojú reluwé tà ó wá ń tà fáwọn ẹwo bí tá à ń fi ń ṣera wa. Ọ̀tà fáwọn kọ́mpìnì àwọn chinese ni ló tà fún ní ₦4.3 million. Ẹ wá mọ ibi tó wá burú jáì ni pé ìgbà tí wọ́n àrẹ́sì gbogbo wọn wọ́n àrẹ́sì chinko tó rajà olè yìí. Àwọn chinese tán ní kọ́mpìnì níbẹ̀ tán rajà olè lọ́wọ́ rẹ̀. Ṣé ẹ wá mọ ibi tó ti fọ́nì ni pé lọ́yà nigerian lọ́yà ọwa ń lọ ń bribe àwọn ọlọ́pàá kán lè ba àfi chinko yẹn lẹ̀ ọlọ́pàá yẹn. Ọwọ́ àrìkọ́dù rẹ̀ kí chinese mọ̀ wá jalè nílẹ̀ yìí ní nàìjíríà ń bí bẹ́ẹ̀ náà ò ní chinko lọ́hùn ní òfin sẹ̀ríà náà ń lò lọ́hùn bí corruption yín báyìí po de level kan pipa ni won pa yin danu won pa pipa ni won ma npa won ti corruption won ba ti koja aye level kan won fi gbedeke si won ti mo pa won corrupt won wa fi gbedeke si level corruption ti corruption re ba ile ga to level kan ba yin ni chin ko pipa ni won pa o won yegi fun ni o won da se ri afun ni
1: each other killing
0: lawyer to je omo Nigeria eyan ti immigrant ti country re nta ti won bi proela ye nikan da ko danwo ni China former vandalizing government property so won a ma ko won o ri pe rail track ni na ko wa santa ba won abon rajo le na o pe ba won ba je lo ba won je lo everything goes ni Naija nte mo bi proela ye nikan da ko danwo ni China ko lo tu rail track ko vandalize rail track olopa yen wa record lawyer yen lebi gun pa ara arrest lawyer na pe o mu o provide awon to ni ko wa bribe o pelu owo yi sokoto ti e fe kese boy ti yun na ba wo pe ti o ba ni conscience pe tabi boya o si nberu ni pe boya won fe de ohun ni tabi ko je ko ni conscience pe ni orilede mi momo egbelegbe awon olopa to je pe ko si n to kan won o won gba wo ni won le fi tin ko yen le tabi ko tu wo pe gravity ona yen ti gaju bo n se be ma wo lo ta n fi mu le arrest special advisor to the governor ni awon a fi tin ko le pelu owo kan bo yo ti ri pe ona yen ti kenu lo na bi su seyin lawyer omo Nigeria gbogbo wa la n ba orile ye je how we are all contributing to the decadence of Nigeria. How we are all contributing to the decadence in Nigeria. In Nigeria, Gera Dele Nii. Emi ati yini o. Owo wa nbe nbe o. Ajo wa nbe ni o. Emi na ni bise mina ti mba aje o. Oje je pe, iwon ba nti ru awai. Emi na ni bise ati mba aje o. Iwo mi na to ngba mi nbe o. In to be ko danwo ni Malaysia. To be ko danwo ni Ghana. To be ko danwo ni Talo ati United States of America to ba ti de o mo bo se mo ngba one way to ba nwa mo to lo to mo ngba one way in to ko dan to be ko danwo se ko ni speed limit lawon titi bi kan iyare to gboro sa lawon bi kan to ba de bi lawlessness to wa mi ko ni won na mo se so o si to be ko danru ewo ni ile okiri to wa nbe yen awon mi nbe ninu wa to je pe in ta to cast down wo nibi ta n gbe lohun la ma n dawo ta ba dele o ye ka ma live as example fa won te iwa abaje ti jera mo lese yin ta ba ti wa ni Nigeria eyan mi saro ye mi o mo poju se n gbadun mi abi n party tori ododo oro bi isoguso ni o deyin ka pe nbo bi awe rin ta ba ti be bara wa soro ka ma koro oju sira wa ni ka bara wa so e tin jododo oro ka koroju sira wa ta ba wa setan ka wa jo ma rerin pada sugbon gba ta ba n bara wa so dododo oro lowo eja koko koroju sira wa na o in si ni fitoro ti kopo loju adeyin ka pe nbo bi awe rin ede baba ede ijinle baba ajinle imo baba imo konko bi eni te omo oba aladeji ganjigan togotogo oyin.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Your online radio. Ajisebi Oyo Lari. Oyo Ajisebi Babeni.
0: Eyin eyan mi, gẹgẹ bi mo se n so bo. Gẹgẹ bi mo se n so bo.
2: Currently listening to Ajisebi Oyo online radio. Your online radio. Ajisebi Oyo Lari. Oyo Ajisebi Babeni.
0: Decadence in Nigeria. Gbogbo wa la ni owo nbe o. Ibi Nigeria baje de yi alowo nbe o ajo baje de be ni o ta ba ibe ojo da ajo tun se na ni lara ona ti o si gbada inikan regulate esin ni orilede Nigeria esin in be lara awon number one problem o ngaga lo top of the food chain lara asoro ti in ba orilede Nigeria yi finra se mo bi mo ti bere awon mo tan fe se jambu tori gan lo jabu ti won je won se exam ni exam to je pe 3 hours pere ni tan ba de se tan won ti lonu ni CBT center to je pe ijoba lo sanwo e an
3: bismillah arrahman arrahim alladhina qala lahumun nas innan nas qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

0: a ti n contribute náà ni
1: síwà bàjẹ́.
0: Àwọn míì wọn à ní ọkàn táwọn fẹ́ wù àbàjẹ́ o. Gbọ́ngbà àwọn rò pin tí ò sí ọ̀nà àbáyọ kankan ni a wò pé káwọn náà dàbí ọgbọ́n káwọn mọ́tò sì kú o. Àwọn ní ìyàwó wọn ní ìyá wọn sì lọ́mọ táwọn náà fẹ́ kí wọn ó jẹ ìgbádùn wọn tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí. N ló tọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́ kí ó ṣe kó dìde wù wọ́n láti wù àbàjẹ́. Adéyinka ṣe ń gbàròyìn mi.

dáadáa. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Èmi ò máa ní ṣe kà ó dáadáa. Nílé ayé mi dáadáa. Kásá máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Ẹ máa ṣe dáadáa o. Tẹ bá ṣe ráwọn tán ń là kàkà tán ṣàìbù láti lókè. Tẹ́yìn bá wà lókè. Ẹ lè fa àwọn gòkè o. À ń bẹ nínú òwe kan àbí food for thought kan nígbà tá a fi wà ń kékeré. Pé those who you meet or who you met on your way up, you may still meet them while you are coming down. Those who you met while you are going up, you may still meet them while you are coming down. Torí gbogbo lálá tó lọ sókè yóò padà wálẹ̀ lọ́jọ́ kan ni. Lá ní ìtàn kan kì í sì níwò ẹṣin. Gbẹ̀yìn ká.

àwọn tó ti bú tẹ pàdìdé ẹgbẹ́ dìde àwọn ni wọ́n mọ rántí yín kódà wọ́n tún sọ̀tàn yín fáwọn ọmọdọ́mọ wọn yọba dìtà àtẹnudẹ́nu yorùbá ló ní ìtàn àtẹnudẹ́nu alákọọ́lẹ̀ ni ṣùgbọ́n nítàn. Òun lògùn àìkútẹ̀yìn ebi kú láíláì ò torí ń dá bá sí lé ní ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ẹ̀lì dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń ṣe lọ́wọ́ lé ní ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Mèmí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyìnká Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Ọ̀hìn pẹ̀mbọ bí àwọ erin. Ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀yọ́ ẹranko mo rábà mèèyàn ni.

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ ala ó ti mọ́ ala a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ́nìkan tó fi ayọ̀ hand mọ́ ata léèyàn kan bíi paul kigame. mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbí rọ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni wípé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ̀rí àwọn tán fẹ́ progress ni ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta ní district kan kò ló ń kà iye mọ́ṣáláṣí district kan kò ṣeé fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rìí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú retrack nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn sẹ́sọ sówó, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tá ń jí epo bẹ́ẹ̀ tá ń jí epo. Àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo tá gbé tá lọ máa tà ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ máa tà lọ́wọ́n ní àwọn neighboring countries. Ní táwọn míì fi ń lówó nù tó fi ń dolówó ní àyín nìyẹn. Ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn. Bọ́ńkìrìn bí epo tíjọba ti sanwó subsidy lórí rẹ̀. Àwọn kó sínú kẹ́ẹ̀gì wọ́n wá kó odikú tọrun wọ́n lọ ń tà níbẹ̀ ń bẹ́. Gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílùú yìí ò da. Gbogbo wa láti ń contribute sí gbogbo wa là ń bàálù yìí jẹ́. How we are all contributing to the decadence of Nigeria.

0: se pese temi ni tin ba lagbara ni yasin yasin tin ba ni agbara re masalasi ati sauce tin wo o ti poju means wo won tin convert won si business tin convert won si factory tin ma producing gaga gaga ewo amba awa la ma lo gbadura ni sauce ama ni ama gbadura ni masalasi Ọlọ́run ṣe nǹkan tá a lè ṣe fún ara wa. Ọlọ́run ṣe fún wa. Yìn mọ́yé àdúà táwọn ti ń kó tán ń gbà. Sáwọn ti ń kó tiẹ̀ máa ń gbàdúà. Tán ń gbàdúà ṣé ti ń kó ń gbàdúà. Ṣé bí Buddha Buddhist ni wọ́n. Sọ́yẹ kí Ọlọ́run máa ṣàánú. Sọ́yẹ kí kọ́ńtì àwọn Buddhist àti India. Sọ́yẹ kí kọ́ńtì àwọn Buddhist kọ́ máa jẹ́ economic one of the most economical viable countries in the whole world. Láwọn orílẹ̀-èdè tí economy wọn better tó wà òkè lágbàáyé àwọn tí wọn nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ́ẹ̀pẹ́ kò sí nǹkan kan wọn pẹ̀lú Ọlọ́run Buddha làwọn nígbàgbọ́ nínú rẹ̀ Buddhist. Sọ́yẹ kí country wọn kọ́lọ́run síjú sọ́yẹ kójú ọmọ ọ̀rọ̀ ńbẹ̀ sọ́yẹ kí wọ́n lè máa ṣe dáadáa. Ìgbà wa Ta la lọ́lọ́run. Alá mọ Ọlọ́run. A sì lọ́lọ́run. Àìwùwà bí ẹni tó mọ Ọlọ́run. Àìṣeṣe bí ẹni tó mọ Ọlọ́run. Àwa yìí làkọ́kọ́ gbàgbé pé èèyàn làkọ́kọ́ jọ jẹ́. Nígbà tá a délé ayé làá ṣẹ̀ṣẹ̀ ń chúùsì ẹ̀sìn kálukú wa. Ìgbà tá a délé ayé làá ń chúùsì ẹ̀sìn. Ẹ̀sìn tá a bá táwọn òbí wá ṣe làwa náà ń jọ ìwọ̀n tá ń ṣe. Yàtọ̀ fáwọn míì tán padà ṣẹ̀sìn míì fún ara wọn. Ṣùgbọ́n èyí tí àwọn òbí wọn kọ́kọ́ ṣe làwọn náà kọ́kọ́ ṣe. Tó bá ṣe pé lè kìrìsìtẹ́nì náà bímí sí. Bóyá kìrìsìtẹ́nì bóyá ti di pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì wa. Ṣùgbọ́n àwa yìí la gbàgbé pé èèyàn làkọ́kọ́ jọ jẹ́ o ká tó gbọ́njú bá ẹ̀sìn lọ́wọ́ àwọn òbí wa káà náà tó lè mọ̀ sọ pé à ń ṣẹ̀sìn. Ẹ̀sìn wa là ń ṣe yìí ni àbá ń ṣẹ̀sìn. Ẹ̀sìn lọ́jọ́ lójú tèmi ò mi ò rò bá ń ṣẹ̀sìn o. Torí nínú ọkàn lọ́yẹ̀ kẹ́sìn wọ́n wà káwa máa fi wùwà káwọn èèyàn máa wá rápẹrẹ ẹ̀sìn lára wa kẹ́sìn òfin wa máa wù wọ́n láti ṣe. Ṣùgbọ́n níbí wàbí kókó ni aláwà àmọ́yà alágbà ó di ẹ̀sìn. Orí ẹlòmíì ó fúyẹ́ kò sí nǹkan kan mẹ́ àfi ronú ẹ̀sìn. Àwọn yìí náà ni wàbí kókó. Bọ́bọ́ kan ń bẹ tí ń ṣe kọ́mẹ́dì ní Facebook Àfà Súnà. Wọ́n bá ṣe kọ́mẹ́dì pẹ̀lú irú àsìkò àwẹ̀ yìí nìsìn. Irú nǹkan ń bẹ à ń pè ní Bàbá Ládo. Ó ṣe kọ́mẹ́dì yẹn bá láti láṣẹ lọ́dí ṣé o. Àwọn kan lọ ń mú jáde náà lọ ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀. Wèrè tí ò lọ́lọ́run. Ọba fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí Jésù nínú wa pẹ̀lẹ́. Ìwọ ló jẹ́ ń tùjú. Ọba gbọ́ létí ọ̀tún kọ tòsí sí ni Bíbélì wí. Tí wọ́n lè kọ tòsí. Tó ilé kọ tòsí. Náà lọ ń wú kọ́mẹ́ntì náà lọ ń kọ́mẹ́ntì náà lọ ń ṣépè fún Àfà Súnà àti Bàbá Ládo. Àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn Mùsùlùmí lẹ́nu. Àwọn alákatá kítí. Ẹ mọ̀ bọ́lọ́run gbé ẹ mọ̀ gbé Ọlọ́run níjà. Mọ̀ gbé Ọlọ́run níjà. Ọlọ́run ò tó jà ara rẹ̀ gbé. Ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí. Ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé. Tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: Bismillahir Rahmanir Rahim. Alladhina qala lahumun nas.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Baben kokan.
0: Mo be se ni paluda paluda ta aroko paluda paluda ta arada kin wa ma fi dagbere were were ojo ti lo oye kin reju die kisari toto hin.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo.
3: Ìkan fọwọ́ sọwọ́ pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́ sọwọ́ pọ̀ wọ́n máa kì. àti òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàálù ní tìkùrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀ kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀ kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ti kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Fàyí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mọ́ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀sán là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ọ̀hún. Adéyinka Ọlásùnkàn mo tún ti dé bí mo ṣe dé pàpín balẹ̀ fìlà. Ilaza Aroko ti so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Tọ́ bá ti pé alẹ́ ni ètò yìí ló bá ń fẹ́ dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ kalẹ̀ o. Tọ́ bá ti pààrọ̀ náà ni ẹ káàárọ̀. Tọ́ bá ti pọ̀sán ni ẹ káàsán o. Bọ́ bá ti pé ìrọ̀lẹ́ ni ẹ kú ìrọ̀lẹ́. Tọ́ bá ti tún jẹ́ alẹ́ lẹ́ẹ̀kan sí ẹ káàlẹ́. Àwọn àgbàlagbà sọ pé tọ́ bá ti pòrú lọ́ bá dọ́dọ̀ yín bẹ̀ náà ẹ kú àjìn o, a kì í bẹ̀ o. Ibà Ọlọ́run ọba Olódùmarè ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ aṣọ òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀ ọba tó mọ wá tó mọ̀ wá káwo tó mọ mọ̀ mọ́ wa a tún ti dé lónìí. Àáyín àdáṣe ní ń mọ ìbọ̀ gbọ́dọ̀ ń mọ̀ mójúbà pẹ́ bẹ́ ọwọ́ mo sì bá pẹ̀ bẹ́ẹ̀ṣẹ̀ ó tún júbà tẹ́lẹsẹ̀ tí òun tó fi dé pọpọ lọ tán. Adéyinka èmi náà tún lọ́mọ ọ̀dà àgbà pàpín baálẹ̀ fìlà. Ẹyin bàá mi ẹ̀yin mọ́ mi ṣẹ́ bínú ṣẹ́ mọ̀ pé àṣọ òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà lójú o. Ẹlẹ́ni ẹ la tán ní ká wá ṣe àkànṣe ètò fún ti Ọ̀yọ́ àti Ibà Unity Forum tó ti yé yín tẹ́lẹ̀ ṣẹ́ mọ iṣẹ́ tá a gbé dání ní inú Ọ̀yọ́ àti Ibà Unity Forum. Bí ìtẹ̀síwájú tí ó ṣe bá èmi àtẹ̀yìn tí ó fi bá ìlú Ọ̀yọ́ lórí tàwa bá ti ń tẹ̀síwájú a nígbàgbọ́ pé ìlú Ọ̀yọ́ náà mọ tẹ̀síwájú ni. Gbígba ìtẹ̀síwájú ó ṣe bá èmi tí ó bá ẹ̀yin tí ó tún bá gbogbo wa lápapọ̀ jákèjádò délédóko náà ni a gbé dání nínú Ọ̀yọ́ àti Ibà Unity Forum pàápàá jùlọ ìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n lè ní ṣe mọ̀ pé ẹyẹ ìfapá kan fò èmi nìkan kọ́ mo wà nú agbára ọ̀wà láì tàláì ìwọ̀ tí mo wá jù sínú odò ẹja ńlá ni ìwọ̀ mi gbé ní ilé iṣẹ́ wa ní àhín Ajíṣebí Ọ̀yọ́ online television and radio. Kí n tó wá máa sọ fún àwọn bàbá mi tí a jọ wà ní àhín ká tó máa gbóhùn sáfẹ́fẹ́ ẹja tún gbọ́ o ẹja tún fi orin sí orin ìlú Ọ̀yọ́ sí national anthem Tọ̀yọ́ nù o kẹ́yìn náà kẹ́ lọ mọ ha sórí lórí rẹ̀ ìbéèrè ọ padà wá tá a padà fi ẹ̀bùn ta lórí orin yìí anthem Ọ̀yọ́ nù mò ń bọ̀ ná. Tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tán wà ń bí ẹgbóhùn wọn níṣẹ́ ẹ̀dàpẹ́ bá ń kí àwọn aráalé kẹ́ ẹ dákọ yín.
1: Mo kí aráalé mo kárò oko orúkọ tèmi ni ọmọọba Oládìgbòlú Muhyiddin Adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ àti Ibà Unity Forum.
0: Bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹsẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọlápẹ́ ni ẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọ Ọ̀yọ́ àti Ibà Unity Forum.

0: Àlà kọ́ máa rọ̀ bọ́ látojú ọ̀run.
1: Ọ̀gbọ́n tí ẹ wí ni.
0: Bóun wọ́n ti sọ.
1: Wọ́n ní ebi pa mí ò ṣe rífẹ́ wí.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tó bá ní ó fìfẹ́ wí ó fẹ́ jóná.
0: Mo fẹ́ wọná ní ọmọ bẹ̀rù sọ.
1: A ní ò fẹ́ wọná.
0: Ṣeun àgbò nítọ́ lórí ilẹ̀.
1: Lẹ́yìn oúnjẹ tún ni o.
0: Oúnjẹ tún ni ní ìsìn. Ẹ pé àwọn èèyàn tiẹ̀ wo pé báyá ká tiẹ̀ kọ́kọ́ ra sọná. Pé tébi bá kúrò nínú ìṣẹ́ ni àwọn èèyàn ń bá káàkiri ní ìsìn ìṣẹ́bùṣe.
1: Kí ló ń já sọ?
0: Ọlọ́run ọba ò ní fi ebi pa wá. Ebi àárọ̀, ebi ọ̀sán, ebi ìyálẹ̀ta kò ní pa èmi àti ẹ̀yin ò tẹ́ ń gbọ́ wà lọ́wọ́lọ́wọ́ yìí.
2: Inú ọjọ́ kún fẹ́ òde nù, owó sì yọ ọ̀tọ̀kan tara.
0: Ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyọ̀ ebi ń bẹ ń lò, síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ń ṣe dáadáa. Àwọn èèyàn míì náà ń gbé. Mo tún láwọn tá rọkọ̀ lánàá lánàá yìí. Mo rá àwọn tá kó lọ bí ilé wọn lánàá lánàá yìí. Bá wa gba àwọn èèyàn nímọ̀ràn pé ká mọ̀mọ́ wo ẹ̀sìn ẹ̀lẹ́ ago aláago sáré. Kéèyàn mọ̀ wo ago aláago sáré.
1: Béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú, èèyàn fẹ́ kọ́ nìtì. Bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí, àbí kí ó kálukú kó dáṣọ ara níwọ̀n tara yóò lùgbé. Ìwọ̀n ikú ni wọ́n tẹ́.
0: Ìwọ̀n ikú ni wọ́n tẹ́.
1: Mọ̀ sáré ní ti agbára rẹ̀ ọ̀ká. Mọ̀ fi kọ̀kọ̀ fa ti ọ́ jalú ọlọ́run. Ẹ̀sùn kan kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀. Títí mọ̀ pé yóò dáná.
0: Yóò dá.
1: Ìyá gbọ́dọ̀ ló yọ̀dá àlèmọ́ bábá yìí lọ.
0: Àmì ẹ ṣeun. Ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Bá a kí wọn Ọlọ́run kí wọn. Àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró ti wá. Wọ́n dúró ti wá tí wọn ò jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí. Lọ́rọ̀ owó wọn dá sí. Nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn. Ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa. Gbogbo àwọn àgbàlagbà lórí Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum pátápátá la kí. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Evangelist Akande Akintunde Moses. Àgbàdàdà Anọ́dẹ̀ Dúrútìá. Bàbá àánú Olúwa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Alhaji Dada àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Isiaka Adogoke. Wọ́n pọ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀.
0: Tá a bá ní àwọn àdáàkọ ilẹ̀ oṣù ilẹ̀ ó mọ̀.
1: Lára àwọn obìnrin Ajari Scott bá òkú.
0: Àwọn ṣe bẹbẹ
1: láti Ìjẹ̀bú kan. Ẹ̀sìn Ìjẹ̀bú ni wọ́n wà.
0: Ìjẹ̀bú alárẹ̀.
1: Alhaji Kadijat Adekanbi. Ìyá àti Ìbàdàn ganu wọ́n ṣe bẹbẹ. Bọ́n ṣe ìyá ní Saki náà wà níbẹ̀. Wọ́n ń ṣe dáadáa fún wa gan. Àwọn pọ̀.
0: Ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná. Ẹgẹ́ kí n tún kọ́kọ́ gba ohun àlejò àkejì náà táwọn náà wà hàn yín. Ká tó wá padà fún padà sọ́dọ̀ yín mò ń bọ̀ náà.

0: àdàpọ̀ mọ kíkí ìtọ́jú ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹ nìkan kan wọn.
1: Àmì o
0: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yá dárúkọ.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Gẹ́gẹ́ bí mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yẹrin òkun lọ yóò bùkún ẹnìkan kan alátorí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
1: lórí kọ́ tí. Àmì àṣẹ wà bàbá àgbà yóò dalẹ̀ àní wa yín tì.

0: gbé owó
1: àṣà àti rí nǹkan kan
0: tọ
1: ọ̀nìjà ìlànà sọ̀rọ̀ austerity
0: bó lọ́ ṣe sọ
1: ó ní austerity yìí máa ga ju ìlú lè púpọ̀ ó lè kókó ṣe ẹ rí àṣà àti rí nǹkan kan
0: tọ kọlọ́run ṣẹ̀dẹ̀ fún
1: wa àánú ni ká bẹ̀bẹ̀ fún gbogbo ọmọ ọyọ àti ìbáyọ ti fọrọ ẹ rí pé mi náà lọlọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin ní ìsinmi ìdáwó àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn mùsùlùmí ọlọ́run ògbò ẹnì kọ̀ọ̀kan
0: tá
1: a bá tọ́ ọ bá bí yá kò sẹ́ni tá bí yá rè òní ràn ọ̀nbẹ lára èmi ọ̀nbẹ lára ẹnì kọ̀ọ̀kan wa so ọlọ́run tó ní ọjọ́ òní yóò bò wá láṣìírí ẹ jẹ́ ká nígbà wọ pé n ta fẹ́ ṣe yẹn yóò ṣe é ṣe
0: àṣẹ wà mí
1: mọ ríra rẹ èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ̀nà kún náà yọ láti bá ẹni tí fúnra mo torí pé mi tí ì san owó tó yẹ kí n san gbogbo tó yẹ kí n ṣe ni màá mọ play role mi ọlọ́run ní káwọ́ mi ẹyin ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́
0: òní
1: yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀ ń gbọ́ mi lẹ́gbẹ́ lémi o mi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dásípàdé ìwọ tó sì dásípàdé náà rí tó sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ a nílò láti dáko ẹnìkankan ẹ̀yin atóbá ẹ dákun ẹ sàánú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe kò ní bàjẹ́ olóòtú.
0: àṣẹ wà ẹ ṣe ń bá mi ẹyẹ tó ń ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: tọ́ ọmọ ọba ọládìgbòlò mú ìdínì adékúnlé ẹ̀bà ẹkù kalẹ̀ àbá torí okùn eégún gbùngbùn kọ́ mọ̀ níbi tí a ti fà wá ní èní tílẹ̀ mọ́ ìyí o ẹ̀yin náà ni olórí wa nínú ọ̀yọ́ àti bà unity forum tọ́ra ẹ̀yìn la fi sí àwa náà la yàn yín pé kẹ́ ẹ máa ṣe aṣojú wa ẹ wá bá mi fún àwọn èèyàn wa mọ̀ tó rẹ́ lómi ọmọ wò pé nígbà tí ń lówó ní oníjẹ́ ń dá sí ṣé ẹdúró sáfẹ́ sáàmọ́ sáàmú bú àwọn tí wọ́n tí ìdáwó ni bóyá ní tẹ́ ń mọ òun ni o ẹlòmí ọmọ wò pé torí kí n tí ìdáwó ni oníjẹ́ ń tí ìdá sí ni oníjẹ́ ń dá sí ọ̀rọ̀
1: yìí
0: ẹni sùúrù ẹ̀dá kan mo fún wa tọmọdé yín lẹ́nu ayín àgbàlagbà náà lẹ́nu máa ń sọ pé owó fún ni wọ́n ní òótọ́ èèyàn ẹ wá bá ń fún àwọn èèyàn wa ní ọ̀rọ̀ àmọ́
1: sẹ́mi pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan tá a bá wà ní mítìn a fà yílẹ̀ fún pé kó ń kálukú kó sọ̀rọ̀ kò sáàyè pé à ń wòran no time for watching kò sáàyè fún yẹn nínú àwọn àlàkalẹ̀ tó tá a dẹ̀ nílẹ̀ fúnra wa mẹ́ta la pín sí àkọ́kọ́ a ní pé a máa fún àwọn opó lóúnjẹ ẹ̀kejì ní pé a ní a máa empower wọn ẹ̀kẹta ní pé ká pín SSS book fún àwọn primary schools primary school lọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí i pé the way ti primary school rí ń kún a lè fi wé private school
0: bẹ́ẹ̀ni
1: so oríṣiríṣi ọ̀nà ni school fi ń kún
0: now
1: a wá gba wa níyànjú yìí pé iye kí ẹ tó ń kálukú ọba àní so kó ń kálukú kó dáa so a lè fi ṣe ń ta fi ẹ fi ṣe àsìkò.
0: Mo ń bọ̀ ná.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ́ bá yà mọ́ṣẹ́ pọ̀ ní kíláàsì nísìnyí, ò ń bí mi ò rẹ́dì yìí pé kó wọ́n ra ìwé, kó wọ́n ra pẹ́ẹ̀nì, ọ́ rí tí materials, ò ń rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti de ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ ọmọ lọ sí skul.
0: Wọ́n ti wọ gbọ́ ọmọ ara ìwé fún wọn náà ń sọ kúrò ní.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára ìjọba kànú ẹ̀. Lẹ́yìn kan kó o fi skul ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́. Ìwọ lọ ra sọ skul fún ọmọ ẹ o, ìjọba ò ní bọ́ ra sọ skul o, kò ní bọ́ ra ìwé fún ọmọ ẹ. Ìyẹn làwọn wá wò ìbàlú gbogbo ṣe ń rí o, ọ da ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwè fún. Bóyá first head of this term àbí second term ni a lè lafẹ́ ṣe ìkíní yẹn. Àwa ń rọ àwọn èèyàn wa tó wà lórí ìkànnì, kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì. Kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi sílẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dín owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. A dàbí fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n ti gbówó wà lòun fi dá sí prógámù mọ́. Gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan. Ọlọ́dà kọ̀ọ̀kan ràn án lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ́ sọ̀rọ̀ títa lamọ̀ tí ń ṣe. Àmọ̀ báyà tiwa ni wọ́n ń ṣe ni bí ti bóyá wọn míì sí. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kó báyà wọn èso ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jójú lówó ọmọ Ọ̀yọ́ káàmì náà ká máa bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún wa ńbẹ̀. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ máa tẹ̀síwájú, àwa gangan láà máa tẹ̀síwájú nínú Ọ̀yọ́ o. Kọ̀yọ́ tó di pé yóò máa tẹ̀síwájú. Ó ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adimbola Akirele ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ra àwọn ọ̀dọ́. Kì í ṣe lọ́dọ̀ tiwa nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣe nu
1: àpọ̀ lára àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà obìnrin tó nítumọ̀ mọ́ ẹ wa lára wọn ni Alájàre Scott
0: Báòkú ìyá àjẹ̀bú kọ́ ni
1: ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa so ká tó lọ lórí yẹn mọ̀mọ́ Abíọ́mbọ́lá Akérèlé àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run sì mọ̀ bá wa dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn nẹ́sà sí ti
0: àṣẹ wà
1: gbogbo ibi tí wọn bá ráwọlé báyìí yọ máa jẹ nọ́ọ̀sì mi ọ̀nà
0: nọ́ọ̀sì
1: mẹ́díkù nọ́ọ̀sì
0: ni wọ́n nílùú Èbó tọ́ àìní ṣiṣẹ́ ọ̀yá.
1: Mo ti láwọn èèyàn náà tí mo ti rìfà wọn sọ́dọ̀ mọ̀mọ́ sọ́ni ẹ̀ wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọn dáadáa mo ti jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpọ̀ já àná tó fi pọ̀ wá kọ́ bá wa dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ yìí wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màámi yìí màá láìtàlẹ̀ màmá olùkọ́ ni màmá o ẹ tẹ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn nígbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùkúù ní àwọn pàyà mọ́rí ẹ ti gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màá mi wọ́n wàá gbóhùn sókè wọ́n ọ̀kọ́ bá ń dákọ wọ́n wàá wá wa narí ti bí wọ́n làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tà ṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ ẹ bá wa narí ti báwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí lọ́dọ̀ àwọn ẹlòmíín rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta awúrò ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan bọ̀ kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: tọ ọmọ ọba ẹ nna ti kúkú ti gbọ kí n tó gbọ ọrọ rẹ o ọrọ rẹ o ojú wo lẹ fi lẹyìn náà tún fi woru ilé.
1: Ọ̀rọ̀ yẹn nígbà tí màmá yẹn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó pààyàn lẹ́kọ̀ọ́ ni tẹ ò pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti sọ pé tẹ́ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan kí sísì lẹ̀ wípé tíṣà lẹni tó sọ̀rọ̀ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bó lẹni ti fẹ́ handle yẹn irú bó ọmọ ti fẹ́ kájọ gbogbo jẹ́ kọ ní skul. So iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ nìkan ẹ jẹ́ ká jìde ẹ jẹ́ ká jígìrì lórí ọ̀rọ̀ yìí ìwé làwa ń sọ ẹ̀wọ̀ wa sọ ọ̀kan lára àwọn ọ̀nàrẹ́bù wájà tí ń gbìyànjú ẹ̀yàn ọ̀nàrẹ́bù sẹ́kàrọ̀lé ó kọ̀wé ó kó aṣọ fáwọn skuls kọ̀ọ̀kan káàkiri káàkiri tí náà kò débì kankan.
0: Bẹ́ẹ̀ni
1: kò débì kankan. So àwa rọra wa ẹ dákun ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo ẹ wọ́n lẹ́rù ní ògbé ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo tọ́rọ kọ́bọ̀ ta bá ń rékì jọ láàrin ara wa táàbì ṣe náà láti là sílẹ̀ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ́ra wa rí a ti gbowó lọ́wọ́ ara wa ẹ̀bọ̀n tó nígbà tó ju ti akara rán nìsín. So mọ akàn mọ ọrọ̀ wa náà ni ẹ dákun ọlọ́run ìlú le right gbogbo alamọ̀ pé ìlú le àti jẹ àti mú ó le gan bó ti wá lulẹ̀ ò kó rí ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Ẹ ṣeun báàmí ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ máa bọ̀ náà.

0: bẹ́ẹ̀ náà wọn tún sọ nínú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré nìmọ̀lé ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè.
1: Kí lèyí
0: ẹ bá pè wá jọ́ mi, a ó wà a ó sì jẹ yín. Ilé iṣẹ́ yín ò ní jóná.
1: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí lèyí náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn. Gbogbo bímọ bímọ torí òun bí ni òtó òun tọ́ ni òun tó kò tó òun wo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn, wọn ní yàyàkuyà. Àwa náà dògbó á jẹun ọmọ.
0: Níjọ́
1: tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí wọn àní máa fi kúlé wà láòránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sínú àní máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Ọlọ́run lódùmarè á pẹ́ bímọ pẹ́ ṣe pẹ́. À ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tán bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
1: màmá tọ́run ni ọlọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sí mara rẹ̀
1: táwọn náà mara wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tán fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sukúl. Ọlọ́run ọba olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa. A ní ṣìṣe o, a ní ṣìlẹ̀ tẹ̀, a ní ṣìjẹ́ náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú.
0: Tọ́
1: a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́. Ní bá ní àmọ́bọ̀ nìkan là ní dé bá ń lè nítorí bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. A dé fún bàbá jẹ̀rọ̀ mọ́jèlé ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí ìgbóná inú ilé tẹ́ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ tútù tútù náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o títí dígbà míì tá a tún máa pàdé adéyìnká pẹ́ ń bọ bí a o erin ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti Bàálù ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀ pèlú. Tèmi náà ní látàrò kò tí so lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàálù ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára là á dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀sán làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bio your online radio. Your online radio. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry.

Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára. Ani tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ́rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yóò wúlò wọn Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá lẹ́sẹ̀, tí mo fi ń gbà wá.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbàgbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká máa ṣe dáadáa gẹgẹ bí o kọ mí ni o ẹ jẹ kó kọ mí ó mọ yín lẹnu kẹ ẹ mọ mí pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn ọmọ ṣe o mo tún máa ń sọ ọ́ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ rẹ máa lọ́wọ́ mo máa ń sọ pé ń tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn àdúrà yìí torí èyí tó o bá ń ṣe lọ́jọ́ gangan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gangan náà ni kú ọ kà mọ́ ọ lọ́wọ́ o bó lè jẹ́ pé bí mo ti ń rọjọ́ yìí náà ní ti já ní ti jọwọ́ a wàhálẹ̀ ó ṣeéṣe bẹ́ẹ̀ o yàsìn ó ṣeéṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo lè jọwọ́ a wàhálẹ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tí mò ń hù ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tẹ̀ ń hù ṣe ni ó kà mọ́ ẹ̀yin náà lọ́wọ́ o ẹ má máa ṣàdúrà yìí pé kọ́lọ́run jẹ́ kíkó kásẹ̀ rè mọ́ àlọ́ ọmọ ẹ máa ṣe iṣẹ́ rè lójoojúmọ́ ní gbogbo àsìkò Adéyinka Mọ́fì Àfọlábí kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọ̀wọ́ rẹ̀ láwo kó lóun ò bá wa jẹ mọ́ o ikú ló yọ̀wọ́ ẹ̀ láwo kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọ̀wọ́ rẹ̀ láàrin wa àgbà oṣù gbọ́dọ̀ ọwọ́ òsùndélẹ̀ ó tún di ibẹ̀ ni bá ń jọ ni Adéyinka ó tún di ibẹ̀ èèyàn bá jọ yàn ẹyin tèmi ìpàdé tún dojú àlá ọ̀dàrin nàkó ó tún di ibẹ̀ ni ń jọ ni o ó tún di ìjọ gbẹ̀ǹde.

ti dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí wípé ó di ìgbà ó ṣe o. Ẹjẹ́ ń sáré padà kí n lọ hùwà re díẹ̀ sí òsì mọ́ o. Ẹ sáré fún mi ní chance, mo fẹ́ padà, mo fẹ́ lọ ṣiṣẹ́ re díẹ̀ sí, kò sí mọ́ o. Ni mo ṣe máa ń sọ lóòrèkóòrè tí n bá ti láǹfààní. Tẹ́lẹ́dùá bá fún mi láǹfààní ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà o. Fi ẹ mọ́ sàdúà yìí mọ́ Ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ re mọ́ alọ́ àdúà tí ò lè gbà ni o. Àbíkọ́ máa ṣiṣẹ́ re ni o. Máa ṣiṣẹ́ re ni mọ́ sàdúà yìí mọ́ mọ́tanra rẹ jẹ́. Don't deceive yourself. Don't be deceived. Má tanra rẹ jẹ́. Lójoojúmọ́ àkílà ayé láwọn èèyàn ń jáde fún wa nínú ayé yìí o. Ẹni tó kànkàn lọ́mọ ni o, mẹ́wàá ń kan o, nǹkan ṣẹlẹ̀ nínú dúníyàn tá a wà yìí. Adéyinka Ọlásùnkànmí, ká sá máa ṣe dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà náà ní ń gbà yín.

0: kíní rẹ̀. Mo lọ́n wo ọmọ kan ní ṣáìdì ibìkan tó ń pè lélégbo nílùú Ọ̀yọ́ lánàá. Mo tún dédé débi itẹ́ ìsìn òkú ìgbé òkú sí ìsìn òkú sí ibojì òkú sàárè títà àwọn mùsùlùmí kan tó wà ní ojú ọ̀nà lọ́nà elégbo nírọ̀lẹ́ àná. Lọ́kadà lọ bí rẹ́rẹ́ láwọn èèyàn lọ bí bàbá Ìsùà Adéyinka ẹnìkan tó ti ju ó ti jọ wa wàálẹ̀. A láwọn náà wọn sọ pé àwọn ọba wa ṣe mọ́ o, ikú ni ló yọ ọwọ́ wọn láàrin wa. A gbá oṣù gbó ọ̀dọ̀ owó oṣù lélẹ̀. Ẹ̀mí èdè tuntun fẹ́ máa gùn mí, ẹ̀mí èdè ti fẹ́ máa bà lé mi. Adéyinka Aláwẹ̀ Ìjànà.
1: Ibi tún ní Ajayi Aya Ìgódàlò. A ó pàdé gbogbo ẹbí.
0: Gbogbo àwọn tí a ti jọ wá wà ilẹ̀ a padà pàdé o lọ́jọ́ kan, ṣùgbọ́n ní àyíngbà tá wà láyé ó tún di bẹ́ẹ̀ni ń jọ nínú o, ó di bí èèyàn ń jọ èèyàn, ó tún di ìpàdé dojú àlá o, ó dàrìnà kò ó dojú àlá ọ̀hìn, ó tún dọjọ́ àgbéǹde. Ẹ máa ṣe dáadáa o, ẹ máa rántí orúkọ mi, ẹ máa pè mí lórúkọ mi, ẹ pè mí, ẹ pè mí, ẹ pè mí, ẹ pè mí, ká sá máa ṣe dáadáa, ẹ pè mí lájú orúkọ bí ẹni kìlọ̀ wà. Kó lè bá a máa ran yín létí, ẹ pè mí o, ànábì kan lè mí náà o, Elédùà ló fi mí sí, ló fi mí ta kàngbọ̀n sínú sáà tá a jọ wà yìí o, kẹ́ lè bá a máa rẹ́kọ̀ọ́ kan àbí kejì kọ́ lára mi ni o, Elédùà ló ran mi, irinṣẹ́ Elédùà ni mí o, èmi kọ́ ni mo gbọ́n báyìí o, ìmọ̀rọ̀ sọ o, ìmẹ̀dé pè o, Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin. Agbára mi kọ́ mo fi ń yẹ ẹnu tòkè mọ́ tí mo fi ń jàn án mọ́ tìsàlẹ̀ tọ́rọ̀ yìí fi ń jáde o. Ọlọ́run ló ní kọ́ máa ṣe sáà yìí o. Yàsin ẹ̀yin náà kọsẹ̀ bá mi nínú sáà yìí láti lè bá a gbọ́ èdè ọ̀rọ̀ yìí ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ yìí ni o. N ò ṣàdédé wá o. Ẹ̀ẹ̀kan tá bá rán mi ń ṣe báyìí lẹ̀ jíìtì ni o. Ìní òbí sáṣà àdànù nínú gbogbo àwọn ètò mi tẹ́ máa ń gbọ́ lórí ìkànnì wa. Ẹ̀ẹ̀kan péré tọ́ bá ti rán mi báyìí kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣètò. Ẹ̀ẹ̀kan tọ́ bá rán mi báyìí lẹ̀ jíìtì ni o. Wọ́n rán mi ni wọ́n fi rán mi ni o. Iṣẹ́ tá a bá rán àdá kì í padà o, tọkọ kì í ọkọ lẹ́nu. Iṣẹ́ tá a rán kọ̀ sí ni kọ̀ jẹ́, wọ́n fi rán mi ni n sì jẹ. Mo ti ń jẹ tí mo ń là á gùn. Báwọn èèyàn fẹ́ràn wa jù bẹ́ẹ̀ lọ, wàhálà ẹ̀ a lè jù sáyé o, ìṣẹ̀ṣẹ̀ máa sọ o, a lè jù sáyé o, a lọ kan ìní o, wíwá la wá, a lọ kan ìní. Torí pọ́jọ́ ọjọ́ kan là á joyin ẹ̀yin tèmi, ijọ́ ọjọ́ kan là á jàdò, ijọ́ ọjọ́ kan là á sùn tá a ní jí mọ́, tá a filẹ̀ ṣàṣọbora bí a sọ. Abẹ̀gbé ńlá dà níkẹyìn ẹ̀yin tèmi. Ọjọ́ ọjọ́ kan ni náà tún á dilẹ̀ lẹ́yìn asunsun jẹ. Ọjọ́ ọjọ́ kan lówó dilẹ̀ lẹ́yìn gbogbo olówólówó ayé. Ọjọ́ ọjọ́ kan nipò ó dilẹ̀ lẹ́yìn gbogbo onípò ayé o. Ọjọ́ ọjọ́ kan lágbára tẹ́ ẹ níláyé yìí ò ní wúlò mọ́ o, ẹ̀yin alágbára ayé.
1: You had to leave us.
0: Mo ń sọ ní jẹ̀rin àbíjọ́ wo níjọ́ Sunday bọ́ sí ṣèjẹta àbí jẹ̀rin. Mo lówó Dangote lẹ́lòmíì ńlé tọ́fẹ́ ní ni òjò gbádùn ayé mọ́ o. Iníjẹ́ ọmọ wá orí òkú káàkiri o. Iníjẹ́ ọmọ wá apá ọmọ tuntun kí. Níjẹ́ ọmọ wá ọlẹ̀ ẹnu aláboyún káàkiri torí owó Dangote tó fẹ́ ní ni o.
1: Gbogbo wa jẹ́ ẹni àti kó ẹ mọ́.
0: Ṣé Abiola kọ́ ni Richest Black Mind ó wọ̀ nígbà àṣà àti ẹ̀? Àìmọye Richest láti tún jáde lẹ́yìn Abiola o. Bíbélì sọ, ó ní àwọn así èrè yìí, wọ́n ń kó ọ̀rọ̀ ọjọ́ wọn kò sì mẹ́ni tí ó na. Àwọn así èrè, àwọn adẹ̀dẹ̀rìn yìí, wọ́n sì ń kó ọ̀rọ̀ ọjọ́ wọn kò sì mẹ́ni tí ó na.

0: ẹyin tèmi kí la wá se láyé o kí lọlọrun dá wa sáyé fún ná ìbéèrè rẹ o fún gbogbo ẹyin tẹ lárò jinlẹ kí la wá se láyé
1: ó ní àjà yí aya
0: kí la wá se láyé mọ́fì àfọlábí ńlọ.

0: wà lórí Facebook, mo wà lórí TikTok. Àwọn èèyàn wá sọ di trending issue. Mo wá wò wọ́n báyìí mo mi rí. Ẹlòmíì a máa sunkún èké lójú kámẹ́rà. Ó ń sunkún gbé kámẹ́rà tó. Ọlọ́run rínú. Èèyàn a máa wojú Elédùà ní ń wọkàn. Ọlọ́run rínú o. Ọmọ nọ́mbà alẹ́ yín o. Ó rínú ọmọ nọ́mbà alẹ́ yín. Ẹ lọ wo orí TikTok, àwọn èèyàn ò já gbádùn mọ́. Wọn kẹ́kọ̀ọ́ kankan, wọn gbá lẹ́sìn nì lọ́wọ́ ọkú o. Ọ̀dọ́ ló lọ yìí o, wọn gbá lẹ́sìn nì lọ́wọ́ ọkú o. Tọ́ ayédàwà lọ ni o. Àwọn ẹlòmíì ńgbà tó sun ẹkún èké lójúmọmọ tán, ó sọ ẹkún èké lójúmọmọ tán, ó yìí tún bẹ̀rẹ̀ sí ní tẹ́kẹ́ bí ó ṣe lùyàn ní jìbìtì lọ́wọ́ àjálẹ́ lọ́wọ́ òru. Wọn gbá lẹ́sìn nì lọ́wọ́ ọkú o. Ó sunkún èké lójú kámẹ́rà lójúmọmọ. Ó ti tó bẹ̀rẹ̀ sí ní sàásì yàn lórúkànjọ́. Wọn ò mọ gba lẹ́sìn nì lọ́wọ́ ọkú. Mọ Samuel Edo ni alágbára mẹ́mẹ̀rọ bàbá ọ̀lẹ́. Ẹ mọ̀ gba lẹ́sìn nì lọ́wọ́ ọkú o.
1: A ò pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yàn rẹ̀ àtojúlùmọ̀.

ẹyin tèmi ẹ jẹ ń ja yín tán o ta ba lọ ta da gbogbo àwọn nǹkan ni wa lẹ tán ẹlòmíì ò fọmọ ayé lọ kódà ẹlòmíì ò ní fọmọ lẹ kò ní rọmọ fi ilẹ̀ sáyé lọ. Ẹ mọ̀ wá gbọ́ àwọn àlérí òsì àwọn àlérí tán ní músẹ ojú ayé ẹni tó kú gan sẹ rántí rẹ sẹ ṣe dáadáa sọdọ rẹ ẹ máa gbọ adé ikú kádẹyìn ẹnu ń ṣe bí ìyá fún ọ wọn ń parọ ni o ń ṣe bí ìyá ò lè jọyà o ń ṣe bàbá fún ọ ń ṣe bí bàbá ò lè dá.

0: Wọ́n sùn kún wọ́n pariwo a ò fẹ́ ó lọ, àfẹ́ ó lọ, àfẹ́ ó lọ. Àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi Àfọlábí dénú, àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú, wọn ò fi ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi.
1: Ìwọ́ tùbà ẹ̀kẹ́ lọ.
0: Ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹyin ẹnu.
1: Àfi bí ìwúrà lọ́kàn àfi bí ègbò.
0: Mo yin yín nímú, ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan, fọ́mílì kiyín gan níbẹ̀ un, tó jẹ́ pé ó ti já láìsí tó sì ní fọ́mílì àbọ̀ ọmọ àbí ìyàwó ńlẹ̀. Níjọ́ wo gan lẹ̀yìn gan gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí láti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ mọ́ di ìkun. Ẹ mọ́ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Njẹ́ o lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè ìyàn yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀. Àwọn fámílì kí rẹ̀ ìjọ́ wo lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè wọn lẹ́ti yẹ̀ wọ́n wò. Ìjọ́ wo lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpín àápé sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn. Ó ṣeéṣe ká aláìsàn ọmọ máa rọrùn alá.

0: pẹ̀kí ni wọ́n kè mọ̀ lọ́nà ẹ̀sìn a máa kan ti ẹ̀ lórí eré o.
1: Láti bẹ́ lọ́kàn aya rẹ̀ àfi bí ìwúrà
2: lọ́kàn àfi bí egbè
1: tó ń jẹ́ it's better on the other side.
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa lọ́yọ̀ọ́ ń bí níbi òpópónà márosẹ̀ ọ̀yọ́ sí ìbàdàn sógbómọ̀ṣọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́nà àbí táwọn tírélà ń gbà Mazda 18 passenger tó kó èèyàn bámúbámú wọ́n kọjá lọ tírélà ń bọ̀ ọ̀nà ọ̀dá láìlà ìlànlá Muhammad Rasulillah sallallahu alaihi wasallam bí tírélà ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀ bóyá tún gbọ́mọ kékeré lọ́wọ́ bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀ kò sí orò ẹnì kan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́ sin a máa kó tiẹ̀ lórí aré.
1: Ṣé nígbà sáfojúkojú a ó pàdé.
0: Bóyá tò tèmi gan ṣe kan ilé tí wọ́n ń ṣe yìí ta ló mọ̀ ta ló lè sọ bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́ lọ́mọ̀jà pé eléyìí ṣàṣe mọ́ ṣùgbọ́n kìí ṣe pé kìí ṣe ṣàdúà.
1: Tí kò sẹ́kún mọ́.
0: Níjọ́ tó bá yá báyìí kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tá a fi ní lọ. Tásìkò bá ti tó. Ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀.
1: Ọ̀dà ni ìbítùn ní Ajayi Aya Ìgódà lò.
0: Bọ́lọ̀ ń bá sì fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbẹ́ngbẹ́ng tókè ó tún máa jẹ́ gbẹ́ngbẹ́ng tókè tókè gbẹ́ngbẹ́ng tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyín ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ mo délé mi ò rí bí dùn ni.
0: Gèsè púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi. Gèsè púpọ̀ èèyàn ni mo ń rí làákàyè mú ń bẹ̀ torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín ǹsì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí láṣẹ sọ ọ sàn báyìí láàrin Adéyinka Ajé ni mo ní pẹkọrọ. Torí ẹ̀tàn ti kúrún ayé lọ ṣùà àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn èmi ò sì ní tàn yín ìní wà ìníyìn o èmi ò ní wà ìníyìn ìnítàn yín. Ṣé torí owó tẹ́ fún mi lẹ́yìn làwọn kan lè fẹ́ kí n máa tàn èmi ò ní tàn ọ́ o di owó rẹ mú ìní tàn ọ́.
1: Don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Èmi ò jà yín tán ni màá jà yín tán on a control level. Hee hee hee hee.

0: ojú ń ṣàn.
1: Olùfẹ́
2: ẹjẹ́ wa jà yín tán fully yanyan finally. Ìwọ tó máa ní bí ò sí mi ọ̀rẹ́ ò lè jẹ́, bí ò sí mi ọ̀rẹ́ mi ò lè mú. Èmi ni mò ń gbọ́ bùkátà fómílìkì wa bí ò sí mi. Àwọn fámílìkì mi ó ṣe dààmú, wọ́n wàhálà. Yàsin, ògùn ń gbọ́ wà láì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Mo já yín tán o. Wọ́n lè ṣe wàhálà kan dààmú díẹ̀ o. Wọ́n survive o. They will survive without you o. Mo ń já ẹ tán nìyẹn o. Bí wọn ò pé èèyàn kan wá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, bó o bá rí ràn lọ́wọ́ tó sì jẹ́ kó gbọ́ mi, ó kẹ́ mi lé ọ. Wà láì bó o bá rí ràn lọ́wọ́, yóò survive o. Yóò survive o. Tó o bá ràn lọ́wọ́, Ọlọ́run lo ẹ ń sábàbí ni o. Ó lo ẹ ní sábàbí láti alleviate ìṣòro tó níyẹn ni o. Bí o bá fi ara rẹ lẹ̀ kí elédùn ò rí ọ lò yàsín, Ọlọ́run ó lo àwọn ẹlòmíì o. Ògún gbọ́ Jésù Kristì Olúwa wa ń gbọ́ o. Yóò lo ẹlòmíì ayé rẹ̀. O le kó sófo díẹ̀, Ọlọ́run ó padà di o. Yóò di o. Ní tó o bá ní ní kápá báwọn èèyàn bá bàràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, ṣé o. Ẹlòmíì ó ti lọ fi read receipt rẹ lórí WhatsApp, ó ti lọ hide rẹ. Yóò ti ka mẹ́sẹ̀jì yín láti bí ìjẹ ẹ̀ẹ́dógún. Ẹ mọ̀ ọ́ pé kìí tí ì rí.
0: Sọ́rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àti kó ẹ má gbàgbé.
2: Wọ́n máa survive o. They will survive. They are gonna survive without you. With or without you, they are still going to survive. Family mi ni, ìyàwó mi ni, ọmọ mi ni, wọ́n survive o. Ìyàwó rẹ gan lọkọ mi, bí o fẹ́ lọkọ mi gan, àwọn èèyàn gbà lámọ̀ràn pé ó ti tó lọkọ mi o. Wọ́n na kute ìyàwó yín o. Wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ó sì fẹ́ ìyàwó mi. Èmi ò ní tan ẹkú kó mọ̀ pé ní tan yín. I will never deceive you. Wọ́n na kute rẹ̀ dáadáa. Tí wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ló fẹ́ ìyàwó mi o. Ewé ń bẹ lára aṣu ni là ń bọ̀wọ́ kàìnkàìn o.
0: Pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́.
2: Ìyàwó Murphy Afọlábí kìí sọ̀rọ̀ àsangbánu, kìí sọ̀rọ̀ àsọrégé pẹ́ẹ̀pẹ́ẹ̀. Yóò ti láwọn tí wọ́n ti máa ti yíjú pé ayé wa gbà mí báyìí. Ayé gbà mí báyìí.

0: ẹni tí ò kówó jẹ.
1: Tí ò kówó jẹ ẹni tí ò kówó jẹ nínú wa. Híhù àbàjẹ́ mi níbò mi. Mo níbi ètò mi tí mo ṣe lọ pé ìgbẹ̀yìn lójú. Mo ń sọ mo ní ìwọ kan àwọn mi fóònù ẹnjiníà ni. Orí ni ọmọ fọ́ kínní ẹ̀dọ̀ ni ó ní ń dùn látàrí kó lè ba ààrẹ jẹ kó lè rí owó ń bẹ̀. Àwọn owó yìí náà làwa ń tò mọ́ra wọn tá tò jọ tá kò lọ mẹ́kà Saudi Aláàjì kẹyìn mọ́kà mẹ́nu iná là kò lọ Jerusalem. Irú owó yìí náà látùjọ tá là ń wọgbó fá owó jìbìtì owó Yahoo Yahoo plus akó gbogbo ẹjọ ató gbogbo ẹjọ iná làbí lọ mẹ́kà lọ Umrah lọ Saudi lọ Jerusalem JP yìí náà ni JP yìí náà ni. Too religious but ungodly. Àwọn ìlú èbó tó dá ó kọ lásán nílùú ti ọ̀nà o. Ọpọlọ àti ròrí tiwọn ni pé báwọn ó ṣe tún lu àwọn ṣe ní jẹ́ kí ìlú wọn ó dá. Òpópó Mọ́kà ó má roro. Òpópó Amẹ́ríkà ó má roro. Òpópó Jerusalem ó má roro. Òpópó Russia ó má roro. Òpópó Bangladesh tẹ́ ti ń gbọ́ mi lọ́làárọ̀ yìí ó má roro. Òpópó United Kingdom ó má roro. Òpópó United States mọ̀ roro. Òpópó Ivory Coast, Ghana, Gambia, gbogbo country mi yòókù tán dá tẹ̀ mọ́ ń sá lọ ó mọ̀ roro. Singapore òpópó ibẹ̀ ẹ mọ̀ roro. Àwọn ọmọ ìlú ibẹ̀ ni wọ́n pàmọ̀pọ̀ ni wọ́n sì rọrí wọn bí wọ́n ṣe fẹ́ tún ṣe. Sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń já yín tán ṣe ń píìkì rẹ̀. Ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. A mọ̀ ṣe dáadáa. Tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín á give account á jábọ̀ rẹ̀. A mọ̀ ṣe dáadáa. Ẹ mọ́ gbàgbé orúkọ mi o Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Kí ni mo pè Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajá ọkọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí ìgbémi ọ̀rẹ́ ẹranko mo rá bá mi èèyàn ni o wọn èdèdè rán mi ń sẹ́ o wọn èé ṣètò lójoojúmọ́ lóòrèkóòrè. Ẹ̀kọ́ kan tí èmi sì bá wá Ànábì Adéyinka tí mi sí ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sàṣàdànù níbẹ̀. Gbogbo àwọn tẹ́ máa ń gbọ́ tá a fi sí tí máa ń repeat ara rẹ̀ o. Èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ń jókòó kí n tó wá máa tó jọ mo lè má rí tó jọ bẹ́ẹ̀ mọ́. Èmi sí ni èmi kọ́ o.
2: Gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yàn rẹ̀ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kankan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Oyo online television and radio. We wanna take this time out to

0: Joy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ ṣe o, ọlọ́bẹ̀ ẹ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́, tẹ́ ẹ fòye digest rẹ̀, tẹ́ ẹ digest rẹ̀. A kí ẹ̀yin náà o, ẹ ṣe o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fowó ràn ẹ̀ wá lọ́wọ́. A tún jẹ́ òye yín o, pé nínú oṣù yìí gangan, on the 24 oṣù yìí. Inú ìkànnì ayé ṣe bí Ọ̀yọ́ ló pé ọdún mẹ́ta tí a dá ìkànnì yìí lẹ̀ ló pé ọdún mẹ́ta on the 24 oṣù yìí. Ṣùgbọ́n on the 24 oṣù tí ń bọ̀ lábẹ́ ṣe ayẹyẹ rẹ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying ní ìlú Ọ̀yọ́. A sì tún fẹ́ ṣe ìkówójọ oní mílíọ̀nù tó pọ̀ tá a fẹ́ fi dá ìkànnì yìí lẹ̀ tí ó di kinní kan point kinní kan FM agbára wa ò ká. Ṣùgbọ́n àwa náà ni a fènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo la ní owó ń kéré. Pẹ̀lú ẹ̀yin tá a ní yìí, ẹ̀yin ọmọ ogun yìí, ẹ̀yin bàbá bàbá, ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ yìí, kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí. Bóyá kí n pe àkáǹtì nọ́mbà Ajíṣebí Ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú GT Bank. Ó lè wà nínú àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà fẹ́ ṣèkún lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kójọ yìí. Wò ń bọ̀ ná.
2: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣébi ọ̀yọ́ online radio.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Oyo se bi ba beni kankan.
4: Ajisebi Oyo laarin Oyo Oyo se bi ba beni kankan.

0: ten gbo bo se nja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan.
1: Account number yana re o pelu bank ifowoso ifowopamọ GT GT bank te ti mu gege ati takada te fi ma call e ti mu aya o as you get ready 077 egbo 077 88 54 183 077 077 77 88 54 183 077 77 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ni o ta fe ko jopo o sugba ma pe eni to ba lọlọrun to le yan to lọlọrun ko si nkan kan ti o le se lagbara Olorun ninu odun yi na ni la so di Kenika Point Kenika FM Kenika Point Kenika FM Ajisebi Oyo Kenika Point Kenika FM Radio nilu Oyo wa yi na ni tori pe ayin Adeyinka awa na ti wa lenu kini yi o tojo meta radio kankan kokoko ko si ninu Oyo yi ko to di pa da ale awa la kokoko we are the pay center awa na lara waju awa ni dero eyin pelu yondo Olorun pelu atileyin eyin ololufe wa nile loko pa leyin odi 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ayin iye kiye ko ba je 500 naira leyin ri fi si eyin na da si nu owo kan o kere o ma wo pe boya o lowo nla ni oni je o da si o bo se 500 naira iwo na da si e seun eji bi eji la ganta yo e ta nta gba erin woroko o bo se 500 naira iwo na da si o GT Bank ni account na ni mo pe o ni mo pe lekan 077 88 54 183 30 million la fe kojo 30 million naira la fe kojo ko wa so kan to kere in ta won ebo fi ta fi da ta fi ma won kan da ni pe won ma kun ra won lowo ni di nkan da da ko wa si owo kan lo kere bi mo se ngbo firin firin lara won iyawo ba mi King Saminu Adepoju lara awon ololufe wa iyawo ba mi King Saminu Adepoju America ta won je Black America mo n gbo firin firin pe iya ti n ba mi gba donation ojo e wa n so fun oko re nijo ta jo soro lori phone pe enikan fa won ni $5 ma wo pe $5 awon owo ta won mo ri pe ko to nkan ni iru $5 se baya bi 3000 plus ni owo yen tẹni kan fi dasi nígbà tó ní belief nínú ẹni yẹn tẹni náà bá ní belief nínú ẹni kan kò sí owó kan tó kéré tẹni náà lè fi dasi táwọn bá wà gbàjọba wọn lẹ́sẹ̀ rí mo ń rí àwọn fundraising platform kan ní Facebook wọ́n ti raise over $100,000 ti ń raise ẹ̀ fún àwọn foundation kan àwọn nǹkan kálukú wọn ṣe máa chip in little amount ni ẹ tó fi máa dódídí níbi nínú látàrí pé wọ́n nígbàgbọ́ wọ́n ní belief nínú nǹkan yìí humanity wọn ni lọkàn àwọn yìí láàmú wa sọ pé wọn lọlọrun bàbá tó ní Microsoft Bill Gates kò nígbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n foundation rẹ̀ Bill and Melinda Foundation ọwọ́jà rẹ̀ d'Africa káàkiri àgbáyé wọn ti ní foundation wọn ní belief nínú à ń fún èèyàn ìní wọn ṣe ń ní sí o torí pé àwọn bàbá wa gan wọn nígbàgbọ́ nínú à ń fún èèyàn wọn fi máa ń ní òkè ní ọwọ́ àfọ̀nì gbé o gbogbo ẹ̀yin tẹ́ ti sọ pé ẹ̀yin náà dá sí gbogbo ẹ̀yin tó wù lọ́kàn láti dá sí gbogbo ẹ̀yin tẹ́ ti ń dá sí ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa bá wa wà pẹ̀lú yín o adúpẹ́ o àmọ́ lóore o iná ò ní táwọ yín o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o pẹ́pẹ́pẹ́ wá ni owó ṣe nílé àárọ̀ o àjọ pẹ́ ká máa fa ìkúdẹ́gbẹ̀ra.
2: we want to take this time out to appreciate

0: Iwọ to ba fe pe mi o fe ba mi soro o fe gba mi ni gbolohun eyin o fe lu wa logo enu iwo na fe da si program third anniversary wa lona kan abona keji sugbe mi gangan lo fe pe adeyin nka pe nbo bi awe irin aja lo oyo awo ni o fe kabo bere amaran lowo awon eyan boyo ni oro kan tin je olokan e pe mi o ko si nkan ta le pe mi fun e pe n losan e pe n loru orun si jaraba mi sugbon tin ba ji attend siyan mo e pa phone mi ni gbogbo igba 0706887 4274 0706887 4274 personal number mi nu ohun na lo jaga araga sodo mi lori WhatsApp be pe yo lo and be text message ni WhatsApp yo lo 24/7 a ma nwa online mo bi si ani happy sene 24/7 I'm on wa online 0706887 4274 tabi studio line wa 090 33 18 53 10 090 33 18 53 10 090 33 18 53 10 0903 18 53 10 Tabi personal number mi gangan 0706887 4274 Ahoy sugbon emi na ni secretary emi na ni manager emi na ni producer emi na ni operator emi na ni ni gbogbo e odo mi na ni o si nja si lowo bayi ta ba pada ti wa well established am an division of labor sugbon do mi at 090 33 53 10 at 0706887 4274 adamina and mejeji jasi koye yin anyo anyo oh yeah bi mo se mo se na re ta yen bi so pe yin gba bi kankan serious
1: emi no
0: aji se bi oyo online television and radio ẹyin tèmi ọjọ́ mi ló lálò láyé tá ń wẹ̀ wo orin.
1: Thank you so.
0: Ẹ tẹ̀mí ara yín lọ́rùn ṣùgbọ́n ẹ má hàn yàn lè mọ̀ nígbà tẹ bá ń ṣe o ìwọ̀ntúnwọ̀nsì nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ ìwọ̀ntúnwọ̀nsì.
1: Ayé ṣe bí ọyọ́ ti gòkè àgbà o.
0: Tẹ̀ bá ra àwọn tán nílò ràn lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin ẹ má jẹ́ kí tèèyàn kọ́ bàjẹ́ látọwọ́ yín ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ má jẹ́ kí ẹ̀mí èèyàn kọ́ bọ́ látọwọ́ yín o ìwọ̀ntúnwọ̀nsì.
1: We started from the bottom with nothing pẹ̀lú àìjẹ́ nǹkan kan. Ọjọ́ rírí jẹ́ òkè tí ọjọ́ òkè tí ó dẹ̀rú nǹkan jẹ́ náà ó pọ̀ gan. Èmi lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pọ́n gbogbo ni mo ní àwọn èèyàn dúró.
0: Kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ayé tó pàdánù ọ̀run tó tún sọ ẹ̀mí rẹ̀ nù tó wá pàdánù ọ̀run? Ìwọ̀n túnwọ̀nsì.
1: Ẹni bí ẹni lọmọdé ń ka o.
0: Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ o. Ìwọ̀n túnwọ̀nsì. Adéyinka.
1: Ṣé bí ọyọ́ ti gòkè àgbà o? Wà ló sùn wà lé téńté o.
0: Ilé ayé yìí kìí ṣàwà lọ o. Ìwọ̀n túnwọ̀nsì. Àfọ́bà fi sílẹ̀ ńláyé. Ìwọ̀n túnwọ̀nsì o. Ẹni tá a jọ jí làárọ̀ yìí ó lè má bá wa sùn mọ́ lálẹ́ o. Tọ́yẹ pé yóò ti gboko obò míì lọ ìwọ̀n túnwọ̀nsì.
1: Mo pàpẹ́ létí omi bí àárẹ̀ ńlá ṣe bẹ̀rẹ̀ ní 2020 for the past 3 years 30 mi lu títì káàkiri àgbáyé náà ti máa yí ṣe bí ọ̀yọ́ ọdún mẹ́ta lápẹ́ ìwé ẹ̀yìn ẹ̀fà gẹ̀nà.
0: Alágẹ̀mọ tí ń ṣe jẹ́jẹ́ ikú mọ̀ ń pa wọ̀n ìwọ̀n túnwọ̀nsì. Abìlìntà sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹyin tèmi ìwọ̀n túnwọ̀nsì.
1: Èjì bí èjì la ta ń ta yo, ẹ̀ta ń tagbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ o. Ọjọ́ ṣe bí ọyọ́.
0: Tẹ́ẹ̀mí ara rẹ lọ́rùn ṣùgbọ́n má fi tiẹ̀ dí tọmọ ẹni kejì lọ́wọ́ o. Ìwọ̀n túnwọ̀nsì. Mọ jàǹbá mọ náà mọ lùyàn ní jìbìtì mọ pààyàn lẹ́kúnjayé o. Ẹyin tèmi ìwọ̀n túnwọ̀nsì. Òmùgbò múgbò abọ́ tí ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú ìwọ̀n túnwọ̀nsì.
2: Òkè ṣàlẹ̀ yẹn fọ̀hún láyé òkè òkè la ó máa lọ àti wà lókè.
0: Àníkìlà àǹfààní àtèrè ẹni tó jèrè gbogbo ayé tó ṣẹ̀mí ẹ̀nù tó tún wá pàdánù ọ̀run. Ẹyin tèmi ìwọ̀n túnwọ̀nsì ó. Ẹ máa ṣe dáadáa o, ká sá máa ṣe dáadáa. Ọ̀hún ìwọ̀n túnwọ̀nsì. ama be o nitori obe ni besu ha tele se abena o gbogbo eni to ba ni kawo omo bo nla ni de ba nle nitori baba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero omo jele eyin temi nje kin laye igbe nse ero wo laye igbe se o ile oluwari gbona o ile te tin gbo mi wo mi ede te tin gbo mi ibi se te tin gbo mi ile yin ona yin ode yin igbe si aye yin o ni gbona ko ni dojuru nitori pe tutu tutu bayi la aro de tutu na la aro baba mo fa yin ile olorun ba lowo mo fi olorun ba so yin o iso olorun ba abo re to nipa to ju ewo rin lo kojo ma wa lori emi pelu dukia emi pelu eyin eyin pelu awon awon pelu awa titi ti gba mi ta tun ma pade adeyin ka pe nbo bi awerin mi fi ile sinu ba nu je o eyin temi ni Bangladesh la America ni United States ni United Kingdom ni Ghana ni Gambia ni Libya ni Ivory Coast ni Egypt ka kiri agba nla aye ayin mi fi ile sinu ba nu je in ni pa yin ninu ba nu je o adeyin ka pe nbo bi awerin e fi emi ti kara mi na sinu ba nu je e ni be mi na ninu ba nu je o ka tun rira layo ka pade nire ka ma do lodi leyin ara wa e ma gbagbe pe ele se kun lowo fun wa ele se ran lowo fun ikan yi ko si iye to kere o lati bi dasi e dakun e seun adupe o tori pe am ni gbagbo pe eyin o se atileyin e se ran wa lowo oni 24 osu yi nla padun meta sugba 24 osu ti nbo la ve celebrate re ko ye yin ayin this is the guy means that ma pade ipade wa nko mo lodi wo bi ojoro
3: I just said, be on your online television and radio. We want to take this time out to

0: ẹkú ojúmọ́ o. Ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kàn ní tó bá ń fẹ́ dé. Aago mẹ́wàá àbọ̀ ó kù ìṣẹ́jú kan péré láti orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́lẹ̀ bá wọn pé láìfù náà lẹ́tí ń gbọ́ mi látẹ̀kan.
1: Oṣù yìí tún ń lọ, ọ̀sẹ̀ yìí tún ń lọ.
0: Adéyínká yín rèé, pẹ́ńbọ́ bí awo erin ọmọ ọ̀dọ̀ àgbà, ajá ìlú Ọ̀yọ́ tí èkó lásán, fẹ́mi ọ̀bá rẹ̀ranko máa ṣe.

gbogbo ẹni tí ó ràn ìmí àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin. Ìdọ́jẹ́ ń lo orin yìí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbà lágbà máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

0: tiri multi-purpose trenches o nilo compound o wode road ipapo ko seye bi okini gbo mo igi po ninu gbo ka to fi gi omo gbegbedu ise won fini lokan bale tori pe won foruko sile lodo ijoba abajo ti gbogbo eniyan fi yen won laayo won se agency banking asoju first bank kolo money carbon or pay later opay ati mtn momo won ba ni shares won ni le fo pamo open a bank account bi ba ni sanwo sori cable tv bi dstv startime ati go tv si sanwo na mene mene utility payments computer services aga ati tenti orisirisi te ba nilo lodi ariya lo wa ni le ise won rental services ko ton sibe etiri multipurpose ventures tun se dasile ad block making deposit so won ti fi ero gbalode so mi di yin ad block won le kokoko omi bo o to moto ninu o fi pese re ko sina ko si nkan tutu ti do ngbagbe etiri multipurpose ventures wa ni onilu compound owo de road ipapo telephone 0035737486 tabi 0082753011 ati 0054064761 etiri multipurpose ventures oga ni won ni le ise won
1: Haji se bi oyo la ri oyo ni se bi ba be nkokan
2: gba oro yi wa bi ni ti sadu anu
3: ani mba adin lula mai
2: oro yi wa to da paka walfa
3: fi qouli ta'ala
2: mi gbolo won lohun oba ni
3: fi surati yusuf
2: ali suratu annabi yusuf
3: wa ja'u aba wa isha yabukuna
2: be ba ke suratu yusuf eri be ba ngboro annabi yusuf wa ja'u aba wa isha yabukuna ngba won dete pelu yusuf nu ni baba baba baba wa last ko isha yi won wa sunkun
3: eh eh ai kadiban
2: ekun na ti won sun yi ekun ro ni
3: wa ma a'udhi ibu
2: won si n bo lodo baba won yakubu won wa mu ikoko kan dani
3: arasu kara
2: ikoko ohun won mu won je npa ni
3: fapolu li abi
2: won wa so fun baba won
3: azazibul ladhi akala ibnu kayuva
2: won wa baba won nabi yakubu yusuf tari mo ikoko to pa jere
3: Fakola Yakubu
2: Nabi Yakubu one down
3: Adna mini
2: Sumami Iwa koko sumami
3: Fadana mini
2: Iko koba suma Nabi Yakubu
3: Fakola lao Ayatu adhibu
2: Nabi Yakubu one so fukwe Iwa koko
3: Lima kalita waladi
2: Ese Ese to pa o mami
3: wa qurrata aini
2: ese ari tutu oju mi ikoko o si pa kilode
3: fa an taqallahu ta'ala adhibu
2: olorun ba fuko ko loro so
3: fa qala ma aza allahi
2: ah ikoko ni toto fun olorun ko je ri be
3: ya ya aku
2: iwa nabi yakubu
3: wallahi istafaka nabiyya
2: wallahi istafaka
3: Nabiya
2: o wa gbe ali fun mi ile kewula wa yi ma wi bi ku wi
3: wallazi tafaka nabiyya
2: ah won mo bi o olorun to sa o lesa to fin jan nabi
3: ma kalitu lahu lahama
2: o ma re yusuf won jere
3: fa inna luhuma laham biya haramun lana
2: to pe era wa nabi olorun iwo yakubu e woni fun wa agbodo je
3: wala taqulu ala aridun
2: koda ile ile tori ko gboro je ran won
3: wa inna ma ana dhibun garibun
2: ama emi koko ti won mu wa boy alejo ni mi ninu ilu
3: ataytu min aridi misri
2: emi ese koko ti le yi rara ile misira ni mo ti wa
3: fi talabi akhili
2: enti mo si wa wa omo aya mi ni mo wa wa
3: fakini tu munzu aya mi
2: awon ojo seyin die asafe ku re arimo la ilaha illa allah awon wara wa mo loni
4: beni
2: ala won ta ba eyin lorin o ti tan en to ba wa lo seku ah baba njo ta ba kirun tan ta kirun jimata o de ka bi ago mefa ku to wole mo lodo ya rabbi lo ja gboro mo ni wa wa lafi ayin na ni mo le mo ko nbe mo ti lodo ya kini kan le jabaje mo ni wa wa lafi o tori jobe joko to tun wa ba won awa tori ile ajiko bi ni won ti bi mi won ko le mo lo ji aruwe ngba ba wo ko bi muri bi mejo tun o tun ba mi nle e ni wa mo
4: Allah
2: won ko sonuna won ni masalasi kan be nbi le re enu abe ke masalasi ni masalasi ni masalasi ni won lo da olomi ni won eku tasa ise ki won se alako we ni serele ile ile je won yi adajo ni won serele magistrate ni serele ina ohun ni senator lohun serele yi pam se kilo hun alako we na lo mo wo hun iru oko won lo jeep ni seri gbogbo lo de won yi e ko kan lo ni jeep to ama erakun dakun omo mi osanu mi dakun osanu mi fun mi lowo kin fi omo to aseba amo be ni mo tun wa se sara fa won e bi wa tori pe won wa wa tun ori wa le gbo yan lago we te lu won te ran ti family o si mo ati wa jenna yin o ku so olorun
4: la
2: ikoko lowo mo eye wa owo mo eye wa lati misira owo mo eye wa sílùú ànàbí yakubu
4: aleyhisalatu wasalam
2: ó ní wọn mú mi ti bá ní ọmọ ìyá mi mọ wáwá.
3: fa ahazu ni àwòlẹ́ àdúkà àtàrà.
2: ọlọ́run ọmọ rẹ bá mú mi wọn sokùn sí ńlọrùn wọn jẹ mí nípa.
3: fàjáhùn bí ilé ìka.
2: bí wọn ti mú mi dọ́nà rẹ ní ìwà ànàbí yakubu.
3: ìyá ànàbí yàwòrán
2: yìí. ìwà ànàbí ọlọ́run.
3: ìkọ̀tálítù yusufa.
2: wọ́n bá ṣe pé mo bá wá pa yusufu.
3: alákàníyàwó.
2: ṣé wọ́n kọ mi rẹ̀.
3: kàmá alákàlà àgìníyà fi àkìrì zamani.
2: a kò bá yẹ kó n bá pa ọmọ rẹ yusufu wà níbi yakubu wájú rẹ ni mo dúró yìí tọ́lọ̀ wọn pa mi rẹ bí o ti pa àwọn olówó rẹ tọ́ba dìgbẹ̀yìn ayé. nípa yín rẹ ní sàbí ọ̀pá yín rẹ ẹ kà àbùkù ńlọrin àbùkù dé ọya.
3: alákàníyàwó. kàmá alákàlà àgìníyà fi àkìrì zamani. yáya àkú.
2: ó ní mo tún pè wá nábì yakubu.
3: ìkọ̀tálítù yusufa.
2: ó bá yí tó bàbá pa yusufu.
3: alákàníyàwó.
2: kọ́lọ̀ wọn pa mi rẹ̀.
3: kàmá alákàlì fukọ́rá fi àkìrì zamani.
2: kọ́lọ̀ wọn pa òun rẹ̀ bí ó ti pa àwọn tálíkà rẹ tó bá dìgbẹ̀yìn ayé. ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé ẹ sì dọ̀bọ́ lọ́dọ̀ àwọn olówó. ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsìn ẹ̀gbọ́n àtúnṣe àbúrò.
3: yáyà kú.
2: ìwọ yakubu.
3: ìkọ̀tálítù yusufa.
2: mo bá ṣe pé mo bá pa yusufu.
3: alákàníyàwó.
2: kọ́lọ́ wọn bọ́ pa mi rẹ.
3: kàmá alákàlẹ̀ òmàrà fi àkìrì zamani.
2: ẹ bá gbọ́ ọlọ́run yẹn ní allahu akbar.
3: allahu akbar.
2: mẹ́rin náà ló wúyà bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀rin náà kan.
4: ẹlẹ́kẹta.
2: ẹlẹ́kẹta bàbá wa rẹ ẹ mọ torí kele bá a lè tújà mọ alẹ. ah wọn bọ́ bá ṣe pé mo bá pa yusufu. kọ́lọ́ wọn bọ́ pa òun rẹ ìwọ yakubu. bí ó ti ṣe pa àwọn àfa rẹ yanyan bọ́ bá dìgbẹ̀yìn ayé ẹ̀yin àfa. ẹ̀yin lè mọ bí rábìá tulẹ̀ àdáwí tọ́jọba láyé rí. bílíkìsù alága tọ́jọba láyé rí. ẹ̀yin lẹ́rí.
3: yáyà kó.
2: àwọn èké wú débẹ̀ àwọn orí. àfa mi ò sì sọ fún mi n ò tí ì béèrè. ibi bílíkì tìjọba ṣe lọrin ni. ibi rábìá àdáwí tìjọba ṣe lọrin ni.
3: yáyà kó.
2: ìkẹyà tó làdó.
3: aláfíà.

0: ti abale afa dada
1: ya tola to ko
0: ami
1: alabe alopo olopo
0: ami
1: ya tola to ko
0: ami
1: alabe alopo olopo
0: ami
1: ola lura ini o oni wa si abaye aba mi dada
0: ike tola to ko alafi alopo olopo
1: ife
0: abola to ko alafi alopo olopo
1: esi
0: alopo dudu ini oniwa si agbaye afa dada
1: kilode eyin nikan ni awa sin laye
2: akramakallah
1: o ba nko wele yin so ton ni lo wojo la fun ya rahmakallah ese eyin nikan ni an ba bo nanu ni oni
2: akramakallah
0: ya yakub
1: iwo yakub
0: in patani tu yusuf
1: bi mo ba pa yusuf
0: halakani allah
1: koro mo bo pa un re
0: kama halakal umara fi akhir az-zaman
1: koro oni eri ikoko ni loro won
2: akramakallah
1: o ba ti ko mba pa omo re iwo nabi yakub koro mo pa un re bi o ti pa won afa kan re baba ti gbẹyin aye
0: iya ya ku
1: imo igbẹyin aye de eyin omo lorin igbẹyin aye ma wole wa awa omo lorin ewo bi abalorin de ewo bi ati bere ewo bi anlo kilode baba kan ba ku wa tun wonu le mi awon to ba kan wa je bi mo ka ji kan ba ku eni ba tun kan a je bile mamu kan ba ku won ti tun wole mi ti won ti je won tun fun won je ore mi lo joko le na nbo ore mi ni bi mamu janu re bi ma ka ji kan ba ku won ti ba yo mi je kilo wa de ese eyin nikan le mamu wa ni elomi o wa ma kewu mo ni afeyin nikan inu re yin nikan won ti kewu ni ese inu leyin nikan won ti kewu ni imamu kini eyin imamu keji odun meji di mejila eyin nikan ni imamu kan won odun mejo ese omo olomo e ma ba se je gbogbo kewu to kele e ma ba je rara e tun je imamu o wa le mi eyin nikan ni e wa kan gba na e ba lo rin koko amadu melo ni ilu awon bi ilu awon afa e wa ke ba awon le kan koko eyin wo ni entebo
3: sete
1: e ti lo setel
3: wako
1: e ita n ba lo yi e ti lo setel awon eni olohun wa isakatu fabikirun fi made
0: wa isakatu
1: awa fa n bẹ lori fa
0: fabikirun fi made
1: eyin le wara
0: wa yinna taku faqulun sadidun
1: eku eyo ma ya wa le wara eyin na awa fa ilu wa ilorin ni
3: eni
1: gbogbo bi yóò tẹyẹ ti le wọ lọriwa àwọn afa ìlọrin ọkọjá lọriwa kéwù ngbàtà ń bẹ lọsogbo lọdọ àwọn ọmọ ara láti mọ ṣe fíìmù tí wọn ń ṣe ìyàwó ni
3: bẹẹni
1: akíní kan ìgbóngùn gbúgbà ìbejì ní ẹjọ àwọn báyìí wọn dàbí àwọn ge
3: ìdè
1: wọn ń ṣe ìyàwó ọ̀kan kó mọ ọ̀kan ń ṣe ìyàwó
3: bẹẹni
1: wọn wá níbi ìyá àwọn bá fẹẹ ṣe tí ó dùn máwọn fáwọn láyé afa buhari ni kọ́ wá síwájú báwọn ìwọ̀n síwájú mo ní gbogbo òṣogbo láwa yìí mo lọ́lọ́run yí ààyè lọ́rin púpọ̀ ní gbogbo òlu mo ní bàbá àgbà wíwẹ́ láwa ní bàmbà àmọ́ wa bí gbé ń bọ̀lẹ̀ tí ké orí tọ́ba ní èmi ò kéwù lọ́rin o ìbàdàn láti kéwù sálàáfà yín àáfà kìnínní ń bọ̀lẹ̀ àwọn ti kéwù ń lè gbágbá lọ́rin ni gbogbo ti wele wa ni to omo kewu lorin lo nje
4: Allah
1: Allah o se kewu lorin ile orin ohun ni leni kan so ma je imamu wa kilo de eyan ti wa ma tin wa ni eje ti ba bo na e se ti gbanure wa wa jo ra won lo gba bayi e se n pe ri se e ri se nonu
5: wa e so ta ti
1: gbo gbanure wa lo jo ra won lo
5: fa fi ki ro fi ma de
1: e se n pe ri se
5: wa yo na to ku fa ka lo ha m se di do
1: awon mo ti nga e wa won ti wa e wo yo mo ti nbe ti won ni se omi ka iwe okara ni ngu ki le ri se ese idile kan ma je mamu lo fa awon fa won ti wa ko awon fa kan bo dinisin won fa won ni na lowo ana an gbera bi atu adawi oja buro ya yin bilikisu oja gbon ya yin baba ti wa joba se lo ni lo ti je ilo ni lo ti je ni ko si ni je lo rin insha Allah eya ba lo ni abi eya afa eya afa lorin e ma gbo baba ri yin ni e ma gbo kale ti wa eya afa lorin e mura nto ye ka jagun lori yin e ma je owo ba ti je ini koko wi akan be to ma to safu waju njo odun to ye ke le won seyin gbo yin le to mo sala ji jima akan be won mo na way to father salati subu won mo wi won wa de lati abuja won wa to safu waju awa afa tu won han qurani e wa bench won seyin eh imamu ele wada seyi kilo de ebe olorun lo fi je
6: esiun
1: olorun lo fi je imamu sile to kini bo seyin afa la labinu bo seyin
6: bo seyin
1: si amaru olorun gbe bo seyin
6: be won ye yin
1: afa da moro nu doni eh ara rebu kin bo seyin gwari musa bori
5: yeah
1: o ti ye ke senu eya afa de saju wa lorin o ti ye ke senu wa si ta ma se nisin awon wa si ni eja ma se en je ba jo looto e ma do wo benu soro e soro ikoko ni nsepe yi ikoko ni nsepe wa gba nabi yakuba yi o lo ba gbe mba po ma re Ọlọ́run wa halaka mi bí o ti halaka àwọn àfa kan nígbà yìí ayé.
5: Yà Yakub.
1: Ó tún wá ní ìwọ Yakub.
5: Nǹkan ká ní tún Yusuf.
1: Bọ́ bá ti pé mo bá pa Yusuf tí wọ́n ní mo pa yìí.
5: Halaka ni Allah.
1: Kọ́lọ́wọ̀n bọ́ pa òun rẹ̀.
5: Kàmá halaka ni Umara fi àkìrì zamani.
1: Bọ́lá wa rẹ̀ mọ́ àbọ̀ mi ń lọ lé díẹ̀díẹ̀. Bọ́bá se pé mo bá pọmọ rẹ Yusuf ìwọ nabi Yakubu kọ́lọ́wọ́ tún pa àwọn rẹ bí o ti pa àwọn aláṣẹ rẹ tó bá dìgbẹ̀yìn ayé ẹ̀yà aláṣẹ wa tó ní ẹ̀wẹ̀ sin ara yín ẹ̀yà aláṣẹ wa tó ní nílọrin ẹ̀yìn tẹ bá wọn ọfíìsì dání ẹ̀wò yẹ̀yẹ ara yín ẹ̀wò bí ẹ bá lọ rí dé torí owó èyí tẹ kó pamọ́ látẹ̀yìn wa ń kọ́ ẹ̀nà tán ní ẹ̀rín iná tán ọlọ́run ló yé ẹ̀jìjà lórin ẹgbà lórin lọ́wọ́ ọ̀yà ẹgbà lórin lọ́wọ́ ẹrú ẹgbà lórin lọ́wọ́ ọjọ́ ṣẹlẹ̀ rí lu kàtó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí ẹ̀yin olóṣèlú mo kì í yín púpọ̀ ìyá àti yín níwájú ọlọ́run pàmúra gájá ni.
5: Wà kọ́ lálẹ́ òun yá Yakubu.
1: Alábí Yakubu wọ́n sọ fún wa.
5: Wà kẹ́yìn fà hálẹ́ àkùnrin.
1: Bàbá wa rẹ̀ mọ́ bí tètè ṣàdúrà nù ni. Alábí Yakubu wa ń bi ìkoko léèrè. Ó ní bóun lọ́lọ́run ó sì pa wọn rẹ̀. Àwọn pọ́ lọ́wọ́ pa wọn rẹ̀ nísìn. Bóun ni ó ti ṣe àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí. Bóun lọ́lọ́run ó sì pa wọn rẹ̀.
5: Wà kọ́ lásán ẹ̀bùn kọ́ ìhun mara òbílẹ̀ ìmáratì.
1: Ọ parí. Ẹ̀rọ gbogbo ẹ̀dẹ́gbà tó gbọ́ ẹ̀ntọ́lọ̀ bá ní kejì ìdẹ́wà lọ́rọ̀ mi kó gbé sallallahu alayhi wa sallam.
5: Sallallahu alayhi wa sallam.
1: Ẹ wá ní Allahu akbar bí kọ́lọ́wọ́ dáhùn.
5: Allahu akbar.
1: Ẹ wá ẹja farabalẹ̀ tó kárí lọ́ọ́ kí magiribi. Ìwọ̀n ń bi ẹ̀rin. Alábì Yakubu wá ní ìwọ̀ kókò. Òun pé kọ́lọ́wọ́ pa ọ́ rẹ bí ó ti pa lágbájá rẹ. Ìyẹn mẹ́rin. Bóòlù ọlọ́
5: bila imarati
1: mo ni rase pama o pa wore abi o pa wore
4: o pa wore
5: wa inna la agniya
1: ora won olowo ti mo wi iwa nabi yakubu
5: sayamola deino
1: bese ni o pa won bi ayawo banki gbogbo o te fi mo kere ni olowo owo banki ni won je gbese ni igogo ni gbese ni won je e je gbese bo leje eti eti je ehin
5: wa sayabu kal fuqara wa laysa ladain sabrun
1: awa talika ta mo ara wa taida awa talika ta rati eni obi wa eja fura ikoko ni wa nabi ya
5: sayabu ko
1: awa talika o seku
5: wa laysa ladain sabrun
1: awa woni ni suru e ri pa ni suru ni kilo to wa wi
5: wala ya ni dona bil qalili
1: awa talika mo si ni yonu si nkan to ba kere die temi olorun ba fun won won ni ma won ni yonu si
5: wa inna li ulama
1: that was eh
5: wa inna li ulama
1: olo ara wa fa
5: sayabunka sayabunka bila taqwa allah
1: won ni awa fa nbi olorun o ti pa won renbe yayin pe won ni beru olorun ma baba wa re ma iberu olorun wa da lodi oni awa fa muti
5: sayabunka
1: oni kusin ta bu setan odi oni awon odu afa kan paye eri oku ni won nge lodi oni awon afa kan be ifun omo tuntun ohun ni won jo lodi oni awon afa kan be laye agba afa na ni won we ti esa afa amo afa lawon yen pe won awon alufa alufa talufa ba lojo ko na ora ma lo ma lo re mi ami o se won so ma lo e wa wo pe awon afa ba nkan de ara eri ara nta winu pe wali oloko sa nu eye ni e da ko re ba fun lona olohun je bale dada ola qur'an alazi ama won soro kan si ni o kile arin ni eho wa e ka bo da yin na ke gele le na mi bo gba yin ki eho
5: sayo bu ko
1: tori na
5: bila taqwa allah
1: iberu olohun ko wa si laye wa lodo awa fa apamu eni olohun awon agbalagba obe le ri timi bayi e ka ni gbogbo ti jodo afa o si beru olohun ma eyan ri pe igbeni won tun wa bi yin ipe e dakun se igbeni ah igbe kana a ona ni tori pe fe gujibu e je beru ke ra tan ke lo torun bo na so bi ka ja gbe mo ni break mo ko mo ri yin sa ke ma gujibu ke ba olon dada ati ke gujibu ke ba olon pelu ibinu
4: Allah
1: e fo omu kan won tun wa nko ase ase ti awon afa won wa tesi awon afa kokan ton mo number won eyin afa kilo kan yin bi oro oselu e gbe enu yin so Olorun o gbe enu awon baba yin so
5: amen
1: Olorin eyan mo lokun

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún ọyọ àti bá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọba ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkóso pọ̀ wọ́n ní wá ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tá wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣì fún farapa lọ títí wọn àṣì ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́ọ̀nì ẹ̀ náà ní pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdítọ́ yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú wọn ibi tó ti ń ju pé ní kò ṣe lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ti december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ ò lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ ò lè bá a sọ wá ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣeun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ó gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ mi yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ láwọn sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ làwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run. Só le lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́, ọgbọ ọgba ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bì kan a tún sún bò mí. Ọlọ́run ọba mi lọ́ba ara. A fẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó a máa kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ẹ̀dá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

náà ṣe ọjọ́ Monday ṣe download pé ní ibi tí mo báyìí lórílẹ̀ èdè wọn ní Nàìjíríà. Ṣe download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùkẹ́lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbà. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìrẹ̀. Tán sáré tán pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà. Ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator tó gbé ta. Bí fáyà sálẹ́sà ló ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o iná o iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Mọ ẹyin èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ lè lò ó fún bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbélé ńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ni fún àwọn èèyàn tí a máa wọ pé àbílẹ̀ ìṣe wọn máa mú mínírààsì ó mínírààsì ni. Mọ kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni ọlọ́run bá sá lù iná náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìfọ̀. Iná ṣàkókò ṣùgbọ́n àtọ́fà ni o àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi ìyá fi ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ní wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àfọwọ́fà a máa wá blame ọjọ́ kan a máa blame oṣù kan. Ẹ dákun ẹ̀jẹ̀ a máa do due diligence a máa do due diligence. Ká máa ṣe àtà o ọlọ́run ọba yóò máa sọ wa o ṣùgbọ́n. Káwa náà ká mọ̀ sọ́ra wa. Ká mọ̀ ìyá Apollo sọ́.